0: ẹwà agbáyọ kan tó
1: pray the last seven
0: sorí ẹlẹ́ẹ̀keje
1: number seven
0: mo bẹ̀ ọ́
1: I beg you
0: fi gbogbo ẹ̀mí rẹ̀ gbà
1: put all your mind to it
0: Psalm 121 mo ti fún sáàmù mẹ́rin lé
1: ní o have you put Psalms already
0: tí máa fẹ́ parí
1: when we are rounding up
0: ó ní mo ti fún yẹn o
1: I've given you already
0: gbogbo èèyàn
1: everybody
0: mo dẹ̀ gbàgbé
1: and don't forget
0: fi iyọ̀ gbàdúrà
1: pray with salt
0: àti owó
1: and money
0: ẹ lo gbogbo ẹ̀mí yín
1: use all your spirit
0: angẹ́lì kan bá mi sọ̀rọ̀ lọ́wọ́
1: yes angel speaking with me right
0: now orúkọ tán kọ sára ẹ
1: they name written on him
0: ó ní ọrọ̀
1: is wealth
0: òní ni ọjọ́ kejìlá
1: today day 12
0: mayé náà máa sanga oṣù ẹlẹ́ẹ̀kẹwàá
1: in the month of October
0: sọ̀kọ́ wa ti sọ 12
1: anything called 12
0: o ti di máa jẹ̀mú méjìlá ló sùn tó wà náà
1: ọdún there are 12 months in a year
0: méjìlá ló mẹ́yìn jésù
1: 12 disciples of Jesus
0: ènìyàn di 12 báyìí
1: today be on the 12
0: nínú spiritual
1: in spiritual
0: realm prophetic
1: in prophetic
0: ọ̀nà máa ń dá ògo padà sáré yẹn
1: it's a job restoration
0: ó ní gbogbo èyí tí ẹ ti sọ rẹ máa jẹ̀mú rí
1: for you that are not giving your covenant
0: seat ẹ sọlẹ ní ọjọ ajé
1: today be on the
0: ẹ mà pọlọ wà láyé
1: you know God exists
0: so kì í ṣeré o wọn fi ṣeré o
1: don't worry with
0: me ẹ gbàdúrà
1: pray
0: olúwa gbé mi dìde lẹ́nu
1: lord elevate me today
0: ju ọjọ tí a dá mi dúró
1: lọ lọdà di day that be delay
0: ẹ gbé mi dìde
1: elevate me
0: kí èrò ó bà mí
1: let me be
0: free oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo oyo agbe ẹgbẹ mi dìde lónìí kẹfọ mo fà ìgbé dìde òjijì ẹgbẹ mi dìde ẹgbẹ mi dìde dẹ olúwa wa ó dìde o ọ̀nà rẹ là ọ̀nà rẹ sí ìdáná ẹ̀ náà gbogbo ènìyàn ẹ múra o mo fẹ́ gbé àwọn ẹlẹ́rìí
1: wọlé
0: kẹ lè mọ bọ́lá mi
1: sí tóbító.
2: orúkọ mi ni mr akínbọ̀bọ̀lá láti àkúrẹ́ mo dúpẹ́ lọ́wọ́ olórí òkè ògún ọba tí ò fi mí sílẹ̀ ní last year ilé ibi tá à ń gbé wọn fún wa ní notice níbẹ̀ pé wọ́n ti fowó kún wọlé mo wá sọ fún olórí òkè ògún pé ilé atara mi tí ó bá máa kúrò nílé ilé ara mi ni mo fẹ́ kó lọ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo kan lè yẹ ní last week wednesday akólọ́bẹ̀ ní last week ní this week monday mo tún wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àkọ́bí mi náà tún wọ school ní january 4 university ekiti ọlọ́run bá mi ṣe gbogbo ẹ̀ ní ìrọ̀rùn praise the lord.
0: ẹ ti kọ́lé kọ́kọ́rọ́ rẹ̀ tó lálọ́dún lè dá iná láàbù mọ́ báyìí ìwọ náà dẹ̀ bèrè ilé báyìí you also ask for your own house ask for house.
3: Béèrè fún ilé tí ẹ o,
0: Olúwa mo béèrè kọ́kọ́rọ́ ilé. In Jesus name.
3: Ibẹ̀.
0: Kọ́lọ́ àkọ́yà ilé ìsinmi mọ́, kò ní wó pa yín.
3: Ibẹ̀.
0: In Jesus name. Ọmọ yẹn náà parí skúl ayọ̀, ẹ pàtàkì fún ìyanu ńlá yẹn.
1: Mo sọ tẹ́lẹ̀ sí ọ.
0: I profess unto you.
1: Àwọn ẹ̀rí tẹ́ tí ẹ̀ ń gbọ́
0: yìí. These testimonies you are hearing.
1: Tí ẹ máa jù bẹ́ẹ̀.
0: Yes, my love will be greater.
1: Náà ṣe rí àwọn ẹ̀rí kan wà.
0: There are some testimonies.
1: Mo máa tún túlẹ̀ kan ni.
0: We have do this job.
1: Tí ó bá ti kan kí n lò.
0: When it's time to use.
1: Náà sórí ọrọ̀ àti ìbùkún.
0: What I'm blessing, sir.
1: Wọ́n tẹ̀lé ìgbàgbọ́ ni.
0: They go with your faith.
1: Ẹnikẹ́ni tó bá fẹ́ ní ìbùkún.
0: Everyone
1: that
0: wants
1: to
0: have
1: blessings.
0: Believe that the future
1: is. Wàá gbàgbọ́ pé nìkan bẹ ta ran sí.
0: Then believe that someone sent to you.
1: O lè mọ gbọ́ mi jojúmọ́ báyìí.
0: He heard me every day like this.
1: Tí wọ́n bá rán mi sí ọ.
0: If I'm not sent to you.
1: Ṣẹ́rẹ́ ìtẹ́ bá gba wòlíì gbọ́.
0: You that believe in the prophet.
1: Lórúkọ wòlíì.
0: In the name of the
1: prophet. Ẹ máa jèrè wòlíì o.
0: You will be have the prophet you want.
1: Àwọn yẹn ń bèrè lọ́wọ́ mi pé.
0: Some are asking me.
1: Bó o ní Lagos ṣe máa rí láàárọ̀ la.
0: How will Lagos be tomorrow morning, sir?
1: Ìpàdé Fagba.
0: At Fagba.
1: Láàárọ̀ la.
0: Hey, tomorrow morning.
1: Wọ́n kì í sẹsẹ ma tẹ tupọ
0: kan mi. No controversy.
1: Ọjà àgbáyé
0: ni. It's a global market.
1: Iṣẹ́ tí mo dẹ̀ ń bọ̀ wá ṣe lọ́la.
0: And the work I'm going for tomorrow.
1: Ó ní ṣe pẹ̀lú ògùn àtàyànmọ́.
0: Has to do with your glory and destiny.
1: Gbogbo ẹni tó bá ń bọ̀ lọ́la.
0: Anyone coming there tomorrow.
1: O gbọ́dọ̀ ní candle white kan.
0: You must go with a white candle.
1: Èso ẹyọ kan.
0: A foot of
1: your choice. O dẹ̀ lè jẹ méjì.
0: Or two.
1: O dẹ̀ máa get omi authority
0: ní church.
1: And you get authority
0: water in church.
1: Sori tí n bá parí
0: iṣẹ́ yìí. When we
1: finish it
0: assignment.
1: Mo ṣe
0: kan last week.
1: Mo jẹ àwọn kan ní òróró.
0: I also want to feel oil.
1: Mo dẹ̀ máa fún gbogbo yẹn ní oil of prosperity
0: lọ́la. I never get the oil of prosperity tomorrow.
1: Ẹ gbọ́dọ̀ là ní sá.
0: You need to break through.
1: O tó jẹ mọ wá bí nìyẹn.
0: That's why I keep coming.
1: Àdúrà méje tá a gbà tán
0: yẹn. The Lord has just prayed.
1: Kò sẹ́n tó gbàdúrà yẹn lé
0: ní. The Lord has prayed there.
1: Ṣé o nìyẹn sí àdúrà?
0: That one have answers.
1: Mo ti fún yín ní sáàmù mẹ́rin.
0: I'm giving you the four
1: psalms. Psalm 9.
0: Psalm 9.
1: Psalm 18.
0: Psalm 18.
1: Psalm 35.
0: Psalm 35.
1: Mo sọ fún yín pé kẹ́ fi 121 yẹn gbàdúrà.
0: I told you pray with that
1: one. Fún ọ̀nà àti ìrànlọ́wọ́.
0: For open ways and help.
1: Mo ń gbàdúrà fún ọ.
0: I'm praying for you.
1: Láàrin gbogbo ènìyàn
0: láyé. I'm going to get
1: you another message. Ó rí ògùn rẹ̀.
0: Hey, let me tell you something.
1: Na sori mo sọ̀rọ̀ ìgbàgbọ́ lọ lẹ́ẹ̀kan.
0: I was talking about faith the other time.
1: Bẹ́ẹ̀ni o bá gbàdúrà.
0: If you don't pray.
1: Mo ní ìgbàgbọ́ ẹ̀ máa kú.
0: Your faith will surely die.
1: Na another thing tó gbúdọ̀ mọ gbàdúrà.
0: Another reason why you must pray.
1: O ní pé.
0: Is that.
1: Olo máa jẹ́ kí Ọlọ́run tó wà nínú ẹ sí ẹ sí.
0: If you allow God in you to continue existing.
1: If you don't pray again.
0: Oh, bá gbàdúrà.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
2: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Iroyin ni kutu wa ire lati le ise Adaba 88.9 FM. Akure mo kiyin e kojumo asiku murase oni. Buruji ile yi lowo ile okere gbenu soke si bilionu $3.5 o dollar. Awon olusegbe leyin egbe osilu APC polongo lati le jere are Bola Tinubu nipile Kwara. Ajo NDLEA fi panpe ofin mu iyagba omo odun 83 pelu ogun oloro. Iroyan re lekun rere. Are Bola Tinubu ti je ko di mimo wi pe atunse soro aje ile yi n lo ti n se sore bo bi abajade iwadi ti banki agbaye to fi lede ti se fihan wi pe ise ati osi n lo ti n ro wale lo lede yi fun gba akoko latodun 2019 ati wi pe oro aje orilede Nigeria n goke si agbara si n ro buruji ile yi to wa loke okun pelu bi o ti se gbenu soke si bilionu $3.5 o le owo dola ninu atejade kan leti olubadamoran pataki fun are lori iroyin to na tele bayo na noga afilede oni Tinubu lo ti tewo gba abajade iwadi ohun fun osu kewo odun 2026 o si salaye re gege bi eri wi pe atunse ti joba orilede yi nse lowo in lo mu ki oro aje orilede Nigeria ko duro daadaa. Gẹ́gẹ́ bí àbájáde ìwádìí ọ̀hún ti ṣe sọ orílẹ̀-èdè Nàìjíríà ń lo ti ní ìdá mẹ́rin àfikún lórí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ní iṣẹ́ àkọ́kọ́ ọdún 2026 pẹ̀lú bí ó ti ṣe wà ní déédé pẹ̀lú bó ti ṣe wà nínú ọdún 2025. Bákan náà sì ni búrùjí ilẹ̀ yìí lówó ilẹ̀ òkèrè ń lo ti gbẹnu sókè sí bó ṣe jẹ́ wípé owó ọ̀hún ń lo ti gbẹnu sókè láti bílíọ̀nù 15 sí bílíọ̀nù 43 lópin oṣù kẹjọ ọdún 2026. Tinubu ló jẹ́ kò di mímọ wípé àwọn àtúnṣe tí wọ́n ṣe sọ́rọ̀ ajé ń ló mú kí oríire náà kó mọ̀ sún orílẹ̀-èdè Nàìjíríà bọ̀ díẹ̀díẹ̀. Ó tún wá ní kò tí ì tán torí wípé àwọn orí ọ̀fẹ́ ọ̀hún ló yẹ kó túmọ̀ sí ìgbé ayé rere fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nípa pípèsè iléeṣẹ́ tó nítumọ̀ ẹ̀dínwó lórí owó oúnjẹ ìpèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu àti àwọn nínú orí ọ̀fẹ́ sáwọn àlùmọ́nì míì. Ẹgbẹ́ òṣèlú alábùradà ló ti bẹ̀rẹ̀ sí ní bá àjọ elétò ìdìbò ilẹ̀ yìí sọ̀rọ̀ báyìí láti yanjú ọ̀ràn bí orúkọ àwọn ọmọ iye wọn kan ò sí nínú àfilédè tájọ ọ̀hún filédè fáwọn tí yóò díje dupò gómìnà lọ́dún 2027. Ẹni tó jẹ́ akọ̀wé ìròyìn fún ẹgbẹ́ òṣèlú PDP Jongodo Mohammed ló fọ̀rọ̀ náà lédè. Ó jẹ́ kò di mímọ wípé ẹgbẹ́ òṣèlú náà ń lo ti ń wá ọ̀nà àtọ̀ báyìí láti lè yanjú ọ̀rọ̀ náà ní pẹ̀lẹ́kùtù bí ìsanmi ìdajì. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló wá rọ àwọn ọmọ òye tọrọ kan láti sinmi ẹ̀dọ̀ kí wọ́n má sì ṣe ohunkóhun eléyìí tí ó tọwọ́ bọ́dà òfin lójú. Àjọ INEC ń lo ṣe àfilédè orúkọ àwọn ènìyàn tí yóò díje fún ipò gómìnà nínú oṣù kejì ọdún 2027 bí ẹgbẹ́ òṣèlú PDP bí ó ti ṣe ní ọmọye nípínlẹ̀ Ogun àti ìpínlẹ̀ Gombe. Àfilédè ọ̀hún takọ̀wé fájọ INEC Rose Oríara Tony Ìfilédè ni ó làdé o lójú òpó àjọ INEC gan nísàn. Àwọn ọmọye 13 ni yóò díje nípínlẹ̀ Ogun nígbàtí 15 yóò díje nípínlẹ̀ Gombe tí ó sì sí orúkọ ọmọye fún ẹgbẹ́ òṣèlú PDP nínú àwọn tí wọ́n filédè fún ìpínlẹ̀ méjèèjì náà. Àwọn tórúkọ wọn tí ó sì bẹ̀ ọ́nì Ládì Adébútú nípínlẹ̀ Ogun àti Isa Ali Pantami nípínlẹ̀ Gombe. Àwọn olùṣègbè lẹ́yìn ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n òun ni wọ́n jáde láti lè wọ́de nílùú Ìlọrin láti lè túlẹ̀ bò

0: APC ti won ko patako ajuwe dani lati le fi sege leyin awon moye mejeje ohun bi Abdulrahman Abdulrazak bo ti se wona lati lo si ile asofin ti o soju ekun ale gogun ipinle Kwara ati baare Bola Tinubu yo se pada dapere ile eko girama omo olorogbo nilu Akure n lo ti setan lati se ayeye odun oludasile 50 odun re bere lati ojo kokandinlogbon si ojo kokandinlogbon osu kewa odun 2026 bi won yo ti se mo siso loju awon ise akase kan rin kan rin kan ti won yo si mo fi ipinle ile mi lele lati ko yara ikeko merin ototo nogba ile eko na gomina ipinle Ondo Lucky Olumisan Yedatiwa deji ti lu Akure awon asofin atawon eni akansi mi o ni won reti nibi ipade olojo meta ohun ajodun na oni won je ko di mimo wipe yo se agbelaruge fun aseyori eleyi ti ni ile eko ohun to ti ni fojo pipe ati wipe yo fun won lori ofe lati le ba awon eniyan soro awon akeko jade won le pada rira won leyin opolopo odun idije ere idaraya lorisirisi ati bebe lo alaga fun igbimo to n seto ajodun ohun Kayode Akimade je ko di mimo wipe ajodun na oni won yo fi sori awon aseyori ti ile eko ohun to ti ni ti won yo si tun fi pero soko fun igbese idagbasoke ifojo waju o je ko di mimo wipe o n gbero lati se ifilole ise akase 100 million owo naira kan bo ti se n ke si awon ti won keko jade nile eko ohun atawon ti won rowo ori lati dasi ise akase na bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn ní kùtù àìlẹ́ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Akure.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
0: Káàbọ̀ padà ìròyìn ń tẹ̀síwájú. Ọwọ́ àjọ tó ń dagbóró mọ́ gbígbìn títà àti ìlòkulògùn olóró nílẹ̀ yìí NDLEA ń lo ti tẹ ìyá àgbà ọmọ ọdún 73 kan ìyẹn Ulloma Uchechi Sunday pẹ̀lú oògùn olóró lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ọdún kan tí wọ́n dá òun àtọmọ rẹ̀ sílẹ̀ lórí irú ẹ̀sùn kan náà. Àjọ ọ̀hún jẹ́ kò di mímọ́ wípé ọwọ́ tẹ Ulloma ní ilé ìgbé rẹ̀ tó wà ní ìtẹ̀ òzò Omo Agoma níjọba ìbílẹ̀ Obingwa nípínlẹ̀ Abia pẹ̀lú oògùn olóró methamphetamine àti Colorado eléyìí tó so mọ́ ìbà díẹ̀ pẹ̀lú ìró. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan látẹnu alūkkóró fàjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi ìfipápòfimọ̀ ọ̀hún ló tẹ̀lé bí wọ́n ti ṣe ń fojú sùn fọjọ́ pípẹ́ wípé ó ń ta àwọn oògùn olóró láwọn agbègbè kan fún àwọn mọ̀dàlóró tí wọ́n pọnmi òkèrú tòdò nílùú ọ̀hún. Babafẹ́mi jẹ́ kò di mímọ́ wípé ọwọ́ tiẹ̀ ti kọ́kọ́ tẹ Ulloma àtọmọ rẹ̀ kan ọmọ ọdún 73 tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tórúkọ tó ń jẹ́ Chisom Uchechi ní ilé ìgbé ọ̀hún kan náà yẹn ní oṣù karùn-ún ọdún 2025. Àjọ ọ̀hún wá ní ọ̀pọ̀lọpọ̀ oògùn olóró tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ò ní wọ́n bàjẹ́. Àwọn obìnrin méjèèjì náà ni wọ́n ní àwọn jẹ̀bi ọ̀rọ̀ náà nítòótọ́ tílẹ̀jọ́ sì ní bóyá kí wọ́n lọ sun ẹ̀wọ̀n fún oṣù 12 tàbí kí ọ̀kọ̀ọ̀kan nínú wọn san 100,000 owó náírà. Wọ́n sanwó nígbà náà wọ́n sì dá wọn sílẹ̀. Ọwọ́ tó ti wá padà tẹ Ulloma báyìí fún irú ẹ̀sùn kan náà. Èyí ló pin ìròyìn òwúrọ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Akure. Adéyẹmí làwà lólùtú ìròyìn Adébóyè Galani lórúkọ tèmi mú kí ẹ yáṣẹ́ lónìí o àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn.

aláṣẹ ń sẹ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bàbá mi kan ni torí èmi a máa jókòó tàgbà àgbàlagbà sì máa pè mí ránṣẹ́ ó ní wòó bàbá ẹ̀ lálọ́rọ̀ aláṣẹ tó ń ṣẹ tó rélé lùbọ́ tó rátẹ́gùn tó ń fẹ́ tí ó tètè yà lójú pópó ó ní ọ̀nà àti jẹ gbèsè ló ń bá kiri torí pé atẹ́gùn ó fẹ́ gbogbo ohun tó gbèrú tí nítorí rẹ̀ ṣe wàhálà sí tí ó sì dànù ṣùgbọ́n gbogbo ẹni tó lóun ó da ẹrù aṣíwájú nù ara rẹ̀ ló ń ṣe láìmọ̀ pé tó bá délẹ̀ tán apá òun gangan ò ní kà mọ́ n ó lè lágbájá n ó bù lágbájá níbo ló ti fẹ́ bá ẹni tó ti ré kọjá odò à ń wábi ká fa síwín sí alákọ̀rí rẹ̀ pé ká dúró deun ta bá ti dókè odò mo bẹ yín ọ̀jọ̀gbọ́n ni o ta ló fẹ́ dúró di wèrè tí ó jẹ́ kó sentọ́ sí òun lára àbí lọ́jọ́ tó kété wọn ti ń gbé òwú ìyá àgbà ẹbí wọn pé irú aṣọ wo ni wọn fi hun ó mà ṣe o ó dùn mí fún àwọn akúmọ̀mọ́júdì àwọn èèyàn bí èèyàn bá ro gbogbo orú eléyìí tí aṣíwájú bá ro gbogbo ìwà ọ̀tẹ̀ tí wọ́n ń hù tàbí gbogbo ohun tóun ti ṣe fún wọn tó bá ní kó hùn rán ró ayé á tún sọ ọ́ di bí ìsọnù ìgbà dáa kẹ́ ẹ tètè yọ ìpín ojú yín kẹ́ ẹ má bàa dẹ́tẹ̀ á sì ní pé kẹ́ni tó bá fẹ́ dẹ́tẹ̀ ò má dẹ́tẹ̀ o tó bá ti lè dánú gbogbo fúnra ara rẹ̀ kó máa lọ gbé ẹ̀yin nu o ọlọ́run o ẹ̀yin ni ẹ má dìtẹ́ bó bá dáa bẹ́ẹ̀ aṣíwájú ò rebi kan aṣíwájú ò dìtẹ̀ mọ̀yìn ẹ̀yin lẹ̀ ń dìtẹ̀ bẹ́ẹ̀ jókòó fòdìdé gàù bí ẹni tí nǹkan ń jàjẹ lára bẹ̀rẹ̀ sí ní kọrin ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ẹni tẹ́ fi ṣèyánú ilé tó jẹ́yàwó sì ń pè yín pé robi tó ti gùn ké o robi tó ti gùn ké o kò burú bó bá jọ́ tẹ̀lẹ̀ yín máa ṣe ẹ máa ṣe èso o èèyàn tó bá ti lóun lè dìtẹ̀ wọn ò ní kó má dìtẹ̀ wọn ò sì dá lọ́wọ́ mú aṣíwájú kúrò lẹ́ni ràgẹ̀rágẹ̀ nínú olóṣèlú kò yé yín ni ṣebí gbogbo wa náà la mọ̀rú èèyàn tó jẹ́ gbogbo yín náà ló sì ṣiṣẹ́ fún dáadáa lásìkò tìyín ṣebí gbogbo wa náà la jọ rójú ìjà ńlá sa àbí bẹ́ẹ̀ kọ́ tẹ́yìn lóyún ó sòkè dilẹ̀ ijó àṣàṣìmọ̀dí tẹ́ ń jó kiri pé ẹ̀yin lẹ kẹ́yẹ mọ́ gbó ẹ̀yin lẹ sọ wọ́n di baba lọ́nà wo lẹ fi sọ aṣíwájú di baba àbóun ló sọ yín di baba àbẹ́ẹ̀rí ojú ayé lóde o àbẹ́ẹ̀rí pé ọlọ́run ò sí lẹ́yìn alábòsí àtẹ̀yìn àti sànúmọ́là ṣe rí ohun ojú yín rí àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ni ẹnìkan kì í sọ̀kò olú ẹyẹ ọmọ ọ̀dọ̀ àgbàlagbà kólúwa rẹ̀ ó má rí ìbínú ẹlẹ́yẹ tẹ́ ẹ bá tètè mọ̀ ìwùfù ni wọ́n ó tu onítọ̀hún tòun taṣọ ìyẹ́ rẹ̀ níta gbangba kí wá ní lájọrí ohun tẹ́ ẹ bá bọ̀ nílùú Èrékìtì tẹ́ ẹ ti lọ dìbò fún baálẹ̀ ìlú bẹ̀ sókè lẹ́wà ní àbísàlẹ̀ ojú tìyín po olódo rí nǹkan kan mú bọ̀ onírànpurọ́ fúnrọ́ ẹ̀ ń tàn àwọn ènìyàn nígbà tó bá yá àwọn tẹ́ ń tàn tẹ́ ń purọ́ tàbí èrùbọ́ àwọn náà padà lẹ́yìn yìí ṣé aṣíwájú lẹyẹ tẹ́ ká mọ́gbó àbóun lẹyẹ tó ka yín mọ́gbó tó fọ̀nà àti gòkè àgbà hàn yín ẹ̀sìn ara yín lẹ̀ ń ṣe o oníyẹ̀yẹ́ ń ṣe bí òun lè mú jẹ tán ó mà ṣe o orin ẹ̀fún ṣetán ni ó ní ọmọ èèyàn ń dààmú ara wọn lórí àìsí nítorí aṣíwájú oníyẹ̀yẹ́ ṣe òun lè mú jẹ oníyẹ̀yẹ́.

0: sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
1: Àti Ìpele Cocoa Buyers Association.
0: Ní ọ̀wọ̀ East SCDA.
1: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
0: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
1: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
0: Kéè ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
1: Ó kéréké o, ikòkó yọ bàbà, ọjọ́ mẹ́rù yé máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
0: Ìjàtíjàtì
1: àti sílẹ̀tì.
0: Káṣù
1: àtẹràn yé máa nekù.
0: Òun nìkan wọ ọjà.
1: Ọ̀nẹ́kọ́nẹ́ yé bára kòkó. Ọwọ́ ọmọdé yé máa ti yá ṣoko.
0: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
1: Tàbí dúra kòkó gànjẹ́.
0: Ó lo fi
1: aago mẹ́fà, ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
0: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
1: Ẹnẹ bá tapá sófin yìí.
0: Ìgádá bá gbé.
1: Alága gbọ́lí kòkó pele.
0: Ẹ̀dá Solomon.
1: Akírótìmí.
0: Àti Sẹ́kítì.
1: Ṣífọ́ Olúpọ̀nà Mátí Wákínọ́lá.
0: Ìgbìmọ̀ amúṣẹ́ṣe àtọ̀mọ́ mẹgbẹ́.
1: Ọ̀ràn ẹ̀mẹ́kéde o.
0: Kúwe Bánú bèrè pé nọ́mbà yìí.
1: 081-3704-4254 tàbí 081-0232-7340.
2: Ẹ o aláìmọ̀ a. Aláìmọ̀ péye gbajúmọ̀ ló kú o. Owó ṣubú o e.
3: Màrí Oyeyọmọ, Apẹ̀sọ́lẹ̀kẹ̀, Ọmọlágbójú, Ọ̀kọ̀ọ̀kan, ọmọ ẹgbẹ́ ìbíbí, Akíwé Ẹjọ́, Ìwàwé Ráṣọ Olóṣù, Ìkàṣèjì, Máa Gbadá Tẹ̀ṣọ̀kótó, Ọmọlówójà Ṣọ́fọ̀, Aya Àgbéṣe Orí, Lówó Ṣe Bọ́lá Pẹ̀tún.
2: Bẹ́tẹ̀sìnkú, àgbà nínú àwọn olórí, ìdílé ọba Jílù Bókun, Àjàlólẹ́rù, tí wọ́n tún jẹ́ olórí, olórí ẹbí, Yemí Yunís Fọláyẹmí Adébáyọ̀, ni ọ̀pẹ níyì, ìyá ọmọ́sùn, lẹ́ni 90 ọdún péré, 90 years. Bẹ́tẹ̀sìnkú màmá onínúure yóò ti lọ rè é. Thursday, 15 October 2026, láàgbé màmá Fọláyẹ, wá sílé ọkọ wọn, lójúlé 29, Ajifarere Street ilẹ̀ Olújì. Tí ìṣòro onígbàgbọ́ yóò wáyé, láago mẹ́rin ìrọ̀lẹ́, ẹ̀yin yìí ni kò jọmọ nù. Friday, 16 October 2026, ìsìndágbére fún olórí Yunís Fọláyẹmí yóò wáyé lójúlé yìí kan náà, láago mẹ́wàá òwúrọ̀. Ayẹyẹ ni ọmọ́sìn ló bímọ, yóò wá balẹ̀ lónírànbájì gan nínú gbọ̀ngàn civic center, Ondo Road ilẹ̀ Olújì. Ó di gbẹ̀gbọ́mọ̀dìgbà àbọ̀jà òye lọ́mọlájíjò. Àpapọ̀ ọmọ, ọmọ ọmọ, àtọmọ ọmọ ọmọ, ọmọ ọba olóyè Samuel ọmọ ni Yade Adébáyọ̀. Tọ́mà nà bro ló ń ṣèdárò láyìn yọmọ tó ti lọ sinmi.
4: Tó bá fi máa jẹ ọjọ́ kẹrìnlélógún oṣù káwọ̀ ọdún yìí ìyẹn 24 October 2026 gbogbo ìlú Karama àkókò máa kú fọ́fọ́. Ìlú máa mi tìtì Ìkáràmù dé 2026 àwọn ọmọ níbi díran Ìkáràmù àkókò àní àwọn apàṣẹ orílẹ̀-èdè yìí wọ́n máa wọ̀lú tíyì tíyì tẹ̀yẹ tẹ̀yẹ tọ̀lá tọ̀lá royal majesty jìgbìnì bí àti ẹlẹ̀kẹ̀ ọba Andrew Ọlámọyì Mọ́mọ́dù di ọ̀sọ́nà wa àkàlà of Ìkáràmù àkókò àti Ìkáràmù Progressive Union ìyẹn IPU bí kọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá ó ti dé ni wọ́n ń retí abẹ́ yóò ti gbọ́ ni pé tó bá dọjọ́ kẹrìnlélógún ìyẹn oṣù kẹwàá ọdún yìí 24 ni lánàá máa lù tálukutu máa wù nílùú Karama àkókò níbi tí a ti ṣèkówójọ 1.5 billion naira fún computer based center pẹ̀lú kíkọ́ àfi ìgbàlódé sí ìlú Karama àkókò. Ayẹyẹ tí yóò wáyé ní New Palace Side iye òtù Ìkáràmù àkókò láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ ọjọ́ kẹrìnlélógún ní ètò ìkówójọ yóò máa ṣẹlẹ̀ ní rẹ̀butu ìṣẹ́sẹ̀rẹ̀ Dr. Lucky Orimisan Ayédàtiwa gómìnà ìpínlẹ̀ Ondo lálejò pàtàkì tí à ń retí Dr. David D. Aṣaolu adarí àti olùdásílẹ̀ E-Fire Energy Service Limited lónìí fílọ́lẹ̀ àgbà Prince Ayọ̀dẹ́jì Olúdádé National President IPU àti Professor Oyedele Taiwo Minister for Finance àwọn olùgbàlejò àgbà Princess Koyede Giwa alága ètò ayẹyẹ pẹ̀lú Professor Latif Adeniran Chairman Publicity Committee yóò kéde.
5: Màmá wa olórí Alice Ṣekọ́lá Aya Adétọ̀nà màmá wa tìlú ọgbàgì àkọ́kọ́ ti ju ọwọ́ sáyé òsì ẹ̀ṣẹ̀ yìí ká yóò dìgbò ṣe lẹ́ni 94 years. Ilẹ̀ ń jẹ́ èèyàn.
6: Àpẹ láyé bá ò pẹ́ o.
7: Ìkú ló bí òǹgàn.
5: Àwáyé má lọ̀kọ̀ ò sí ọ̀run làlọ́ àìmábọ̀. Èyí ni gbogbo ìdílé ọba Kábíyèsí ọba Adétọ̀nà ní ìlú ọgbàgì àti àpapọ̀ ọmọ ní pé gbogbo ènìyàn síbi ìsìnkú àti àṣekágbá òkú màmá wa olórí Alice Ṣekọ́lá Adétọ̀nà tó jẹ́ pé a ṣẹ̀dá lọ́jọ́ kẹrìnlélógún oṣù keje ọdún yìí láìdé 30 oṣù kẹwàá ọdún yìí. Ìwé kìpì yóò wáyé fún màmá Isabition Nami Primary Bega School ọ̀gbàgì láago mẹ́rin ìrọ̀lẹ́ Saturday on the 31st oṣù kẹwàá ọdún yìí. Ìfẹ́dẹ́rẹ́ Thanksgiving service fún màmá inú ìjọ Salvation Army kọ ọ̀gbàgì àkọ́kọ́ ìdédé aago mẹ́wàá òwúrọ̀ tètè lẹ́yìn èyí ni màmá yóò wọ káàlẹ̀ sùn gbàlejò àtijọ́ ẹni ọmọ sí ló bímọ yóò wá sọ kutu wọ̀wọ̀ ní pápá ìṣeré UD Primary School ọ̀gbàgì àkọ́kọ́.
8: Ilé o
5: ọmọ alábìlógbò lọ́kì orí
8: ọmọ eléyìí ṣe wáyè wáyè lórí o
5: aya ọmọ wá
8: aya ọmọ ẹkùn
5: aya ọmọ aláìrẹ̀ ọ̀sáìsí ọní ìsáìsí òjò apá
8: ìyá
5: lórúkọ Kábíyèsí ọwọ́ àtìlú ọ̀gbàgì
8: àti Mrs. Funke aya Àlàó
5: àwọn lónìí kí n kéde lórúkọ gbogbo ọmọ àtẹ̀bí pátá.
9: The Vice Chancellor Professor Olasebikan Alade Fakolujo on behalf of the Governing Council, Senate,
6: management, and the entire Joseph Ayo Babalola University community warmly invites all stakeholders and the general public to the university's 17th convocation ceremony for the award of degrees and honors and the celebration of its 20th anniversary. From Monday, 12th October to Sunday, 25th October 2026, experience 2 weeks of exciting activities featuring students, alumni, religious and documentary events, awards and recognitions, leadership engagements, and much more. The Grand 17th Convocation Ceremony holds on Friday, 23rd October 2026 at the Obaola Dele Olashuri Auditorium. And yes, admission into various colleges of the university is ongoing. Visit www.jabu.edu.ng for details. Joseph Ayo Babalola University, 20 years of divine grace, growth, and glory. Announcer, register.
9: Your Nescafe is not just a drink, it's your

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
3: Àfikà wà nǹkan ṣe sọ́dọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tà ń san fáwọn ìkànnì mọ́ màwòrán kù. Three Crowns Milk láti.
4: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
3: Torí Ekene.
5: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe, àti pé Three Crowns Milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
6: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá. Torí náà, jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three Crowns Milk.
7: Three Crowns Milk. Ilera àwọn màmá ayọ̀ ẹbí.
8: Hey, wait. Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ọyọ́ ìgbàrọ̀dọ̀ dé.
1: Tí yóò wáyé ní November 30 to December 5
0: lẹ́yìn.
1: Ladies ṣàgbátẹrù rẹ̀
0: pẹ̀lú ìkówójọ.
1: Káwọn iṣẹ́ ìdàgbàsókè ni construction of modern pavilion.
0: Continuation of ìgbàrọ̀dọ̀ City Hall.
1: À ń kíká bíèsí àrájàká ọba Edward Jayé Ọlá àti gbogbo ọmọ ìlú ìgbàrọ̀dọ̀ Èkìtì.
0: Wọ́n máa ní diaspora.
1: Ẹ̀wá kájọgbé ìlú wa lárugẹ.
0: Saturday December 5
1: la ṣe kágbá.
0: Ìgbàrọ̀dọ̀ Day 2026
1: sórí pápá ìṣeré
0: St Peter's
1: Ọgọ̀túrò láago mẹ́wàá
0: òwúrọ̀.
1: Chairman of the day
0: DIG
1: Abiodun Alabi retire.
0: Chief Launcher Barrister Tope Adebayo.
1: IDF 70's President
0: Barrister Olakunle
1: Fapounda.
0: Mr Lawale Marcus Ojo.
1: Chairman Mobilization and Sensitization Committee.
0: Ìgbàrọ̀dọ̀ Èkìtì
1: ọmọ ẹlẹ́yẹ ṣe wẹ́yẹwẹ́yẹ àti dórí ògùn lọ́dọ̀ gbara.
0: Olùkéde Central Mobilization and Sensitization Committee
1: for Ìgbàrọ̀dọ̀ Day 2026 celebration.
0: Ló ní ká fọre rẹ̀.
2: Ọjọ́ kíní nínú oṣù kọkànlá ọdún yọ ọ̀gáyé yìí. Ẹbí ọ̀dọ́fin Yẹmi Suwada ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o.
3: Gédé ọ̀hún yẹn ń rí alẹ́ngun.
2: Yìí máa gbọ́ kìlọ̀ yìí.
3: Bí wàá ṣùpàdé yọ̀ ọ́ fẹ́ ṣe o.
2: Torí kéré
3: ẹjọ́
2: yọ̀wọ́n ẹbí ọ̀dọ́fin yọ̀wọ́n ṣe o.
3: Àti Kábíyèsí Joel Olúwàfẹ́mi
2: Adéluwoyè
3: Asuwadọ̀fin Suwada
2: Lan.
3: Nọmba ìwé ẹjọ́ náà mẹ̀rẹ̀ yìí o.
2: HOW/34/2021
3: Ọ̀ngọ́
2: yẹn ń rí alẹ́ ọ̀dọ̀fin.
3: Kúrowó quarters
2: kí Suwada.
3: Yóò choko.
2: Yóò kọ́lí.
3: Yóò nálẹ̀ síbẹ̀.
2: Dẹ́gẹ̀ wáṣù pàdé.
3: Ọjọ́ kínní
2: oṣù kọkànlá ọdún yọ ọ̀ra yìí.
3: Aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o.
2: Mú mú ṣàlàyé kí máa yẹ òwà késọ́ lórí ẹbí yìí.
3: Pa Emmanuel
2: Adromola
3: Adedimila
2: 070-42-79-55-36
3: Akọ̀wé bí wọn
2: Adam
3: Ablaziz
2: Bídèmí
3: 081-36-87-54-86
2: Ebi ọ̀dọ̀fin ní bàjẹ́.
4: Ẹ yọ ìyanra òyìnkun Èkìtì kété ẹ̀mí ọmọ ní Goroso Èkìtì Rúmọlẹ̀ kẹ́jẹ bá wẹrẹ ní wẹlé Èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́rẹ̀ fàánù ni o wọ́ fẹ́ra díp frizà wọ́ fẹ́ra wọ́ṣìn machine wọ́ fẹ́ra microwave wọ́ fẹ́rẹ̀ ro kitchen gas cooker and co ẹ yọ abọ̀lú sí díkì ẹ yọ wọ́ yọ asan díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí. Wọ́n yóò san lóṣooṣù, wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀. Kó a ti san ọ̀rẹ́ dáárín. À ń gbé ohun kọ̀ yára kọ́. Ṣé o ti yẹ ọbẹ̀ ẹ̀nà ọ̀rọ̀nù yéyéyé. Láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì. Ẹ ò wọ́ ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 070-7484-3351. Yémi pé lẹ́ẹ̀kan sí 070-7484-3351. Ṣé o ti yọ.
5: Yáre rúlé o.
6: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
7: Wait, this all finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
8: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
9: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
8: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi kápolówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
10: Oya ẹ máa bọ̀ wá o.
9: Ìrẹ́pẹ̀tẹ̀ ni ọjà ọdún ti dé.
8: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
11: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́.
8: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jọta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 080-30-41-43-44.
11: Grace 080-32-47-46. 86
8: tàbí fẹ́ mi sórí 080-60-86-44-28. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
12: Say after me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo text and win promo.
14: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
5: In a fast-paced world,
15: Funke
5: is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
16: Ore, bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, kò ya nu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, o tún mọ̀ sí wípé ibi tó bá pín ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
17: O ti ṣe wàhálà tó, download Smart Cash app lónìí, kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ àǹfààní ìdá 15% 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% 10% ní gbogbo ìgbà tó bá ra dátà. Tẹnu lásánkọ̀. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
18: Ǹjẹ́ ẹ ti gbọ́? Pé Millennium College of Health Technology ní pópónà Dalakure ti ṣílẹ̀kùn ìgbaniwọlé láti kẹ́kẹ̀ẹ́ gboyè HND tí àjọ NBT tán fọwọ́ sí sílẹ̀ fẹ́yìn tẹ́ fẹ́ darapọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ ìlera ní Nàìjíríà àti lókè òkun. Ǹjẹ́ ẹ ti gbọ́ sẹ́? Pé Millennium College ń ta fọ́ọ̀mù ìgbaniwọlé tí ẹ̀kọ́ HND, Environmental Health Technology, Health Information Management àti Dental Therapy. Àwọn tí ó bá ṣe àwọn ẹ̀kọ́ HND tí mo là sílẹ̀ yìí yóò láǹfààní láti lọ fún ètò àgùnbánirọ̀ NYSC. Kò tọ́ síbẹ̀. Àǹfààní tún wà láti wọlé sí àwọn ẹ̀kọ́ diploma àti certificate wa bíi Pharmacy Technician, Medical Laboratory Technician, SHU, Medical Image Processing Technician, X-ray. Bákanáà, látún gbaniwọlé tí àwọn courses bíi Health Information Management, Dispensing Optician, Dental Health Technician, Environmental Technician, Biomedical Equipment Maintenance Technician, J-SHU àti Health Assistant. Ẹ wá gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wọlé fún ẹ̀kọ́ HND, tẹ́ni láti jókòó fún ìdánwò jàǹbù. Ẹ máa bọ̀ sínú ọgbà iléèwé wa ní Millennium College of Health Technology, ààyè ní pópónà ọ̀dà Lákùrẹ́, pẹ̀lú N7,500 péré láti gba fọ́ọ̀mù. Hello, hello, àti WhatsApp number wa ní 08038499248 tàbí 0806-788-2878. Akọ̀wé àgbà ló ní kéde.
19: Jẹ́ tilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan, Jackie M College of Health Sciences and Technology. Lórúkọ rẹ̀, ilé ìwé tí ó ti lè ní ìmọ̀ nípa ètò ìlera, ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ. Ọkìn ni wọ́n láàrin ẹ̀yẹ. Wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé. Tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́. Jackie M College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrọ Ekiti nípínlẹ̀ Ekiti. Ilé ìwé yìí ti gbohun tẹ ìjọba wa. Àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate, diploma, OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí. Community Health Technology, Health Assistance Medical, diploma in public health àtàwọn yòókù. Àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fún àwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn. Ibo gan ni ilé ìwé yìí wà? Opposite First Samuel, Ọ̀gangan, nílùú Súpárì Àkókó nípínlẹ̀ Ondo. Fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́, sáwọn nọ́mbà wọ̀nyí: 08120644426 tàbí 08153778444 àti 08153750072. Jackie M College of Health Sciences and Technology, wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
20: Àtúntò àárínrin gbogbo ẹ̀yin obìnrin níjọba ìbílẹ̀ Ìlàjẹ, Àkúrẹ́ North àti Àkókò North West, tọ́jú orí yín jẹ́ 18 sókè pẹ̀lú iṣẹ́ tàbí okoòwò tó ń mówó wọlé.
21: Àǹfààní ńlá tún ti wọlé dé o lábẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ Ondo. Gómìnà wọ olóríire Lọ́kì Orímísà Ayédàtiwá tún ti ṣe bẹbẹ.
20: Iléeṣẹ́ Nigeria for Women Program Scale Up Project lábẹ́ àbójútó iléeṣẹ́ tó ń sọ̀rọ̀ àwọn obìnrin àti ìdàgbàsókè àwùjọ ti fẹ́ bẹ̀rẹ̀ àgbékalẹ̀ ẹgbẹ́ àwọn obìnrin alájùmọ̀ṣe Women Affinity Groups níjọba ìbílẹ̀ Ìlàjẹ, Àkúrẹ́ North àti Àkókò North West. Commissioner fọ́rọ̀ àwa obìnrin nípínlẹ̀ Ondo, Ọ̀mọ̀wé Ṣeun Bọ́sẹ̀dé Ọ̀sámáyé ń pe gbogbo wa o láti wá darapọ̀ mẹ́gbẹ́ wáàgì látọjọ́ ajé Monday ọjọ́ 12 sí ọjọ́ Ẹtì Friday ọjọ́ 16 oṣù kẹwàá ọdún yìí. Àwọn alábòjútó ètò yìí nípínlẹ̀ Ondo yóò máa kàn sí yín láwọn ààfin ìletò láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀nà àtọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ wáàgì. Ètò yìí kò lọ́wọ́ òṣèlú nínú o, má pàdánù àǹfààní ńlá ńlá yìí. Fún àlàyé síwájú sí pé nọ́mbà yìí lọ́fẹ̀ẹ́ 08000000200. Obìnrin ẹrú lágbára, Ọ̀mọ̀wé Jùmọ̀kẹ́ Bákàrè, alákòóso ètò Nigeria for Women Program Scale Up Project nípínlẹ̀ Ondo lolùkéde.
1: Yemi o le gbagbo nkan o mo lo lo eto ilera san mo mi le dungbe ti a fi owo kekeke se
15: se lo to mo mo ro wi pe iran ijoba npa
1: o to ma ni bi mo se debe ti mo fun won ni number mi won fun mi ni iwe pelebe won wa se mi bi eniyan pataki
15: o ti de eniyan pataki niyan o
1: eto ilera mo mi le dungbe ti ijoba wa yi ti je ko rorun lati gba ilera ni health center lai nilo lati mu owo dani nigbati a ba nilo lati gba ilera koda o le fi oruko molebi re sin
15: emi na yo lo foruko sile ki emi ati awon molebi mi le ma janfani eto ilera onipo mi le dungbe
22: eto ilera pe mi le dungbe ti je ki eto ilera ko rorun ko si won lo si health center to sumo ko si je gbadun ilera to peye
23: iwo na se bi iyemi ile ewosan awon ese koko health center sumo ju bi o ti lero lo o se pataki ki o ma awon ile ewosan na nigbagbo ninu won ki o si lo sibe o ye jajo sopo mo ile ewosan ese koko to sumo e nigbagbo ninu won ki o si lo sibe
24: Ikede yi wa lati owo ajo to mojuto ile iwosan alabode ti ijoba apapo National Primary Healthcare Development Agency NPHCDA

0: 88.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o tí ì rẹ̀wọ̀n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
6: CDK, sọ́yẹ́ díẹ̀.

0: And as it is, it would be the size of the first segment of the program this morning. Thank you for joining us. We now take another breather. When we return, we'll open today's conversation on the program. Please stay tuned.
1: Àbíká wà nǹkan ṣe sọ́dọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tà ń san fáwọn ìkànnì mọ́ màwòrán kù. Three crowns milk láti.
2: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
1: Torí Ìkẹ́nẹ̀.
3: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe, àti pé Three crowns milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
4: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá. Torí náà, jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three crowns milk.
5: Three crowns milk, ìlera àwọn màmá, ayọ̀ ẹbí.
6: Jona, ṣe wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
7: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
6: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
8: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
7: Ìpín kan jẹ́ ₦525. O sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
6: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
7: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígba owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
9: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
10: Say after me, millions of naira shall locate us as we take part in the Millo text and win promo.
11: Millions of naira shall locate us as we take part in the Millo text and win promo.
12: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Millo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Millo.

0: ìwọ̀n ilé ayé wa.
1: Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yánpọnyánrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó, kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nínú ilé, dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀, dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà, ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kú bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù, tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún, ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun, ẹ bá ń bẹ ọkọ mi, ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. La fi wá ń gbara wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé, gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Herbal Mixture. Kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn, à ń mu tó dùn, ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn, ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Herbal Mixture láti máa jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé, bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá máa wò ó, egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí. Always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè lọ́nà mo sì ń padà bọ̀. Ẹ kú kalẹ̀.
2: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
3: Wait, this all finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
4: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
5: Ifolokomo.
6: Yes, na Folocom.
5: As you dey buy your DSTV, remember say 1 month DSTV Yanga subscription follow the decoder when you just buy so. And for GoTV, the tori na the same o. As you buy the GoTV decoder, the thing carry 1 month GoTV jolly subscription join body. Ben yo, man je kenikeni ogbe omara. Ora yo je gbadun ayo pelu DSTV ati GoTV to ship baje. 15,000 naira pere ni DSTV kan bayi. Atagbada ati decoder atlmb re papo papo ni. To si fosu kan wo ran yo lori ikani Yanga lai san kobo. GoTV na pelu decoder re ati antenna rẹ 15,000 naira péré ni. Tó sì wo ìkànnì jọ ní lórí rẹ fóṣù kan láìsan sílé kan. Tètè lọ gba tiẹ̀ báyìí kó tó tán. Because tí wọ́n bá jà tó wà ńlẹ̀ bá ti tán. Promo tó pinnu wo àwọn ibi tó ti lè ríre. No. 120 Hospital Road, Aja Center Queen's College, Àkúrẹ́. Signal Strength House, No. 93 Ajilosun Street, Ado Ekiti. Adémúlẹ̀kú Road, beside Gosak Shopping Complex, Ondo. Shop B3 Sweet Mother Shopping Complex, Lẹ́gbẹ̀ UBA Bank, Ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Tó fi mọ́dọ̀ àwọn ojúlówó alágbàtà DSTV àti GoTV tó bá súnmọ́ jùlọ. DSTV àti GoTV, ìgbádùn tí ò ní pẹ̀kú.

0: gbọdẹ tó ń fi wí àtẹ̀gùn ìṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ìṣèwòsàn.
1: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn, tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn, tí mo wà nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ béèrè kankan, bọ́ fẹ́ béèrè onímọ̀ rẹ̀ kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì, tó jẹ́ pé apá kan ẹlòmíì, ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí, kò lè dá jáde, àfikọ́ máa fà jáde, tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀. Bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí, yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún, wọn lọgọ́fà ọdún, pẹ̀lú sí àṣekára, ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀, ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé, ṣé bí ewé àti egbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin, tó wúlò fún obìnrin, mo kó wá láti ìlú Ìsẹ́yìn Ọ̀rọ̀. Àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa, tá a bá ń lò, táwọn náà máa rí, tá a máa ta kébékébé náà, mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ, a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú, tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa, bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò. Lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane, opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 07 60 60 64 19. Àlàáfíà ara wo ni bí fi abẹ́ olùdó.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀, bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣọ̀n ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n nọ́ ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun.

0: specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved.
1: Give them AfraVite every day.
0: AfraVite is a product of AfraChem Limited, makers of Panda Paracetamol.
2: Ore bẹ́ẹ̀ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
3: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10% ní gbogbo ìgbà tó bára dátà. Tẹnu lásán kọ́. Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o. Smart Cash látọ̀dọ̀ Airtel.
4: Àfikà wa nǹkan ṣe sọ́rọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tá à ń san fáwọn ìkànnì mọ́ màwòrán kù. Three Crowns Milk láti.
5: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
4: Torí Ìkẹ́nẹ̀.
6: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe àti pé Three Crowns Milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
7: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá torí náà jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three Crowns Milk.
8: Three Crowns Milk, ìlera àwọn màmá ayọ̀ ẹbí.
9: Malanta dé o, pankó pé gbogi ajẹ́ bíi dán, agbanikalẹ̀ lọ́wọ́ ibà. Bo bá lè gbogi Malanta lọ́wọ́, ibà dẹ̀wọ̀ nínú ilé rẹ̀. Àtìgbà tí mo ti mẹ gbogi Malanta, ni mo ti dàwọ̀ mọ́jú fún ibà. Malanta, egbògi ibà tó di lọ́pọ̀ méjì àtẹ́mítà àti lomivantrin nínú. Ibà kan jọ̀gbọ̀n, abálájọ tí gbogbo àwọn tó mọ kú tó pa bá fi pariwo pé.
1: Malanta!
9: Egbògi ibà tó múná dóko.
1: Malanta!
9: Jẹ́ bíi dọ́kítà rẹ̀ tẹ̀wọ̀n.
1: Malanta!
9: Owó rẹ̀ kò fani lákòyà.
1: Malanta!
9: Ọkùnrin tóbìnrin ló wà fún.
1: Malanta!
9: Ọmọdé tàgbà dárúgbó ló lè lò.
1: Malanta!
9: Bí bàbá kọ́lé sí ọlágbó ara, egbògi Malanta ni kó lò. Wéréwéré làlàáfíà yóò jẹ́ tiẹ̀, ibà yóò sì sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ohun tó mọ àwọn tó mọṣẹ́ rẹ̀ máa pariwo Malanta níta gbogbo nìyẹn o. Tètè lọ́ra egbògi Malanta tìrẹ lónìí kí ibà dẹ̀wọ̀ nínú ẹbí rẹ̀. Ẹ lè rí egbògi Malanta rà káàkiri ibi kan ti ta ojúlówó egbògi. Bí kò bá sí ìyàtọ̀ láàrin ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ̀ Goyil Pharmaceutical Limited ló gbé jáde.
1: Malanta, Malanta, Malanta.
10: You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out to one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
11: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash now by Airtel.
12: Say after me.
13: Okay.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
14: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
15: Baba, ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
16: Abba, ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin bá dúró tọ́, tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn la fi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-63 091-60-62-63. Orúkọ ọmọ ni Ìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
17: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀ ti sun.
18: Màdí mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ó ń lọ sẹ́nu iṣẹ́ rẹ̀ lójoojúmọ́.
19: Ẹ jọ̀ọ́, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
20: Payment received in
18: okay.
17: Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
21: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà OPAY ti wà lárọ̀ọ́wọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.

0: pàdé.
1: Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Abayomi Oyebaji ló ti ṣe ìlérí pé ipa rere ní sáà kejì rẹ̀ ní orí àlééfà yóò ju ti àkọ́kọ́ lọ o. Gẹ́gẹ́ bí ó ṣe bẹ́ẹ̀ tó fi ìdúpẹ́ hàn fún Ọlọ́run alàyè àti gbogbo àwọn èèyàn léyìí tó júwe àwọn àṣeyọrí kan tí ó ṣe ní sáà àkọ́kọ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ̀ àti tí ìjọba rẹ̀ tí ó ṣe ní ọdún mẹ́rin yìí Oyebaji onímọ̀ di ẹrù àṣeyọrí ìṣèjọba rẹ̀ fún ọdún mẹ́rin náà mọ́ bí Ọlọ́run ṣe ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú àtìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tó sì ń fi ìgbàgbọ́ hàn tó ń fọwọ́ gbáyà yìí pé ọdún mẹ́rin tí ó ń bọ̀ tí òun yóò tún gùn lé ní kété tó bá ṣe ìbúrawọṣẹ́ fún tán ẹni yóò tún la ipa rere yóò mú ìdàgbàsókè tó ṣe sàn bá ìpínlẹ̀ Èkìtì ju tàtẹ̀yìnwá lọ. Gómìnà ọ̀hún gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán fi síta nílùú Ado Èkìtì lánàá ọjọ́ Àìkú nígbà tí ó ń fọ̀rọ̀ jẹ̀wọ̀ níbi tí wọ́n ti ń ṣe àṣekágbá ìsìn orin ọpẹ léyìí tán pé àkòrí rẹ ní wákàtí mẹjọ fún orin ìyìnlógo léyìí tí wọn ṣe àgbékalẹ rẹ láti ṣe àmì ayẹyẹ ìparí sáà àkọ́kọ́ rẹ lórí àlééfà bó sì ṣe múra láti tẹ́wọ́ gba ikú ìdá ìṣàkóso sáà kejì lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkìtì Oyebaji ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìbúrawọṣẹ́ fún ní ọjọ́ ẹtì ọ̀sẹ̀ yìí ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tí a wà yìí nígbà tí wọ́n ti tú fi ìbùgbọ́ wọlé nínú ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí nípínlẹ̀ Èkìtì. Ẹ lọ kàyéku nínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
2: God is set to do wonders at Akure Night of Wonders, organized by Bible Church of Reconciliation, 15th and 16th October 2026. God of Wonders will tabernacle at BFA Event Center, 4 p.m. every day, except for the anointing service, slated for Sunday, 18th October 2026. At 4 p.m., many spirit-filled gospel artists are billed to perform on those days. Bẹ́ẹ̀ni, Ọlọ́run tún wà lójú ìṣe àti iṣẹ́ rẹ̀ láti túdé jáde Sunday Dominira níbi ìpàdé àdúrà. Akure Night of Wonders, àṣálẹ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu Jésù wo ọ̀pọ̀ ìròsàn nílùú Kapanamu. BFA Event Center besides on Yarugole Market opposite NNPC filling station ló fẹ́ lò lákòókò yìí 15th àti 16th October 4 p.m. lójoojúmọ́. Sunday 18th ní anointing service laago
3: mẹ́rin ìrọ̀lẹ́.
2: Adéyinka Aláṣeyọrí.
4: Bami Ọlọ́run Bami
2: Reverend Sola Rotimi Olanike Akilapa àti Blessing Lopez ni wọ́n forí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ tí Bishop Jeki Ọ̀páyínká òṣìṣẹ́ ìránṣẹ́ ńbẹ̀. Màmá wa nínú Olúwa Apostle Dr. Beatrice Arowolaju lolùgbàlejò.
5: Àìná Àwa International College ilé-ìwé aládàáni ìgbàlódé olójoojúmọ́ àtònílẹ̀gbẹ̀ẹ́ Jelly N Boarding School níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọ́jọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro. Àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bò háyà, àwọn olùkọ́ wọn tún múnádóko, ẹ̀rọ ayára bí àṣá wà fáwọn ọmọ wọn tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì ìyẹn Science Laboratory. Àyè ìgbaniwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé-ìwé yìí o. Sí kíláàsì girama kékeré kíní àti kejì tó fi mọ́ girama àgbà kíní kejì JSS 1-2 and SS 1-2. Ẹ̀yin òbí àtàlágbàtọ́, ẹ mú àwọn ọmọ yín wá sí Àìná Àwa International College tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ Express Road, àdojúkọ Possibility Church, ìlú Àbò, Àkúrẹ́ North, nípínlẹ̀ Ondo. 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé. Fàlàyé sí ẹ pé tẹlifóònù 09051123372 àbíkẹ 09121767532. Àìná Àwa International College, wọ́n ń ṣe ọmọ jìnnà, ó pe gédé ní Nàìjíríà. O tu dolúborí kárí ayé.
6: Ọjọ́ kìíní tínú oṣù kọkànlá ọdún yóò ráyè yìí ẹbí ọ̀dọ́fin yẹnì ṣùwàdà ìjọba ìbílẹ̀ ọ̀rọ̀ o kéde ọ̀hún yẹngúnrí alẹ́ngọ ìmọ̀gànkìlọ̀ yìí tó wá ṣùpàdé yóò fẹ́ ṣe o torí kéré ẹjọ́ lọ́wọ́ ẹbí ọ̀dọ́fin yọ̀wọ́ ṣe o àti kábíyèsí Joel Olúwàfẹ́mi Adéluwoyè aṣùwàdà òfin ọ̀gá yìí nọ́mbà ìwé ẹjọ́ náà mẹ̀rẹ̀ yìí o HOW/34/2021 ọ̀ngọ́ yẹngúnrí alẹ́ ọ̀dọ́fin kúròwó quarters ìṣùwàdà yóò jókò yóò kọ́lí yóò nálẹ̀ síbẹ̀ dẹ́gẹ̀ wáṣù pàdé ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún yọ ọ̀gá yìí aago mẹ́ta ọ̀sán mẹ́ẹ̀ o mú ṣàlàyé kí máa yẹ òwà kẹsàn-án lórí ẹbí yìí pa Emmanuel Adromola Adedimila 070-42-79-55-36 akọ̀wé bírun Adam Ablaziz Bídèmí 081-36-87-54-86 ẹbí ọ̀dọ́fin ní bàjẹ́.
7: Ẹ jáde lọmọ náà tí wọ́n ń wí.
0: CAC Arugun Gbogbomi International ọgbà ìṣẹ́gun pé ọdún méjìlélógún ẹ bá wa yọ̀ àkòrí fún tọdún yìí God of Impossibility Ọlọ́run tí kò sí ohun tí kò lè ṣe ó tún fẹ́ sí bẹ́ẹ̀ nínú ìsọjí fún odidi ọjọ́ márùn gbáko bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kejìlá sí Friday ọjọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ní déédé aago márùn ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ipò àti ìrìjú lọ́lọ́run yóò lò Pastor Iho Ọlajire AGS Pastor John láti lọ díẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn Pastor Aríyọ Moses ni Pastor in charge ní Evangelist Damilọ́lọ́ Ọlajire àti Evangelist Adéègbé Adeleke ní Church Evangelist gbogbo ẹ̀yìn ara Ajébámidélé òní Pàrágà J4 onígbẹ̀tẹ́ẹ̀sì tó fi kárí gbogbo agbègbè Kájọlá ẹ jẹ́ kájọ pàdé nínú ìjọ CAC Arugun Gbogbomi International ọgbà ìṣẹ́gun Kájọlá District Headquarter Odùgbò Local Government Ondo State Prophet and Prophetess Richard Chris Kọláwọlé JP CAC General Evangelist Worldwide ni ó mọ gba gbogbo ènìyàn lálejò Sunday ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ní ìsìn dúpẹ́ àjọ̀dún 22 years Ọlọ́run Arugun Gbogbomi kò sí ohun tí kò lè ṣe.
3: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, aṣọ òkú ti ìbọn ni. Nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀ jogún ogun ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ́ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 Orúkọ mọ́ni Jánúọ́mọ́. 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: ìpàdé má tó kó lọ sojú wa nílé ìgbìmọ̀ aṣòfin àgbà senate làbújá lẹ́gbẹ́ òṣèlú pdp ẹgbẹ́ alábùradà
1: pdp. Ilé ìfowópamọ́ àgbáyé ló mọ̀ gbé ọ̀rọ̀ kan jáde tó sọ pé ṣé rí ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti rú gọ́gọ́ sí dáadáa ju ti ọdún 2019 o. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní gbogbo àwọn àyípadà yìí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ ti ń ṣe ní orílẹ̀-èdè yìí ló ti ń jẹ́ kí owó tó ń wọlé kó máa pọ̀ dáadáa, tó sì jẹ́ pé owó tó ń wọlé ọ̀hún ó pọ̀ ju àwọn èèyàn tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó ń sọ̀rọ̀ náà, ẹni tí ń ṣe olùbánidánù pàtàkì sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ìyẹn Báyọ̀ Onanuga, ó mọ̀ jẹ́ kó di mímọ̀ oníṣẹ́ rí ọrọ̀ ajé wa ló ti lékún sí i dáadáa ní nǹkan bí ìdá mẹ́rin ó lé ẹ̀sùn méjì ní ẹ̀bsà àkọ́kọ́ ọdún 2026 léyìí tó jẹ́ pé ó ti kúrò ní nǹkan bí ìdá mẹ́ta àti ẹ̀sùn mẹ́sàn-án léyìí tó jẹ́ pé ó ti wà tẹ́lẹ̀ ní ọdún 2025. Ó ní pẹ̀lú gbogbo ogun àti wàhálà yìí tó ń ṣẹlẹ̀ ní àárín orílẹ̀-èdè Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran, ó ní síbẹ̀síbẹ̀ ó ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ ń rú gọ́gọ́ sí dáadáa. Èyí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wá sọ pé pẹ̀lú gbogbo nǹkan tí Báńkì Àpapọ̀ Àgbáyé tó wá fi léde yìí, ó fi hàn pé lóòótọ́ àti lódodo ní ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ló ti ń rú gọ́gọ́, àti pé oríṣiríṣi àwọn àtúnṣe àti àtúntò tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n sì wà ní ojú ọ̀nà tí wọn àti ìyẹsẹ̀ ń bẹ̀. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Arákùnrin kan tí wọn ò tí ì mọ̀ọ́rọ̀ ẹyẹ tó ṣubú náà ti yìnbọn pa ọ láti ọwọ́ àwọn afurasí méjì tí wọ́n jẹ́ aṣekúpani léyìí tí kò jìnnà sí ẹnu ìloro tẹ̀yìn ilé ẹ̀kọ́ Ìyábà College of Technology tó wà nípìnlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìròyìn tuntun lórí ìlọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé ní ọwọ́ ọdún lọ́jọ́ Àbámẹ́ta tó kọjá yìí nígbà tí ẹni tí wọ́n ṣekú pa ohun tí ó gun alùpùpù ní agbègbè náà. Gẹ́gẹ́ bí ìròyìn láti agbègbè ọ̀hún lè tó bá oníròyìn fọ̀rọ̀ jẹ̀wọ̀ lábẹ́ aṣọ látàrí bí ọ̀rọ̀ ọ̀hún bí òṣèré olóṣè àlàyé pé àwọn aṣekúpani náà ni wọ́n dédé ya sójú ọ̀nà o nígbà tí arákùnrin náà tó ń gun alùpùpù lọ jẹ́jẹ́ kó tó di pé wọ́n ṣínà ìbọn bò ó. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọwọ́ déré nígbà tí àwọn tó ṣe àkọlù náà jẹ́ pé lójijì iná dédé yọ sí ẹni tó gun alùpùpù lọ léyìí tí wọ́n sì da àwọn bójú wọn láì mọbi tí wọ́n ti dédé yọ kúrẹ́ násì yìnbọn mọ́ arákùnrin náà bó ṣe ń balẹ̀ báyìí tán lè pó já láìsí iná bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ kúrò níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe ṣe àlàyé ìròyìn láti ọ̀dọ̀ àjọ ọlọ́pàá ní àná ọjọ́ Àìkú nígbà tí oníròyìn tí wọ́n ń bèrè lọ́wọ́ àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ibẹ̀ náà ti fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ àti wípé ohun gan tí ó ṣokùnfà ikú arákùnrin náà léyìí tí wọn ò tí ì mọ orúkọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ó ní wọn ò tí ì gba ìròyìn kankan nípa ọ̀rọ̀ ọ̀hún láti lè fìdí rẹ̀ múlẹ̀ wọ́n sì ń ṣe iṣẹ́ takuntakun láti lè dájú pé wọ́n mọ ẹni tó já láìsí ọ̀hún o àti ohun tó ṣokùnfà bí wọ́n ṣe pa bó tilẹ̀ jẹ́ wípé gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ wọ́n ní yín ìbọn mọ arákùnrin ọ̀hún wọn ló fara pẹ́ ti àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn gẹ́gẹ́ bí ròyìn ọ̀hún bó ṣe ṣe àlàyé ẹlọ́kàyé kò nú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: káàdì
0: bíọ́dún
1: ṣẹ́mi pé lọ́sẹ̀ tó kọjá ni mínísítà tó wà fún ọ̀rọ̀ ìnáwó ní orílẹ̀-èdè yìí yẹn Taiwo Oyedele ló sọ tó sọ pé owó epo pẹntiró ni wọ́n ti fi gígùn sí nǹkan bíi ₦1,350 fún lítà kan láwọn ilé iṣẹ́ epo èyí tó jẹ́ ti ilé iṣẹ́ NNPCL o. ṣùgbọ́n ní báyìí wọ́n ti sọ pé àwọn ilé iṣẹ́ epo kan léyìí tó jẹ́ pé ó jẹ́ èyí tí ilé iṣẹ́ Dangote tí wọ́n gbé epo fún bí ilé iṣẹ́ epo MRS àti àwọn tó kù ni wọ́n mọ̀ sọ pé wọ́n ti gbélé owó orí epo wọn báyìí o. wọ́n ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan bíi ₦1,370 ni wọ́n ta epo ọ̀hún fún jálá kan ṣùgbọ́n báyìí wọ́n ti gbé e sókè sí ₦1,409 fún jálá kan o. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ilé epo wọ̀nyí bíi ilé epo MRS ilé epo RANOIL ilé epo AARANO ni àwọn náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti gbélé owó orí epo wọn léyìí tó jẹ́ pé ₦1,400 ni ilé iṣẹ́ AARANO àti RANOIL ni wọ́n ta epo wọn ṣùgbọ́n ní ìsìn wọ́n ti fi nǹkan bíi ₦10 kún o tó wá fi jẹ́ pé ₦1,410 ni wọ́n ta epo wọn. àwọn ilé epo sì wá ń sọ fún ìjọba àpapọ̀ báyìí pé irú nǹkan tí wọ́n ṣe fún ilé iṣẹ́ NNPCL kí ló dé tí wọ́n lè ṣe fún ilé iṣẹ́ tiwọn náà káwọn náà kí wọ́n rí dájú pé iye owó tí wọn yóò mọ ta epo wọn ó wálẹ̀ kó ba lè rọrùn wọ̀kùwọ̀kù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ tí ń gbógun ti ìlòkulò egbògi ló rírà títà tí ṣe fàyàwọ́ rẹ̀ lórílẹ̀-èdè NDLA náà ti fi wọ́n tún ti padà fi kélé òfin gbé ìyá àgbàlagbà ẹni ọdún mẹ́tàlé ní ọgọ́rin kan Ulọma Uchesi Sunday lórí ẹ̀sùn fífẹ̀yìnpọ̀n egbògi olóró àti ṣe fàyàwọ́ rẹ̀ níbi kò ti ṣe ju ọdún kan lẹ́yìn ìgbà tí wọ́n dá ẹjọ́ fún ìyá àgbàlagbà ọ̀hún lórí irúfẹ́ ẹ̀sùn kan náà bẹ́ẹ̀ kẹ̀nà tún fi kélé òfin gbé arábìnrin kan ọmọ ilẹ̀ South Africa lórí ẹ̀sùn wípé wọ́n bá 32.74 kg egbògi olóró igbólákàtà rẹ̀ nípínlẹ̀ Rivers. Àjọ ọ̀hún náà tún ṣe àrùbá pàdé òbítíbitì ẹrù egbògi olóró ní ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Taraba, Kano, Kaduna, Edo, Cross River àti ìpínlẹ̀ Ondo. Nígbà tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n rí àwọn nǹkan ìjà ogun àti ọta àtìbọn tí wọ́n rí gbà lásìkò ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe àwọn àyẹ̀wò kan ní ìpínlẹ̀ Plateau. Ẹni tó jẹ́ adarí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ fún àjọ NDLA Fẹmi Babafẹ́mi, wọn lọ́wọ́ kan ọ̀rọ̀ kẹ́kẹ́ nú àtìjáde léè tó fi síta lánàá ọjọ́ Àìkú ló ṣe àlàyé pé ìyá àgbàlagbà arúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ náà ni wọ́n rámú ní ọjọ́rú ọjọ́ keje oṣù kẹwàá ọdún tí a wà ní ilé rẹ̀ tó wà ní Ite Uzo ní Umu Aguma níjọba ìbílẹ̀ Obingua nípínlẹ̀ Abia. Ó ní wọ́n padà fi kélé òfin gbé látàrí ìròyìn tó gíríkì àti ìfifúnfilẹ̀ tán ilé tó fi hàn wípé ìyá òun ló ń ta òbítíbitì egbògi olóró léè tó sì ní oríkò rẹ̀ níbi tí ó ti kó àwọn kọlọ̀nà sí ti lage sàré ìdáná tó kó wọn sọ̀dí tó ṣe bẹ́ẹ̀ tó kó wọn sábẹ́ léyìí tí wọ́n da ìlú àti ìpínlẹ̀ tó wà láàmú gẹ́gẹ́ bí àtìjáde ọ̀hún bó ṣe kà á lábala lábala. Àtìjáde ọ̀hún ló ní tẹ́ ẹ̀bá gbàgbé arábìnrin náà ẹni wọ́n rámú ní ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2025 pẹ̀lú ọmọ rẹ̀ ọmọ ọdún 22 léè tó jẹ́ ọmọ rẹ̀ obìnrin Chisom Uchesi pẹ̀lú 50 g egbògi olóró methamphetamine pẹ̀lú scotch 522 g àti 260 g léè tó jẹ́ egbògi olóró igbó tí ó sì tutù pẹ̀lú tramadol 12 g. Ẹ lọ kàyókù ìwé ìròyìn Punch, Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tún jáde lónìí ní kẹ́nàwó sí.
1: Sẹ́mi pé Àtíkù Abubakar ló sọ̀rọ̀ kan tó sọ pé ṣé rí owó ìrànwọ́ owó epo èyí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yọ kúrò ni wípé òun yóò dá a padà tó sì jẹ́ pé ọgbọgbọ́n ẹ̀rọ ń lòun yóò fi ṣe o. Ṣùgbọ́n ní báyìí inú iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹnu àtẹ́ lu nǹkan tí Àtíkù Abubakar tó sọ náà torí nínú ọ̀rọ̀ tí Àtíkù Abubakar sọ ọ̀hún wọ́n ti sọ pé ṣé rí ọgbọ́njọ́ èyí tí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sọ pé òun yóò fi dín owó epo kù fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni yìí pé kò tó nǹkan kan rárá o. Èyí gan ni iléeṣẹ́ ààrẹ ń fi wá sọ pé ṣé rí nǹkan tí Àtíkù sọ lórí owó ìrànwọ́ owó epo ni bí ìgbà tí wọ́n bá sọ pé kò tiẹ̀ mọ nǹkan kan kò mọ ìṣirò rárá ni o. Torí ńgbà tó ń sọ̀rọ̀ ẹni tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn Sunday Dare ó sọ lánàá oníṣẹ́ rí gbogbo nǹkan tí Àtíkù Abubakar tó sọ ni ó ní kò mọ ìṣirò rárá nítorí pé gbogbo epo èyí tí iléeṣẹ́ NNPC tó ń pèsè àti àwọn ilé epo tó kù ló jẹ́ pé kò tó nǹkan tí wọ́n lè fi gbọ́ bùkátà owó èyí tí ó jẹ́ ti owó ìrànwọ́ owó epo ọ̀hún. Ó sọ̀rọ̀ gan ilẹ̀kùn o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Káàbọ̀ Màìjíà. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹkùn ṣàánú.
3: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule jẹ́ kì í jẹ́ kóre ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí ṣan tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Ibà.
4: Hello, doctor. Mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yín ni. Èròjà egbògi Rootmax tẹ́ ẹ ní kí n rà. Mo rà á, mo lò ó. Ara mi máa ti yá gágá. Àlàáfíà ti dé ságọ̀ ara mi. Gbogbo ìtọ̀ ní ìṣẹ́jú ìṣẹ́jú lóòrèkóòrè kílẹ̀ tó mọ́ tí mo máa ń tọ̀. Ó ti dópin. Ẹ ṣeun o.
5: Ọ̀nàrẹ́bù Alábí, mo sọ fún yín. Èròjà egbògi Rootmax ń ṣe bẹ́bẹ̀. Òun ló ń kojú àwọn kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara. Ká máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Àbẹ́ ni tó nira fún láti ṣẹ̀yọ. Ẹni tí fúnpa rẹ̀ ń ga. Àbọ́kùnrin tí ò lè ṣe déédéé tàtẹ̀ kanlẹ̀ lọ́dọ̀ olólùfẹ́. Rootmax Herbal Product ni wọ́n ń gbé lura talafia nde tarantu wọn pẹsẹ ojulowo ewe ati gbogi ile wa ni wọn fi pe ilu e ajo Nafdac fontelu ileṣe Ikeo Aba Company Limited lo ṣe branch office wọn wa ni plot 7 Ayodele Taiwo Street lẹyin signature alagbaka akure ibi yowu ke wa ni Nigeria e oda e ki wo gbe wa fun yin o ye pe wa sori ago
6: 070 7002 7274

ni àgbo ní kòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí tẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó dá wa ní gbèsè fatafata lògùn torítorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì bristol fatafata mẹ́sàn-án kòkó sùn àzó fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dín sára kòkó wa yìí ẹ̀sùn kòkó a dúró tó kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango òwú tàbí rẹ̀kẹ́ fatafata dáa púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá grò lọ fàlàlà aṣọ ológunlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ̀ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò Nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Kọmíṣánà ọlọ́pàá ti ìpínlẹ̀ Kánò Ibrahim Adamu Bakore, òun ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ó ti ṣègbè lẹ́yìn àwọn ọlọ́pàá níbi wọ́n ti pagidí ibi tí àwọn kan tí wọ́n ti gbà láti ṣe ìpàdé eléyìí tí wọ́n kóra wọn jọ wípé Tinubu ló gbúdọ̀ lọ tánpè ní TMGA léyìí tó ti ṣe àlàyé pé ìgbésẹ̀ tí wọ́n gbé ọ̀hún láti dáàbò bo àwọn tí ó kóra wọn jọ ọ̀hún o àti àwọn olùgbé agbègbè náà pẹ̀lú ìpínlẹ̀ Kánò nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ Tinubu mọ̀gbọ́ ọ̀hún tán ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní bí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe takò wọ́n lánàá ọjọ́ Àìkú tó jẹ́ ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún tí a wà yìí nínú fúnra mọ́ márùn-ún wá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pín lójú òpó ẹ̀rọ ayélujára ìbánidọ́rẹ̀ẹ́ Facebook léyìí tí wọ́n yẹ̀wò ìkan lára àwọn tí ó jẹ́ alákòóso àwọn Tinubu mọ̀gbọ́ ọ̀hún Abba Ikima wọn ló fi ẹ̀sùn kan o ó ní lọ́wọ́lọ́wọ́ tí ẹ bá ń wò ó ẹ rí i wípé ó tó ọkọ̀

0: ọlọ́pàá mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ọlọ́pàá pẹ̀tùsáwọ̀ àti àwọn kògbérégbè lẹ́yìn tí wọ́n kó lọ sí oríkò ibi tí wọ́n sọ pé wọ́n ti fẹ́ ṣe ìpàdé. Bẹ́ẹ̀ ló fẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n tẹ ẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀ ni o nígbà tó tún ṣe àlàyé wípé òfin wọn ló fi ààyè gbà wọ́n ò wípé kí wọ́n ṣe ìpàdé láì ṣe pé wọ́n gba àṣẹ lọ́dọ̀ ọlọ́pàá kankan kó tó di pé wọ́n jókòó ṣe ìpàdé. Ó ní wọ́n kóra wọn jọ lé lórí ni wọ́n ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe ìpàdé lórí o. Ó ní torí ìdí èyí wọn ò mọ ìdí àbá o, bóyá nítorí wípé Tinubu must go tí àwọn sọ làwọn ọlọ́pàá iná ṣe wá gbójú àgàn sí wọn. Ìkímọ̀ òun ló sọ wípé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn, ni ó ti ṣe ìgbìlẹ́yìn wọn wípé wọ́n ní ẹ̀tọ́ àti kóra wọn jọ kí wọ́n ṣe ìpàdé, bẹ́ẹ̀ kí wọ́n tún ṣe ìwọ́de láì ṣe wípé wọ́n fi tó ẹ̀tọ́ ẹ̀ṣọ́ aláàbò kankan létí. Ẹnu Kàyíkù nínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Káyọ̀dé, pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ bí wọ́n ṣe sọ pé àwọn máa mú ẹ̀dínkù dé bá owó epo èyí tó ń jáde láti iléeṣẹ́ NNPC. Ní báyìí, olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ló mọ̀ ti bèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé ẹ ti ẹ̀ wá náà sí ọgbọ̀n ọjọ́ èyí tẹ́ ẹ sọ pé ẹ máa mú ẹ̀dínkù dé bá owó epo ọ̀hún. Ṣé ìyẹn sọ pé kó dín iṣẹ́ àti ìyà tí ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kù ni, àbí ṣé yóò dín ọ̀rọ̀ àìríṣẹ́ ṣe ní ìgboro yóò dínkù, àbí ọ̀rọ̀ ààbò èyí tó mẹ́hẹ ni yóò dínkù ni? Ó ní gbogbo eléyìí tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń ṣe yìí, bí ìgbà tí wọ́n bá sọ pé kò tiẹ̀ mọnú odó àádọ́rùn lásí mọ́, inú gbogbo ẹ̀ ló jẹ́ o. Ò nítorí nǹkan tó ṣe nígbà tó gbo orí àlééfà, tí ò ṣe pé bóyá ó fi ọ̀rọ̀ lọ ẹnikẹ́ni, tí ò sì ṣe pé bóyá ó pèsè ojútùú sí gbogbo ìyà tí ó rí pé ó lè jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tó kàn déédé kéde pé ó ń yọ owó ìrànwọ́ owó epo fàù lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní èyí gan ló sì kó gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú làásìgbò yìí tó jẹ́ pé à ń kojú lọ́wọ́ báyìí o. Ó ní ẹ ti ẹ̀ bèrè lọ́wọ́ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí, ó ní ẹ mẹ̀ pé iye owó èyí tí ó sọ pé òun dínkù nínú owó epo ọ̀hún, ṣé ó ti ẹ̀ tó nǹkan bíi ìdá márùn-ún nínú iye owó tí wọ́n fi ń ra epo ni, léyìí tó jẹ́ pé kò lè gbọ́ bùkátà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ìṣòro èyí tí ń dojúkọ wọn. Ó wá ní nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe yìí, bí ìgbà tí wọ́n bá sọ pé ó kàn mọ̀ọ́mọ̀ láti pé kó máa fìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni, ó rò pé nítorí ọ̀rọ̀ òṣèlú èyí tó gbòde kan ní ìsìn pé bóyá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò gbósùbà káre fún un, láìmọ̀ pé bóyá gbogbo nǹkan tó ṣe náà àbùkù pátápátá ló máa padà kàn, nítorí owó epo èyí tí wọ́n sọ pé wọ́n yọ kúrò ni kò tí ẹ̀ tó iná igún nínú gbogbo ìyà tó ń jẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard kẹka lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ pọ̀ǹbẹ̀.
2: Ọmọ àti ìdé o, ó ti kó wọ̀lú part and part, oríṣiríṣi sọ́là ló kó dé part and part.
3: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là.
4: Bí náà electric wá tàbí ò wá,
3: bí generator àti epo wọ́n tàbí ò wọ́n,
4: ìyẹn ò kàn yín mọ́.
3: No shaking,
4: wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier
3: pẹ̀lú 201,999 naira.
4: Ẹ̀wọ̀ ara sọ́là tó máa gbé gbogbo ilé yín,
3: àti TV àti fan àti iná táwọn ọmọ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀.
4: Bẹ́ẹ̀ni, o ní 310,999
3: tún bẹ́ẹ̀.
4: Ó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀.
3: Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above.
4: Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV.
3: Léyìn tẹ́ bá máa fi wo ilé, wo ọ́fíìsì, wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò.
4: Lórí fóònù yín for security purpose.
3: Ẹ wò ó,
4: promo ń lọ lọ́wọ́ báyìí o.
3: Just 53,999.
4: Fún tòní 2 cameras.
3: Ṣùgbọ́n just 32,999 naira.
4: Fún tòní kámẹ́rà kan.
3: Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part
4: tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi
3: àti Weber Bank ló bá Adéṣidà Road Àkúrẹ́.
4: Telephone 070-6642-3064.
2: Oríṣiríṣi sọ́là ló kó dé part and part.
5: It is no longer a news that mass communication has been accredited as an important course at Crown Polytechnic at Do Ilawe Road, Odo. Admission is now on for 2026-2027 session for National Diploma in Mass Communication. Obtain your form now to have National Diploma in Mass Communication at Crown Polytechnic, Ado Ekiti. Students will be drilled in all mass communication fields such as news writing and editing, film production and editing, journalism, news and program presentation, photography and more. All our lecturers are qualified and experienced and are teaching equipment in mass communication are all in place to dig deep in the practical aspects. This is a golden opportunity that must not elude future mass communicators. Prospective candidates are to visit the Polytechnic Bursary or any accredited agent to obtain their form with a non-refundable fee of 10,000 naira only. Kilometer 10. Nikuku na do ilawe ni Crown Polytechnic Fikale Sinodo. Fuala ilekun rere pe ero ibanisoro yi 08034896926. Email wani info@crownpolytechnic.edu.ng. Website www.crownpolytechnic.edu.ng.
6: Ó gbà tó ti dé o, ọkùnrin pàtàkì ni.
7: Àrí ìró àlá òfìrìbájì gan òfìrìbájì gbọ́, a tó kì.
6: Ẹ ti ẹ̀ bèrè pé ta ni mo tún kì í.
7: Jésù ni.
6: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
7: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olúgbàlà.
6: The right hand of God miracle ministry.
7: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
6: Ní Jẹ̀gẹ̀lẹ́ Last Bus Stop Ado Road Àkúrẹ́.
7: Gbogbo
6: ọjọ́
7: Tuesday
6: Mango,
7: gbogbo ọjọ́ Tọ́sídẹ̀ẹ́
6: sì ní ètò pàtàkì tá a pè ní.
7: I disagree, mi ò faramọ́.
6: Ní Jẹ̀gẹ̀lẹ́,
7: every Saturday,
6: ìletò operation go for maximum.
7: Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ Olúgbàlà.
6: Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débi òní bá ni padà lọlé mọ́.
7: Ògbó òtajà Fàdúrà Jágun ni.
6: Prophet Alfred Shitu.
7: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
6: Òní ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ́ngbẹ́ngbẹ́.
7: Tí ó máa fi já ìdè tú ìdè.
6: Tí gbogbo ogun ẹ̀ṣọ́ àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
7: Ẹ̀pẹ̀ Prophet 0806671774.
6: Ẹ máa ń bí òsì ètò wọ̀nyí o.
7: God bless you as you come.
8: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
9: Ètò ìgbéyàwó láyé.
10: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
11: Kí ló ṣẹlẹ̀?
10: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
8: Ní tòótọ́.
10: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
8: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDKẹ wà.
12: Èwo ló tún jẹ́ CDKẹ báyìí?
8: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
10: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
8: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
10: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
8: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
13: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
14: Ṣe ti gbọ́ ní.

0: àgbẹ̀ oníkòkó tó fẹ́ jìrì rẹpẹtẹ lọ́dún yìí yẹ́ ò fẹ́ kí kòkòrò aboko jẹ́ ó já wà ní gbèsè fatafata lògùn toríjorí tá a gbé dé òun ni kẹ́ máa lò káìkáì bristol fatafata mẹ́sòkòkò sùn àso fagiya gbogbo kòkòrò aboko pọ́ dànù rẹ dànù ni dànù wọ dànù kẹ dànù ló máa pa kú fífi àlàáfíà wa dísára kòkó wà yìí mẹ́sòkòkò a dúró tán kò ní jábọ́ ní primasure fatafata ẹ̀yin ọlọ́gbìn tomato ẹ̀pà ẹ̀wà mango ògú tàbí rẹ̀kẹ́ fatafata da púpọ̀ fún yín ẹ fi sára ọ̀gbìn ní bẹ̀rẹ̀ ọ̀gbìn àbí tọ́gbìn yìí bá ti gbéra sọ díẹ̀ kó máa wá gúrò lọ fàlàlà aṣọ ológunlógún lọ́pọ̀lọ́pọ̀ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ táùsàn táùsàn oògùn kòkòrò yìí ti wà láwọ ilé ìtajà ìlú àgbẹ̀ jákèjádò nàìjíríà o bèrè fún tiẹ̀ fatafata oògùn jorijori bristol fatafata ó ti wà lọ́jà o fún gbogbo àgbẹ̀.
1: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Bauchi náà ti fi kílẹ̀ òfin gbé àwọn géńdé mẹ́rin lórí ẹ̀sùn ìfipábánilò gbígba ìbálẹ̀ màjèṣé àti fífi ìbálòpọ̀ ṣe ṣùtá fún àwọn ọmọ èèyàn léyìí tó jẹ́ pé ó kan àwọn obìnrin mẹ́ta ní ọdún mẹ́wàá ọdún mọ́kànlá àti ọdún méjìlá bẹ́ẹ̀ kẹ́ arábìnrin ẹni ogún ọdún kan náà léyìí tí ó kàn náà tí àwọn ọlọ́pàá tí wọ́n júwe gẹ́gẹ́ bí aláìlera gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun léyìí tí wọ́n sọ wípé wọ́n fi tó wọ́n gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ òun léyìí tó tẹnu rẹ̀ lọ́wọ́ ní gí àzárè ṣílà àti ní ẹkùn báúṣí ni wọ́n lò ti ṣẹlẹ̀ láàrin ọjọ́ kẹjọ oṣù kẹwàá sí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí àtẹ̀jáde tán fi síta lánàá ọjọ́ àìkú láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà nafiu abeem ó ní ẹ̀sùn ti àkọ́kọ́ ni ọlọ́pàá fi kélé òfin gbé ẹni 50 ọdún tán porúkọ rẹ̀ ní musa ibrahim léyìí tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí musa fawa lórí ẹ̀sùn gbígba ìbálẹ̀ màjèṣẹ́ ọmọbìnrin léńjeléńjẹ ọmọ ọdún mẹ́wàá ní abúlé gadamaiwa níjọba ìbílẹ̀ nígi gẹ́gẹ́ bí àtẹ̀jáde òun ṣe ṣe àlàyé wọn ní bàbá ọmọ náà òun ló wáá fi ẹjọ́ sun ọlọ́pàá ní ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún tí a wọ̀ ìpè àfúrásì náà ni ó ṣe bẹ́ẹ̀ tán ọmọbìnrin òun lọ sí inú oko kan léyìí tó wà lẹ́yìn ilé wọn ibẹ̀ ni ó ti fi gẹ̀tilẹ̀ ní tipátipá lára ọmọ òun nígbà tí ọmọbìnrin náà tí wọ́n sì gbé odi ilé ìwòsàn ìjọba nínígi láti lọ gba ìtọ́jú wọ́n sì ṣe àyẹ̀wò nígbà tó fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ wọ́n ti fi ìbálòpọ̀ ba ilé ọba ọmọbìnrin ọ̀hún jẹ́ ọlọ́pàá wá fi kún wípé àfúrásì náà fi kélé òfin gbé o léyìí tó sì jẹ́wọ́ nípa ìwà ọ̀daràn náà nínú ìṣẹ̀lẹ̀ mìíràn tó wáyé ní àzárè níjọba ìbílẹ̀ katagun ẹni ogún ọdún kan ọmọkùnrin kan tó ń porúkọ rẹ̀ ní yakubu musa tí wọ́n tún ra amúnà o lórí ẹ̀sùn gbígba ìbálẹ̀ ọmọbìnrin ọmọ ọdún mọ́kànlá gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ àfúrásì ọ̀hún ló tan ọmọbìnrin náà lọ sí inú kíláàsì ìkàwé kan léyìí tí kò sérò bẹ́ẹ̀ tó dá páropáro ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bàkóṣí tó wà ní àzárè léyìí tán jẹ́ pé wọ́n ní èyí ṣe ẹ̀kan àbẹ́ méjì tó ti wo ìwà ọ̀hún láàrin oṣù kẹsàn-án sí oṣù kẹwàá ọdún tí a wà yìí ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn daily post ìwé ìròyìn vangard ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: Káyọ̀dé
1: bíọ́dún
2: ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè yìí ìyẹn láàrin ọdún 2015 sí ọdún 2019 ìyẹn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Oyegun ńlọ́mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ tó sọ pé ẹ wo gbogbo ẹ̀yìn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tọrọ àforíjì o fún àṣìṣe yìí tí wọ́n ṣe lọ́dún 2023 lè tó fà á tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi jáwé olúborí nínú ètò ìdìbò yìí tó wáyé lọ́dún náà ó ní àṣìṣe ńlá ńlá ni wọ́n ṣe o láti pé kí wọ́n lè ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún ó ní ẹ wá wò báyìí ó ní àṣìṣe ńlá ńlá yìí tí wọ́n ṣe lọ́dún 2023 náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jẹ ìyá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ṣùgbọ́n nísìnyí àǹfààní ńlá ńlá ló ti ṣí sílẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn nínú ètò ìdìbò tó máa wáyé lọ́dún 2027 láti pé kí wọ́n lè ṣe àtúnṣe sí àṣìṣe yìí tó jẹ́ pé wọ́n ti ṣe sẹ́yìn ní ọdún 2023 ọ̀hún Oyegun jẹ́ kó di mímọ́ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jìyà púpọ̀ báyìí káàkiri gbogbo tòrótìbú orílẹ̀-èdè Nàìjíríà ó ní ṣùgbọ́n léléyìí báyìí o ó ní wọ́n ti gbé Atiku Abaka wá pẹ̀lú igbákejì rẹ̀ Rotimi Amaechile tó jẹ́ pé àwọn méjèèjì wọn ní ìrírí tó dáa tó péye dáadáa láti pé kí wọ́n lè tú gbogbo nǹkan tó ti wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè tún tò òun nítorí náà nǹkan tó ń kàn lè sọ kò ju pé kó ń tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe pamọ̀pọ̀ tí wọ́n fi gbé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọlé ìyẹn lọ́dún 2023 ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Trust kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: dádún.
1: Káyọ̀dé.
0: Àwọn afurasí darandaran agbébọn náà ṣe àkọlù sí àwọn ìlú kan nípínlẹ̀ Benue. Tọ́ sì ṣe bẹ́ẹ̀ rán àwọn mẹ́fà lọ́rùn ọ̀sán gangan nígbà tí àwọn kan di àwátì báyìí. Ó kéré tán èèyàn mẹ́fà ni wọ́n sọ wípé wọ́n ti ṣẹ̀mí wọn ní kúkúrú. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò tí ì lè ṣàlàyé ibi tí wọ́n wà o, yálà wọ́n ti kú ni àbí wọ́n kó wọn ní papá mọ́ra nínú àkọlù yanranyanran létí àwọn afurasí darandaran agbébọn tí wọ́n ṣe nínú ìlú kan nínú àwọn ìlú kan létí wà níjọba ìbílẹ̀ Okun nípínlẹ̀ Benue. Àwọn agbègbè tí ọ̀rọ̀ ń kàn ní Seyiyaku, Biriji àti àwọn ìlú kan ní Mbatia àti Mbazum ní ẹkùn ọ̀hún níbi tí àwọn agbébọn náà tí wọ́n sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ láàbí ọ̀hún ní ọwọ́ ọdún lọ́jọ́ ẹtì tó kọjá yìí. Ìkẹlẹ́ olùgbé Mbatian Andova David ló fìdí àkọlù ọ̀hún múlẹ̀ wípé ó wáyé ní ọjọ́ ẹtì nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n sọ wípé ogunlọ́gọ̀ àwọn olùgbé agbègbè ọ̀hún iná ṣì ń wá báyìí tí wọ́n bí tí wọ́n wọlé sí. Ìkan lára olùgbé Biriji léyìí tí ó jẹ́ ìlú kan léyìí tí wọ́n fara kásá lára rògbòdìyàn àti ìṣekúpani náà ni ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tó tẹ̀bá oníròyìn ìfọ̀rọ̀jẹ̀wò ló sọ wípé àwọn tí ó já láìsí ilé ó ṣe ṣe kí wọ́n ju mẹ́fà lọ o nítorí wọn ò tí ì rí òkú wọn tán ni. Gẹ́gẹ́ bí ìkan lára olùgbé agbègbè ọ̀hún ṣe ṣe àlàyé ó ní àwọn mẹ́sàn-án ni wọ́n nígbàgbọ́ pé wọ́n ṣekú pa nítorí òkú mẹ́fà ni wọ́n ì rí títí di àsìkò ìkóròyìn jọ. Àwọn tó ṣe bẹ́ẹ̀ ṣe àkọlù sí wọn ọ̀hún ni wọ́n jẹ́ àwọn afurasí darandaran agbébọn léyìí tí wọ́n ti kọ́kọ́ ṣe àkọlù sí àwọn abúlé kan ní Mbazum Mbaterem kó tó di pé wọ́n sún lọ sí àwọn ìlú Mbatiam níbi tí wọ́n ran àwọn mẹ́sàn-án tí wọ́n sọ pé wọ́n ṣẹ̀mí wọn ní kúkúrú ṣùgbọ́n báyìí òkú mẹ́fà ni wọ́n ì rí gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè wọn ṣe ṣe àlàyé. Tẹ́ ẹ bá fẹ́ ka ìyókù ẹ mọ́sá kiri o, ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tún jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
2: Roko, kò gbà gbé ilé.
0: Ó yá fẹ́ gbé mi. Abẹ́ ọ̀pẹ àánú yá lẹ́rìndínlẹ̀ Èkìtì.
3: Ó dá kọ́kọ́rọ́ mọ́tò tèmi dà, ó dára mọ́kọ́ Èkìtì.
4: Hi guys, welcome to my channel. So today I'm showing you how I make a milky bowl of golden morn.
5: Yay!
4: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
6: But when did you add milk?
4: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
7: So delicious, mommy.
8: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
9: Ọ̀rẹ́ mi, ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
10: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
9: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó atakébé, pajápajá wábigbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórà. Ojú amọ́lẹ̀ kedere, wàárọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDAC sì fọwọ́ sí i.
11: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀n àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
12: Oh my.
1: ti eri eni gboro lenu ojo meta yi
5: o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara edidi ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayi ohun ti wa su mi
7: agbo ni ise lo si je lo be se wo gbo ni pa babo oke ogun ni ogulugo ade tun fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro to njo mo idalenu igbo na gbiyanju ko si babo oke ogun loni e ma pe 0706460649 0706460649 babo oke ogun agbalagba ode tun fi wi atego sewo san
12: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni ilu akura bayo fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lo lori ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ateyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won na ti n ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fawun so lati bi ibara adi ohun debi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye bele elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati irun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbiyanju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni re iwa na gbiyanju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 dudu yemi len opposite yemekun grammar school ni ilu akura tabi ko pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gborun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyin oro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ba ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyin na mo pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu se wa bẹẹni kankan o ni yọ wa lẹnu ninu egungun ara wa se bi ewe atebo yi na lawa na lo iwa na wa janfa ni ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 dudu yemi len opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wo ni bi fi abia odun.
13: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume,
14: every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
15: Jọna ṣe wípé mo lè ní ìpín ṣe nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
16: Bẹ́ẹ̀ni, tirẹ̀ ni IPO náà ti ṣí.
15: Ṣùgbọ́n mélòó ni mo lè rà?
17: Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé
16: ìpín kan jẹ́ ₦525, ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 péré.
15: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
16: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
18: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti bí tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín? Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
19: Madam, please confirm 70,000.
20: Confirmed. Pack the blue one for her. You should have seen when it was just one table outside. When rain will fall, I'll be covering my goods with nylon, praying that it won't last all day. Today, one table has become one shop. One shop, it don't become three branches.
21: Payment received in OPAY.
20: OPAY grew. My business grew.
22: OPAY at 8. Real people, real stories. Still okay. OPAY is okay.

0: your future.
1: We know they predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
2: 0209-461-3333.
1: Access Pensions. Future shaping.
3: Àfikà wà nǹkan ṣe sọ́rọ̀ àwọn nǹkan tó ń gbówó lórí yìí o. Lákọ̀ọ́kọ́, a máa dé owó tá à ń san fáwọn ìkànnì mọ́ màwòrán kù. Three crowns milk láti.
4: Rárá o, ẹ má dé bẹ́ẹ̀ rárá o.
3: Torí Ekene.
5: Iṣẹ́ ńlá ni màmá ń ṣe, àti pé Three crowns milk máa ń ṣara àwọn màmá lóore kí wọ́n lè máa ṣàtìlẹ́yìn fẹ́ bí wa.
6: Ìṣura láìlẹ́gbẹ́ làwọn màmá. Torí náà, jẹ́ kí màmá mọ rírì ìṣura tí wọ́n jẹ́ pẹ̀lú Three crowns milk.
7: Three crowns milk, ìlera àwọn màmá, ayọ̀ ẹbí.
8: Yes, you will hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but come they wait. They hope say

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its Coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun gẹ́gẹ́ bí ẹṣẹ mọ̀. Abala méjì ni ètò yìí kín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì èyí tí ó ní í ṣe pẹ̀lú bíbélì. Tí bíbélì bá sọ bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí ó ní àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú ẹjẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ mìíràn. A tún fẹ́ wo díẹ̀ lára àwọn ìdí tí sísúnmọ́ra ẹni pẹ́típẹ́tí nínú ìgbéyàwó fi ṣòro. Ìwé Jẹ́nẹ́sìsì orí kejì ẹsẹ̀ ìkẹrìnléníogún sọ wípé nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òun ya rẹ̀ sílẹ̀ yóò sì fi ara mọ́ aya rẹ̀ wọ́n ó sì di ara kan. Bíbélì fẹ́ kí a jẹ ìkan náà ṣùgbọ́n kí la ń rí ní òde òní. Àlèwẹ̀ rẹ ti pọ̀ jù fọkùnrin àti obìnrin ojú kò tilẹ̀ wá tì wọ́n mọ́ láti sọ wípé bàbá alágbájá ló ń kọjá yìí. Ìyá tàmẹ̀dù ni eléyìí ó mà ṣe ni láàánú. Kí ni ìdí tá a fi lè fi ìwà èérí máa yangàn láwùjọ? Níní ojú mìíràn kì í ṣe ohun tí ó dára rárá fọkùnrin àti fún obìnrin nítorí wípé kí ni a da ìléru a mú àrùn ìbálòpọ̀ wọnú ilé a mú àìgbọ́ra ẹni yé wọnú ilé a mú àìlè tọ́jú àwọn ọmọ tí Ọlọ́run fi fún wa dáradára. A tún mú irú ìyẹn náà wọlé. Ẹ jẹ́ ká ṣọ́ra torí pé Ọlọ́run fẹ́ kí a jẹ́ ìkan náà ká súnmọ́ra ká wà ní ìhòhò kí ojú kí ó má ṣe tì wá. Nígbà mìíràn ẹ̀wẹ̀ jíjáde lọ láì ti ẹ̀ nídìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin á kàn kúrò nílé wọn kò síbì kankan tán lọ o wọn á lọ máa disturb ọ̀rẹ́ wọn míì tó níṣẹ́ ọwọ́ tirẹ̀ láti ṣe wọn á máa rojọ́ wẹ́ẹ́rẹ́ kiri bẹ́ẹ̀ ọwọ́ tó dẹ̀ dilẹ̀ ni èṣù ń wáṣẹ́ fún ibi tí ìrìnkùnrin ti bẹ̀rẹ̀ nìyí ibi tí ìmọtípara ìwà àgbèrè ìwà àwọ̀bìà ojú kòkòrò ìjà nígbà mìíràn pàápàá tó ti máa wọlé nìyí. Nítorí náà àtọkùnrin àtobìnrin wa tí ọkọ bá ti sọ tàbí aya bá ti sọ wípé àwọn ò fẹ́ ìrìn yẹn pẹ̀lú lágbájá pẹ̀lú tàmẹ̀lù tàbí ibi tó ń lọ tó yóò ní ìtumọ̀ ẹ jẹ́ ká ṣẹ́ra ṣe olúwa ràn wá lọ́wọ́. Nígbà mìíràn náà ọ̀pọ̀ wa náà lọ́kùnrin lóbìnrin náà la ní irú àṣà yìí ó ní nǹkan tá a fi ń ṣí fóònù wa a ò fẹ́ kí ìyàwó tàbí ọkọ wa mọ̀. Nígbà tí ọkọ tàbí ìyàwó bá ní fóònù ẹ wá wo eré nílé ẹlòmíì wọn ò ní fẹ́ kí ọkọ gbọ́ wọn ò ní fẹ́ kí aya gbọ́ wọn a máa sá kiri inú ilé. Kí ni gbogbo ìtumọ̀ yẹn? Gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ló fi ààyè sílẹ̀ fún suspicion ká máa wò pé kí lẹ́ni yìí fẹ́ kí lẹ́ni yìí ò fẹ́ ìkíná kí ló ń ṣe yìí eléyìí náà máa ń ba ilé jẹ́. Nígbà mìíràn ọ̀pọ̀lọpọ̀ wa ò tilẹ̀ kì í gba àdúrà papọ̀ láàárọ̀ lálẹ́. Nígbà tí a ò bá gba àdúrà báwo la ṣe fẹ́ kọ́ ẹ̀kọ́ bíbélì papọ̀? Ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ tún wá lọ sí ìjọ kan náà oníkálukú ọkọ á lọ sí tọ̀tọ̀ ìyàwó á lọ síbòmíràn bẹ́ẹ̀ ni àwọn ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí oríṣiríṣi ìkọ́ni ni wọ́n wàá mú wọlé oríṣiríṣi àsọtẹ́lẹ̀ ni yóò wọlé awádìí wípé oníkálukú bẹ̀rẹ̀ sí ní wo ara wọn àbẹ́ni ló ń ṣe mí láàrin ilé láàrin ọkọ sí ìyàwó láàrin ìyàwó sí ọkọ tàbí sí àwọn ọmọ ẹ̀rù àti jìnìjìnì abolẹ̀ nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ni kò lè mú kí sísúnmọ́ra ẹni pẹ́típẹ́tí kí ó ṣeé ṣe. Ìdí nìyí tí àwọn ìkọ̀sílẹ̀ tilẹ̀ fi pọ̀ lóríṣiríṣi tí ẹ bá ń gbọ́ lórí rédíò tàbí ẹ̀rọ ìléwọ́ ẹ rí oríṣiríṣi ìdí tí ẹni tó tiẹ̀ ti gbé ìyàwó bí 30 ọdún bí 15 ọdún tí wọ́n á dédé sọ pé wọ́n kọ ara ẹni. Eléyìí tó tilẹ̀ yani lẹ́nu jù ni wípé nígbà mìíràn tí tọkọtìyàwó bá ṣe sọ pé mo fẹ́ kí Olúwa kí ó ràn mí lọ́wọ́ ìjà dẹ̀ ti bẹ̀rẹ̀. Kí ni ìjà ṣe bẹ̀rẹ̀? Ẹnìkan ti ṣe kọjá ẹnìkejì ẹnìkan ti ṣe ohun tí ó ti sọ pé kó má ṣe ó ti rí àwọn tí kò yẹ kó rí nínú ìpéjọpọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jà ni ona lo si bi reception papa ah olorun a tu igbeyawo wa se o ibara eni soro ni itun bi inu bi ma dara o opolopo ni o se wi pe awon oro to ye ka fi sefe ninu ile awon oro to ye ka so ka de salaye a so di agidi a so di ija ija ba bere si ninu ile ti ija ba de ti sele eni to jade lo aye aya ma ja ati wole eni to wa ninu ile eru a ma ba eni to nbo ngba to ba de ti ndi wi pe a bere si ni bara wa yodi a o ki ara wa laaro a o ti le mo boya eni keji se jeun a o ti le fe mo boya o dara fun ni bi ise loni gbugbo awon nkan won yi ma mu arun bere si ni bere ninu ara ifunpa bere ara gbigbona iba erotele ati orisirisi ero buburu a bere si ni so ni ori eni a gbo orisirisi ti won so pe elomi nkan dede pokunso nigba to ri iyawo e pelu okunrin mi tabi oko e pelu elomi elomi a pa omo e a pa awa aya e elomi a tun para e si titori ni pe aigbora eni ye yi ipo na ni jesu a ma ran wa lowo ani ki a le je ikan na gege bi olorun se ni pe ki a je oluwa tuntun wa se a o tun ma tesiwaju to se nla yo wo inu ile wa ni oruko jesu.

0: igbonse ni rorun o nse atunse awon ohun jije ati ohun mimu eleni dodo ninu ago ara wa papa julo awon omode wa ti won ko le se ko ma je nkan didun didun tabi mu nkan eleni dodo egbe atura lu ara ni aro ki a to jeun tabi ni ale ti a ba jeun tan bakan na amobitas dara fun inu rirun fifo idoti inu ara ati eje Amobitas dara fun amojuto ki a ma seyo lorekore. O dara fun lati je ki oju opo isanja gara. O se afomo nkan alejo obirin lososu. Ki a se igbonse ni rorun. Bakan na, o se afikun ajesara immunity ara wa ati be be lo. Amo flush capsule je egbogi oniworo ti a gbe kale fun idena ati imukuro awon aisan aifojuri ti o tako alafia ago ara gege bi idojuko ti o ma mu olomokunrin ma damu ki o to seyo. Bakan na, arun iba ti o ma nfa oju pipon ati eyo pipon tabi arun ti a ma nko ninu ile igbonse laarin okunrin tabi obirin ti a mo si kokoro aifojuri ti a ba nri awon apere wonyi ara yiyun itching isale ikun didun lower abdominal pains inu gbigbona internal heat tabi oru inu ibade riro waist pain ori fifo headache ati be be lo e wa amoflush capsule kan lati koju won bakan na amores je egboge ajisan fun okunrin ati lati ma je ki o re obirin ti won ba jo wa lori papa e tete mu re rodo e mu amores wo inu yara lo gbogbo awon egbogi wa wa kaakiri all the pharmacy store patient medicine dealers ati gbogbo supermarket kaakiri gbogbo ibi ti o ba ti sumo yin bakan na gbogbo awon ti o nta wine ati eleni dodo e ma ri awon egbogi wara nibe fun ibere e pe sori ero ibanisoro 07088778855 lekan si 07088778855 ajinde ara yo ma je o
1: Ẹ ṣeun sí níbi ká jẹun tó wu ni. Àìṣà mójútó ara lọ́nà tó tọ́. Pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ. Nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí lè ṣe. Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti gbàlódé sínú ke tó ń bolo tí wọ́n pè ní Atura. Atura Herbal Mixture. Ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú kún gbùdùgbùdù. Atura Herbal Mixture ni kò lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ. Kò lè ṣara lóore. Kò lọ tí nínú. Tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò. Ó ṣe máa gọ ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ. Bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ọ́ ara immunity system. Atura Herbal Mixture. Ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú. Látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pẹ̀ sórí 07088778855. Atura Herbal Mixture. Amúnútutù ṣara pẹ̀sẹ̀.
2: Jọ̀nà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
3: Bẹ́ẹ̀ni, tirẹ̀ni, IPO náà ti ṣí.
2: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
3: Ìpín kan jẹ́ ₦525. Ó sì lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250. Pẹ́lẹ́.
2: Ṣé lóòótọ́, báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
3: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbọ owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn ilé-iṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí sí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
4: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá ilé-iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀ àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
5: Wow, mommy, today's golden money is milky.
6: Mine too.
7: Mother of the year, well done. But please, let's be managing the milk small small now.
8: It's so meal. This is golden one 3-in-1. It comes with milk already inside.
9: Milk already inside? Since when?
10: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.

0: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka.
1: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó pọ́njú òṣùwọ̀n ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa. Mukka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
2: Libet,
3: ma fɔ
4: ɛdi ebi ɛ.
3: Ɛdi ebi naa ye, a da ba.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ.

0: Bala Búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Nọmba 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Tẹlifóònù 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: As Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs for man, woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDL, where they provide delicious food or totoro totoro. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri giant bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone don't they, oh. Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B second is a roundabout, then Tanda for Akure on those days. Telephone 070-40-255-164. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Eche o seun ojo ni ti yin ani ri gbe sonu bi o se bi omo kini ti agbe yen yewo ni gboro aye foto ni o na ni sugar adun eleyi ti won fi si opolopo nkan ti a nje bo se je wi pe awon eyan ma ro wi pe oni jamba o na ni sugar ti nse jamba safara oni wi pe bi o ba fi si sugar lara na o se se ko je wi pe ara na oni ji pe pe ara na oni wa dada a je wi pe ko ye ko poju lagu ara ni sugar yi eleyi to je pe o nje ki o nje dun lenu wa to wa ni inu opolopo awon nkan ta nje ohun lo se be ti ye ti won ta to sipo pada ni nkan bi osu kan seyin agba wi pe won ta sugar ni awon kan ta ni 63 awon kan ta ni 64 sugar ki lo wa sele ni nkan bi osu kan seyin enu mi kole ti gbo ẹjẹ kọkọ lọ sí ìlú Àkúrẹ́ ní àárọ̀ yìí kí n lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Ibrahim Isaac ẹ̀sìn ló kù ká bèrè lọ́wọ́ wọn kí ni tí ó ṣẹlẹ̀ kí ni ìsípòpadà tó wá sórí ṣúgà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí láti ẹnu ọ̀gbẹ́ni Isaac Ibrahim ọ̀nà ẹ káàárọ̀ o. Hello.
2: Hello olótú.
1: Ẹ káàárọ̀ o, ẹ kú ọjọ́ mẹ́ta o.
2: Ọjọ́ kan pẹ̀lú olótú.
1: Àsìkò ojú máa kú ọjọ́ ajé ètò ni.
2: Ẹ ṣe olótú.
1: Láti ìlú Àkúrẹ́ láti ń bá yín sọ̀rọ̀ àbí.
2: Bẹ́ẹ̀ni. Bó ni aṣojú yan láti ìlú Àkúrẹ́ ní báyìí.
1: Ẹ ṣeun, bó ni ìlú Àkúrẹ́ láàárọ̀ yìí.
2: Dada ni gbogbo àwọn àdúgbò fún Ọlọ́run bá.
1: Bó lọ́rọ̀ ajé ṣe ń lọ nínú ọjà sí.
2: Àdúpẹ́ inú ọjà fún okun fọ́fọ́ okun dáadáa. Àwọn èèyàn lọ wọ́n bọ̀ wọ́n rà nǹkan. Láti ẹgbà ìpẹ́ bó ṣe rí náà àwọn èèyàn ṣáà lọ wọ́n bọ̀ wọ́n rà nǹkan. Ó fi pàṣẹ mọ́ràn wá ṣe àkọ́ tó fẹ́ra.
1: Onílù ọba kan nù bó bá ṣe mọ ní ògùn ọmọ. Njẹ́ ọba gba inú èèyàn lè lanu sí i ọ̀dà mo ní àìgbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ ẹ má bínú o fowó tí mo pa yìí o. Wọ́n ní ṣúgà gbowó lérí bó ló ṣe rí gan ẹ ṣàlàyé fáwọn èèyàn.
2: Ṣé olóòtú mo kí gbogbo ara lé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣúgà pẹ̀lú ìdí tí a wá ní àti bí oṣù kan sẹ́yìn láti ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ṣúgà yẹn because àti pé ní nǹkan bí oṣù kan sẹ́yìn wọ́n ń ta àdìpé ṣúgà ó gbowó lórí tẹ́lẹ̀ wọ́n ń tà ní àwọn kan tà ní
1: 64
2: 63 oṣù kan sẹ́yìn yẹn
1: ìyẹn 50 kg
2: bẹ́ẹ̀ni tó dẹ̀ jẹ́ dangote ṣúgà olówó kan fẹ̀rẹ̀ bí wọ́n yẹn
1: tóbi
2: kárí ìwọ̀n ṣúgà yòókù náà àwọn tó ti pẹ̀lú gbọ́n náà lórí bẹ́ẹ̀ ọ̀fẹ́ ṣùgbọ́n dangote ló bẹ̀rẹ̀.
1: Ló kọ́kọ́ fi kún.
2: Ló kọ́kọ́ fi kún.
1: Ọ̀dà èlò ló wá fi kún, èlò ni wọ́n fi kún.
2: Ṣẹ́mọ̀lẹ́mọ̀ ẹ sọ, wọ́n ti tà ní 72 ní ìkọ̀bí oṣù kan sẹ́yìn báyìí. Bí 8,000 ni wọ́n fi kún 50 kg wọn yẹn ní oye owó tí wọ́n fi kún.
1: Èlò wa ni wọ́n ń tà lẹ́yìn ní nǹkan bí oṣù kan sẹ́yìn tí wọ́n fi kún èlò wọ́n fi kún
2: èlò
1: ló jẹ́.
2: Bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí sìn ó ti wá da 72 láti 64 ti da 72 ní ìkọ̀bí oṣù kan sẹ́yìn. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ kan tí ìta tútù wà yìí.
1: Awuyewuye wo lẹ ń gbọ́ ní nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ẹ já àwọn èèyàn mọ̀.
2: Òun náà ni mo fẹ́ sọ lóṣù àtúntò wa gbọ́ wípé 4,000 tuntun kún. Lẹ́yìn 72,000 dárí bí oṣù kan sẹ́yìn yẹn 4,000 tuntun kún báyìí. Tó túmọ̀ sí pé àti wọ́n ti ń ta ṣúgà báyìí látòrí dangote òun gan ló bẹ̀ ni gbogbo ìbẹ̀rẹ̀ yẹn. Bẹ́ẹ̀ ni olóṣù ń sẹ́wọ̀.

0: Mami, ko ti pe.
1: Omo mi kilo tuku.
0: Omo Oluwabi bread.
2: O to ni o, ebi na ti wonu eru yen mi o ri omo Oluwabi bread inu e o. O se mo pa feran e.
1: E feran omo Oluwabi bread sha ore o.
0: Thank you mami.
3: Omo Oluwabi bread ajoje.
4: Sadede ko ni gbogbo ebi yan bread omo Oluwabi layo. Topolopo si jeri sawo eroja to sara lori ta fi pelu e. Nibi ise gbogbo nibi owo gbogbo lasiko oje bere fun bread omo Oluwabi aje gbadun ni sa. Koroju koroju regino se lenu o ti wa ni gbogbo ile itaja supermarket lagbegbe re wo ati lori awon late ladugo re. Omo Oluwabi Bakery and Confectionaries lo se number 204 Oke Aroro Irujuko Adila Kesome ati ni plot 16 block K Igbojaro off Aune Road Akure nipele Osun P29 Arabi Zone 2 Ilesha Road Osogbo telephone 070-4290-5515. Jebure di omo Oluwabi ko mo yato adun ti o lelegbe.
5: E seun pupo ojo ni tin ati nbe nipele Osun bayi bo se ri nipele Ondo a fe wo pe se be na lori kaakiri southwest nto ba ti ri be southwest ati mo wi pe gbogbo Nigeria o na ni o se se ko ri be e ka ro ogbeni Mayowa Mudashir
6: akojumo lotu.
5: E seun baba mi ojo ni tin
6: ami baba.
5: Eseun gẹgẹ bi ise ti ayan fun yin ni nkan bi ojo die seyin ta ni ke lo si awon odo awon oluta ti won ta sugar kaakiri ni ipinle Osun mo so fun yin jo na mo ni ke lo si MDS ati bo le ton wa de leyin MDS yen
6: ati MDS to je be ni mejo a de tun de Olaya be pa tun de oja Akindeko ti won ti ta sugar ni opo ya to ni ilu Osogbo.
5: Eseun eseun ki wa ni awon ti e mu bombe ti yo je iroyin fa won eyan
6: olotu won je ko yiwa pe ni opojo seyin die lati 63,000 ata won ra sugar Dangote bi ilise Dangote fi 9,000 naira kun owo sugar won lati 63,000 to 72,000 naira o si fa opolopo ifaseyin pa ọjà títà wọn bẹẹ ni àtú ọjà títà títí wọn àti iléeṣẹ tí wọn ń lo ṣúgà bí àwọn iléeṣẹ beverages wọn ṣe nǹkan lẹ́rìí dòdò àwọn iléeṣẹ bread àti àwọn tán lo ṣúgà bí àwọn tí ṣe pop-up fish fry sorbo soya milk wọn ní àwọn òfin gbogbo ara rí wọn àwọn tí wọn ra àpò tẹlẹ wà ní internal àjàpò tàbí ìlàrin. Àwọn ọmọ ọdún jẹ́kọ́ tó wáyé wa ni pé wọ́n tún fẹ́ fi 4,000 naira kún.
5: Wọ́n ń jẹ 72 naira lẹ́yìn 72,000 lẹ́nu lọ́wọ́.
6: Wọ́n ní táwọn tó ń gbọ́ báyìí pé wọ́n tún fẹ́ fi 4,000 naira kún báyìí. Fún ọ̀gá jẹ tí ń bá wọn lẹ́rù pé nígbà tó ń fi 9,000 naira kún àwọn ò tí ì yanjú ẹ̀yún tán. Wọ́n fẹ́ 4,000 naira kún.
5: Wọ́n tún wá fi 4,000 kún yóò wá jẹ 76,000.
6: Kún yóò jẹ 76,000 naira.
5: Kábíyèsí Ọlọ́run.
6: Ó láwọn táwọn ń ta àwọn òrèrè jẹ bí ti tẹ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì làwọn tí ń lò náà bí ẹ̀bẹ̀ bí nǹkan míì làwọn fi ń ta àgbà kákà làwọn fi ń ta. Ó láwọn àwọn iṣẹ́ ìjọba àpapọ̀ kan dákun kan ṣàánú wa lórí rẹ o. Láwọn iṣẹ́ mi bí àwọn gorí pẹ́ni tí dákun bá ti lò kí báyìí àwọn náà ń tẹ̀lé pẹ̀lú price.
5: Bó ṣe lọ bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé.
6: Làwọn náà ń tẹ̀lé o.
5: Kábíyèsí Ọlọ́run.
6: Àwọn ọlọ́jà àtàwọn tí wọ́n ń lò wọ́n ń bẹ iléeṣẹ́ àpapọ̀ pé kán dákun ká máa wọn wo bójú wo bẹ̀ ká máa wọn ìdúse wo ṣúgà.
5: Ká má tó jẹ́ kí nǹkan ọmọ wọn bíi ti tẹ́lẹ̀.
6: Ó mọ wọn o kó tún wálẹ̀ làwọn retí
5: o. Ẹ ṣeun púpọ̀.

0: Pala búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òun òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Apasilo búrẹ́dì kan bẹ́ẹ̀.
4: Ẹ ṣeun púpọ̀ ojú òní tìyín. Ẹ sì ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ tòfòtàrùn kọ́ máa gbẹ́nu gbẹ́wò yín tó kó tọmọ kọ́ yalé kọ́ máa kí gbogbo wa. Ẹ mo ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó láàárọ̀ yìí láti yẹ̀ wò wípé bí ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀sun. Sí apá bẹ́ẹ̀ náà ni fífò ní ìpínlẹ̀ Èkó mọ́ ìpínlẹ̀ Ogun láàárọ̀ yìí ọ̀gbẹ́ni Bùlìyàmín Àrẹ̀mú Adésòye. Wọ́n ti ń bẹ lójú òpó láti fún mi ní àbálọ àbábọ̀ láti ìpínlẹ̀ Èkó mọ́ ìpínlẹ̀ Ogun. Ẹ káàárọ̀ o, ẹ kí àwọn ọmọ Nàìjíríà ní gbòòrò ayé.
5: Ẹ káàárọ̀ o.
4: Ẹ ṣeun púpọ̀ ojú òní tìyín. Gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín tá a ní kẹ́ ẹ bá wa lọ káàkiri a ní kẹ́ ẹ gba alákùkọ́ kẹ́ ẹ gba bẹ̀dẹ́ ìkẹjà lọ́hùn bẹ́ẹ̀ bá kú òun kẹjà kẹ́ ẹ tún fi bẹ̀ kán fẹsẹ̀ kán tẹ̀lẹ̀ lósòdì gbogbo ẹ̀ náà la sọ àtún wá ní kẹ́ ẹ wá sí Sango ní àyín láti ṣe àwọn ìwádìí kí ni ti ń lọ nípa ṣúgà ti Dangote ni àti ti àwọn ilé iṣẹ́ míì tí wọ́n tún ta ṣúgà ní agbègbè tẹ wà yìí ẹ bá ń ṣàlàyé fáwọn èèyàn tẹ bá bọ̀ ńbẹ.
5: Ohun tí a rí di yín pé ní oṣù tó kọjá bí a ṣe ń gbọ́ fẹ̀lẹ̀fẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ fi wọ́n máa fi owó kún so nǹkan tá a ti ń rà láàrin nǹkan bíi 64 a rí pé wọ́n ní wọ́n máa fi 8,000 kún a dẹ̀ bá bẹ́ẹ̀ náà.
4: Ó di 72.
5: Ó di 72.
4: Kábíyèsí Ọlọ́run.
5: Láìpẹ́ la tó wá ń gbọ́ fẹ̀lẹ̀fẹ̀rẹ̀ pé wọ́n tún máa fi owó kún. So pẹ̀lú gbogbo ìwádìí tá a ṣe ni pé àríkà rí pé bí wọ́n ti ṣe ní oṣù tó lọ yẹn
4: kò
5: tí ń gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ nísìn
4: ní
5: oṣù yìí. So abẹ ìjọba gbogbo nǹkan tí bí nǹkan ṣe ń lọ yìí kò sí tí mẹ̀kúnnú fẹ́ ṣe ju pé abẹ wọn náà lọ wọn bá ní gbígbèsè lórí ẹ kí ara lè dẹ mẹ̀kúnnú.
4: Kó lè dẹ mẹ̀kúnnú.
5: Mo fẹ́ pé gbogbo nǹkan tí mẹ̀kúnnú ń lò náà nìyẹn gbogbo ojoojúmọ́ tí wọ́n fi ń sa lóge àwọn nǹkan wọn yẹn náà ni abẹ wọn káàárọ̀ wọn kí wọ́n bá ní gbígbèsè lórí àwọn nǹkan àlò kọ̀ọ̀kan báyẹn.
4: Ẹ ṣeun.
5: Ọlọ́run aláàánú kó fún wọn sí.
4: Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun.
5: Ṣé o ṣe rí náà nìyẹn.
4: Ẹ ṣeun ẹ ṣeun. Ojú òní tìyín ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣe o.

0: búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa báwọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
0: Blue sky. Ti ara rẹ lọ́rùn kó bèrè ohun tó bá fẹ́.
2: Ẹ ṣeun púpọ̀, wọ́n gbà bí èèyàn méjì láàyè láti pè mí wọlé 08162519991 08162519991. Ìdí ni wípé mo fẹ́ káwọn náà rawọ́ ẹ̀bẹ̀ báwọn ọmọ Nàìjíríà tó kù náà ṣe ń rawọ́ ẹ̀bẹ̀. Ẹ̀lú ẹ káàárọ̀ o.
3: A mọ̀ kó ojúmọ́ sá.
2: Ẹ ṣe bàbá mi ojú òní tì yín.
3: Orúkọ tèmi ni Adébọlá Afolábí. Bullet láti ọ̀rẹ́.
2: Ẹ ṣeun púpọ̀.
3: Gbogbo nǹkan tí ń wọ́n tí ń wọ̀nyí. Gbogbo ẹ̀ náà ò sí bẹ́ẹ̀ wọ̀n. Tí a bá ní ká fojú inú ṣúgà, 1,400 kò kò dosù kan lọ́wọ́ tó fẹ́ fi rà lọ́dà.
2: Wọ́n fi 8,000 kún, wọ́n tún wá fi 4,000 kún.
3: Ṣé gbogbo ọjà tó bá ti wà láyé tó bá ti ní orogún. Kí ló dé? Wà á yí òde tó bá yẹn. Ẹ̀ta tí a ti ń wà ní kíní ìdí mú ayé nira. Tó bá ti àwọn máa pariwo ìjọba ìjọba. Gbogbo tó bá ti wà tí ò bá ti ní orogún bíi ti rílẹ̀ rí yẹn. Ẹ ṣe pétò.
2: Ẹ ṣeun púpọ̀ ojú òní ti yín. Nílé iṣẹ́ Blue Sky Mall, wọ́n nídìí ọkùnrin tó ní OND tàbí HND tàbí BSE tàbí NCE tó mature dáadáa. Pẹ̀lú sálárì tó yanrantí 08148819263 08148819263. Hello, ẹ káàárọ̀ o, kí ló kọ́ yín bolẹ̀ tí ń pè wá?
3: Ẹ̀mà ni wálẹ̀.
2: Bàbá mi.
3: Ẹ̀mí yóò jò lágbọ́ lọ.
2: Àmì. Ẹ̀ṣẹ̀ púpọ̀. Ẹ̀ṣẹ̀ púpọ̀.
3: Ẹ̀ṣẹ̀ máa dájọ́ máa wà bẹ̀ lórúkọ bí ìṣẹ̀lẹ̀ ń gbèbẹ̀ tó.
2: Kí
3: ló wá tún dé? Ṣúgà. Ẹ ń fi lé mi ẹ̀ fi jùlọ la.
2: Àbí?
3: Bẹ́ẹ̀ kó orí wa láti máa fa. A ti sọ pé bẹ́ẹ̀ tún wọ́n nìsín. Kó bẹ́ẹ̀ kó tó wọ́n kó tó kójú tóbi sí. A tún máa kéré sí ni.
2: Kábíyèsí Ọlọ́run.
3: Ẹ bá wa tún kí ni kó lè ga. Ẹjọ́ à ń bẹ̀bẹ̀. Ṣúgà wúlò fún wa púpọ̀. Wọ́n á fi ṣe ṣúgà, wọ́n á fi ṣe gbogbo ẹ̀, wọ́n á fi ṣe bọ́ọ̀sì, wọ́n á fi ṣe ẹjọ́. Ẹ̀jọba ẹ̀yìn tẹ̀ ń ta Kédèmẹ̀ra o.
2: Ẹṣeun púpọ̀. Ẹṣeun. Èèyàn méjì péré ni mo ní màá ń gbà láàyè. Àrẹ̀mú Musa Adébíyí ló kọ́ mi. Níjọ́ mẹ́jọ, òun látùn láǹfààní láti pàdé 08035086685. Ó dìjọ́ mẹ́jọ, ó dàbọ̀.

0: bẹẹni
1: asiko tun ti n tọ lati jade witiwiti
0: a dara pọ pẹlu ijọba ti n ṣe daadaa olufẹ mẹkunu ijọba to mu itẹsiwaju ba wa lorilẹede wa naijiria ijọba to mu igbadun ba gbogbo to lori tẹlẹmu ijọba ti o sẹlẹyamẹya ti o sẹlẹsimẹsin to nawọ itẹsiwaju si gbogbo lẹdelẹ kula awọn ajọ sunshine grassroots network ti ọnarebu dayo awude n ṣe adari wọn labẹ ṣakoso ọnarebu olubunmi tuji ojo to jẹ minister of interior wọn wa n pe gbogbo wa lati parapọ agbaruku ti ẹni wa ọmọ wa ààrẹ aṣíwájú ahmed bọlá tinubu àmọ olódóde mú ìtẹsíwájú àwọn mèremère tó ń ṣẹlẹ lórílẹèdè wa nàìjíríà tá a bá lọ káàkiri ara àwọn ọ̀nà tó ti di kòtò okú tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá ń já gerege ètò ẹ̀yáwó fún àwọn akẹ́kọ̀ọ́ ìgbáyégbádùn fún àwọn òṣìṣẹ́ ìjọba bẹ́ẹ̀ làwọn mùdùmúdù iná ògbẹ́yìn fáwọn àgbẹ̀ kò sóhun tó dàbí àwọn ìtẹ̀síwájú iṣẹ́ rere àwọn sgn ló ní àgbájọwọ́ la fi ń sọ̀yà òṣìṣẹ́ ọwọ́ ní pé sí bí ò bá sọ òṣìṣẹ́ ọwọ́ a lè gbálẹ̀ gbálù mọ́ àsìkò ti tó láti darapọ̀ wọnú ọkọ̀ tẹ̀síwájú lábẹ́ ìṣàkóso àsíá ẹgbẹ́ olóṣìṣẹ́ ọwọ́ apc ẹgbẹ́ sunshine grassroots network ti fi gòkò síbẹ̀ oyin mọ́mọ́ ni ó yá ẹja ìjọ jẹ́ sgn
2: ìdàgbàsókè fún gbogbo wa.
3: A kì í pé ẹ káàbọ̀ sórí ètò ìmúṣẹ ìrètí ọ̀tún ètò yìí náà ni ikọ̀ sunshine grassroots network sgn nípínlẹ̀ ondo tí wọ́n ń ṣe onígbọ̀wọ̀ fún lábẹ́ alákòóso ọ̀nàrẹ́bù dayo àwúdè lórí ètò yìí náà ni a ti máa ń sọ̀rọ̀ nípa àwọn àkànṣe iṣẹ́ lẹ́yìn tí ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu tó ń gbé kalẹ̀ àwọn èyí tó ń ṣe lọ́wọ́ àwọn ìlérí tó ṣe fún àwọn ará ìlú àti ibi tí ó bá ṣe dé ká má ṣe gbàgbọ́ pé mínísítà fọ̀rọ̀ abẹ́lé ní ilẹ̀ wa nàìjíríà bùnmi túndí òjò ló ń ṣe onígbọ̀wọ́ ètò yìí lónìí lórí ètò mo ní ọmọọba olú ègbọ̀dọ̀fọ̀ tí wọ́n jẹ́ akọ̀wé àgbà ìyẹn secretary fún sunshine grassroots network ọmọọba ègbọ̀dọ̀fọ̀ náà fìgbà kan jẹ́ olùbádọ́rọ̀ pàtàkì fún gómìnà àná nípínlẹ̀ ondo olùṣègùn mímíkò ọ̀nẹ́rẹ́bù akinyin ẹ káàbọ̀ sórí ètò lónìí hello a lè pè yín ní ṣé ń gbọ́ wa ọmọọba mo ní ṣe ń gbọ́ mo ń gbọ́ yín mo la lè pè yín ní ọmọọba ọ̀nàrẹ́bù a sì lè pè yín ní ọ̀nàrẹ́bù ọmọọba
4: ìjọba ti kú kúkú ló mọ wa lára
3: bẹ́ẹ̀ni ẹ̀dẹ̀kúṣẹ́ ìlú. Oníbìlà ẹni bá ń sọ ṣe ń ṣe wá ní ọ̀sán yẹn ṣé ń gbọ́ mi ọmọ bá. Ṣé ń gbọ́ wa.

Ìmúṣẹ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ. Ìmúṣẹ ìrètí ọ̀tun lètò tí a mọ̀ gorí afẹ́fẹ́ níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ lọ́jọ́jọ́ ajé Monday bẹ̀rẹ̀ láago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán níbi tí wọ́n ti mọ yànnà náà àwọn ètò tí ìjọba ń ṣe ibi tí iṣẹ́ dé dúró àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àtàwọn ètò táwọn èèyàn tí wọ́n lè jàǹfààní ẹ̀ lábẹ́ ètò ìṣèjọba tí gbogbo ẹ̀ yóò sì mọ dé tí gbọ́ yín níkànnì àdàbà FM ní gbogbo ọjọ́ ajé Monday ní aago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán ikọ̀ Sunshine Grassroots Network lábẹ́ ìdarí Honorable Dayo Awude pẹ̀lú àtìlẹyìn Mínísítà fọ̀rọ̀ abẹ́lé Olúbùnmi Tójú Òjò ló ṣagbátẹrù ètò ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí ìmúṣẹ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ.

0: Múṣẹ́ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ ìmúṣẹ́ ìrètí ọ̀tun lètò tí a mọ̀ gorí afẹ́fẹ́ níkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ lọ́jọ́ ọjọ́ ajé Monday bẹ̀rẹ̀ láago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán níbi tí wọ́n ti mọ yànnà náà àwọn ètò tí ìjọba ń ṣe ibi tí iṣẹ́ dé dúró àwọn iṣẹ́ tó ń lọ lọ́wọ́ àtàwọn ètò táwọn èèyàn tí wọ́n lè jàǹfààní ẹ̀ lábẹ́ ètò ìṣèjọba tí gbogbo ẹ̀ yóò sì mọ dé tí gbọ́ yín níkànnì àdàbà FM ní gbogbo ọjọ́ ajé Monday ní aago 12 sí aago 12 àbọ̀ ọ̀sán ikọ̀ Sunshine Grassroots Network lábẹ́ ìdarí Honorable Dayo Awude pẹ̀lú àtìlẹyìn Minister Fọ̀rọ̀ Abẹ́lé Olúbùnmi Tójí Òjò ló ṣagbátẹrù ètò ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí ìmúṣẹ ìrètí ọ̀tun Tinubu ń báṣẹ́ lọ.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ. Àdàbà sì ń múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM ó ti gbapò kínní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Lord Jesus, for all that you are.
1: On your track, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Adaba FM, adding value to broadcasting.

0: Yàbí
1: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
0: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDKẹ̀, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láì sí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ̀ lórí Play Store àti Apple Store.
2: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
3: CDKẹ̀, sọ́yẹ́ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro isara iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí isara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú corona báyọ̀ jẹ ayé òun ti wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ogun lónìí. Ẹ máa pe 0706460649 0706460649. Bàbá òkè ogun àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ogun lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ogun tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ogun mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè njọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ní tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ lómi bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19. 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun ti ẹ̀kú ni tàìtàì. Ẹlòmíì máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ̀ ẹlòmíì máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì máa rí pátẹ̀lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó. Bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kile o to mo olomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 to do yami lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupa lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si lu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan agbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olorun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olorun wa no dupe o dupe fa olorun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma gbogbo gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa awon baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin se rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti

0: ẹyin náà mọ̀ pé mo máa sọ pé ọ dẹni mí ọ dẹni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́ fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn oro pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà á ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
1: Báwo ma ti rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí ìsanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
2: gọdẹ tó fi wí àtẹgò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ìdálẹnu ìwọ náà gbìyànjú pàtó òkè ògùn ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: on your track. Set.
1: Wọ́n sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbapò kínní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Aṣiwaju Bola Tinubu to kan sara si pelu gbogbo awon igbese itesiwaju to nge labe ilana erongba ireti otun ililudo oba agenda ntan mole se gbogbo korokondu orilede yi itesiwaju wole o apolo te eniyan ni o pe babu walai e kaabo suri eto iriju mi eto kan wa yami ti o ma salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi nge tayo le gbogbo gege mara tuto lile atalejo lara la mo pin ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba se be ri dagba soki awon amaye mu gba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wa di gbogbo ojo aje monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori kan ni adaba 88.9 FM Akure. Egagbe ka won ka sira won wo ka jo lubulubu. Awon asijori ti sojoba re Bola Tinubu nse. Eto iriju mi lori ikanni adaba. 88.9 FM. Gbogbo ojo aje Monday ni o. Ago meji osan sa ago meta ni e mo mi si e. Minister to ri soro abenu Olubunmi Tunji Ojo lo sagbateru e.
1: Ayen yawa ni gbogbo ti aba ti lanfani ati ma gbo ile se radio adaba. Mo kin pe akudede asiko yi ade kabo si ori akotun eto iriju mi afun ti ose ni bi ti ati yanana. Ìṣèjọba Bola Ahmed Tinubu àti akitiyan ẹ̀ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ lọ́jọ́ mẹ́jọ ni ètò tí ó ṣe bẹ́ẹ̀ ti Ongore Ategun Olasunkanmi Olujọba ni orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún. Ṣùgbọ́n fún ti ọ̀sẹ̀ yìí ẹni tí àjọ máa fomi fọ̀rọ̀ jomituru ọ̀rọ̀ àwọn náà ti wà pẹ̀lú wa ní orí ètò wọn ti darapọ̀ pẹ̀lú wa lórí ìlà fún ti ọ̀sẹ̀ yìí àwọn náà ni Bọ̀sún Arébúwà tí wọ́n fi ìgbà kan rí jẹ́ olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ondo lábẹ́ àsè ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ṣùgbọ́n nísìn tí wọ́n ti wà pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ bá kí gbogbo àwọn ara lé.
2: Ẹ ṣeun ẹ kú dédé wòyí o mo kí yín o mo dẹ̀ kí gbogbo lé. Ẹ ṣe opportunity tẹ fún mi láti wá bá yín sọ̀rọ̀ lórí platform mi.
1: Ẹ ṣeun púpọ̀ pé àti ẹ̀pẹ̀ yín tí ẹ jẹ́ wa. Ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ tí màá bèrè lọ́wọ́ yín o ni pé Ọ̀nẹ́bọ̀sùn Arébúwà tí a mọ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party òní agbúrò yín síta dẹ̀ mọ̀ pé ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú PDP òun nìyí. Ṣùgbọ́n nísìn ẹ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC kí ni ìdí ẹ̀ tí ẹ fi wò pé ó da ẹgbẹ́ òṣèlú APC òun ni ẹ fẹ́ darapọ̀ pẹ̀lú ní àsìkò yìí àti pé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà rí pé àwọn èèyàn tó ṣe gbòógì lólóṣèlú gbogbo wọn kúrò nínú ẹgbẹ́ wọn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC àti polongo ìbò náà fún ìṣèjọba Bola Ahmed Tinubu. Kí ni díẹ̀ tí ẹ fi wò pé eléyìí tí ó fi ń rí bẹ́ẹ̀?
2: Ẹ ṣe púpọ̀ atọ́kùn. Mo ṣe kúrò ní PDP. PDP mo ti wà PDP láti bẹ̀rẹ̀ láti 1999 ni mo ti wà PDP tí mo dẹ̀ support PDP pẹ̀lú gbogbo ipa tí mo ní àtàwọn supporters ní gbogbo la sa gbogbo ipa ìlànà láti gbé pé PDP kó dúró dédé ṣùgbọ́n ní àkókò tá a wà yìí a rí pé PDP kò jágere mọ́ kò ṣe kò dẹ̀ lè nípa láti ṣe ohun tó dáa fún Nàìjíríà pàápàá jùlọ nípara mi tí n bá sọ pé màá kúrò ní PDP màá ní irọ́ ṣùgbọ́n nígbà tí mo ti wo gbogbo ẹ̀ mo rí pé láti jẹ́ kí Nàìjíríà kó ní ìlọsíwájú mo ní láti gbé ìgbésẹ̀ tí mo gbé kò mí ò mọ ọkọ tẹ́ ní ọdá pẹ́ sí ń lò bẹ̀ tèmi ni pé pe fun iloju waju Nigeria ati awon eyan mi mo se gbe igbese ti mo ko ni
1: o
2: ri pe ni de bola ande ti mi bi lori ni temi o ni mo ri ko je president bi to ni le pe ti problem Nigeria ko fowo ra loju o ti loju enikokun o mo si se takun takun gbe ri pe ko fi je ki o se yen loju awon godo support o e se
1: sugbon tabani ki awo asiri awon eniyan to je pe ti won je oloselu koda ninu ninu egbe alatako ti won so pe isejoba Bola Ahmed Tinubu e pe ki se isejoba to ye ki awon eyan ke won se atileyin fun saju sai le ti isejoba ti wa saju odun 2027 lo sugbon yin so nisin pe en wo pe isejoba e o nse dada o de gbianju lati yanju soro orile de Nigeria je ki darapo sugbon o se wa je pe idi ti eyin fi darapo ati nti awon papa julo awon egbe alatako ti won wo se wa se ototo bayi
2: alatako ni je alatako President Bola Ahmed Tinubu se eto to rinpe to nigba ti foundation Nigeria go like this ofowo na koko loju e ti o ba ni imo ijile a mo pe ise ti President Bola Ahmed Tinubu se to je nkan to ba je si gbogbo nkan tawon to ti president ko ti je siwaju toko towo la loju to ti play politics mo o ti pe ko ti do attack e o de nse o de ti ko arrangement ati se ko ni odun o ti ma ni e ko se ni bi ko bo se je niyan
1: oda ti eba tabawu leyin ti e tun darapo mo egbe oselu APC a tun ri pe e tun se etun won fi se patron fun renewed hope 2020 renewed hope agenda 2027 eba shalaye kini renewed hope agenda 2027 kilo duro fun ati pe kilo duro fun saju ejo eto idibo odun 2027
2: renewed hope project o duro fun ati grassroots support fun President Bola Ahmed Tinubu lati gbegba aseyori ni idibo 2027 to duro fun ni lati je ki awon eyan kan mo gbogbo ìṣòro ìgbèrè bí ìpèsè Bola Ahmed Tinubu ṣe àti pé nǹkan tó tún wà níwájú fún ọ ní ilé ìwọ̀pọ̀ jẹ́ 27 wà fún.
1: Ó dáa tí ẹ bá ní kí ẹ fojú wo pẹ̀lú renewed hope agenda 2027. Kini afojusun yin renewed hope project 2027 kini afojusun yin fun eto idibo odun 2027 ati pe bawo gan ni e se alakale ti e ti ni lati tele lati ri pe afojusun yin ipe wa si imuse ni eto idibo odun 2027 ni ipinle Ondo ati ni southwest ekun idibo ni agusi wo orun orile ede Nigeria.
2: Okay. Yeah. Ìpinnu tí àwa ń ṣe ni pé Southwest, 99% of the vote. Ni our plan to, and ele yu ya to be want to change mobilization. Say re ele ya to be go pe strategy yen o ma o ri lo bi go ah ni na se ti pe go go e so ni afẹ́fẹ́ báyìí torí àwọn alátakò kọ́ máa lọ ajá rẹ̀ ṣùgbọ́n nǹkan tí èmi mọ̀ ni pé ilé yàtọ̀ sí gbogbo mobilization and campaign tó ti ṣẹlẹ̀ rẹ̀ so ìjọba ní old project tó gbé kalẹ̀ nìyẹn.
1: Ẹ̀dẹ̀ ní ìdánilójú pé o ma ri bi e se fokan si po se ma ri
2: lagbara olohun
1: kini ki lo fun yin ni dani loju yi
2: o fun mi e do fun mi dani loju ni pe o ko lo to awon olohun wa mo no mo se tapita ko ni president Bola me ibe awa ma je ko je won to alaye ta ma se fun gbogbo awon eyan gbogbo kakiri ogbogbo kakiri southwest niyen so iyen lo ti da wa loju pe tawon eyan ba mu ise yen won mu nkan ti baba yi ti se ati nkan to tun ma se leyin 2027 ko sẹni ti o ri ko sẹni ti o ba nkan ri ose ti o wa kore so iyen lo ti gba wa loju e se
1: nda e je ka wa wo pe e je ka wo awon morile di Nigeria eyin so pe isejoba yi gbianju are Bola Ahmed Tinubu lati je ki orile di Nigeria ki o da si sugbon kini idi te fi wo pe sugbon opo awon morile di Nigeria ta ba bere la nkan le kilode to fi wa nira fun awon eyan papa julo omo orile ede Nigeria lati ri awon igbianjo akitiyan isejoba Bola Ahmed Tinubu lati mu ki nkan tubo rorun si abi fun idagbasoke orile ede Nigeria to ko ye pe nkan won nkan won nkan bayi nkan bayi ni ti aruo ti awon eyan pa
2: ye nkan to wa nbe ni pe eto je orepo ni gbogbo tó ti ṣẹlẹ̀ látọ̀nù wa ẹ̀tàn jẹ́ ó pọ̀ so nígbà tí òun tí ẹgbẹ́ Bola Ahmed Tinubu tó fi wá tó wá fún gbogbo ẹ̀ tí ò fẹ́ jẹ́ tí ò fẹ́ tan àwọn èèyàn wa òun ló jẹ́ kó dàbí pé ó lera kò dẹ̀ síbi tí ò sí lera ní gbogbo àgbáyé o kò síbi tí nǹkan ti lera o òye àwọn èèyàn wa ní gbogbo àgbáyé everywhere ní kan ti léwu ṣùgbọ́n èyí tí ó dùn mọ́ mi nínú nípa ti nàìjíríà ni pé president wa ó mu nǹkan tí ó máa ṣe ó dẹ̀ ti ṣe é so ìyẹn ni mo fẹ́ ká àwọn ọmọ nàìjíríà tí wọ́n fọkàn balẹ̀ torí nǹkan tó ti bàjẹ́ for the past 60 years tí èèyàn kan wá ṣe ọdún mẹ́ta ẹ fẹ́ kó tún gbogbo ẹ̀ tù kò ń ṣe nǹkan tó máa rọpò bẹ́ẹ̀ yẹn tó ó láti tọ́ tún gbogbo ẹ̀ tù so that wọ́n bá máa ṣe ọdún mẹ́jọ yẹn tán ló ti gún rege so ìyẹn tuntun tó ṣẹlẹ̀ nìyẹn tó sùúrù díẹ̀ ni
1: ó dá ẹ̀yin wò pé nigbati to ba fun are Bola Ahmed Tinubu lanfani lati se odun merin si pe gbogbo awon alaka eto ati to awon alakale awa lati ri pe orilede Nigeria on lo si waju si sugbon bi alakale eto isejoba awara wa se ri lorilede eni kan le wa lori alefa koja odun merin abi odun mejo lo eyan kan le wa nbe titi lai now nje eyin o lero pe pelu gbogbo awon atuto won yi to ba ti di asiko oselu abi ni oro oselu imo ki ma nsokan o ma nsototo bi eni ba o le joju ba lo nfi won kan ki eni ton ko je pe oju ton oju mi lo na fi won kan sugbon leyin ti isejoba Bola Ahmed ti run ba kuro nbe eyin o ma wo pe abi ko ma ja yin laya fun yin ni ipaya pe elomi to ba debe se ko tun ni pada tun wa orilede Nigeria pada seyin si igba iru awon kan to je pe isejoba yi o n gbianju lati mu atuto de ko de ko tun da gugu eru
2: Ibi to wa nbe ni pe the structure to ba ti wa in place a je ki o soro fun anybody to ma debe lati wa daru be to ba ye pe I ton ko tele ko fun ora loju ton o ja ti tan ko ma se fun ko lo be to ba je yen olabanga be president Bola Ahmed Tinubu address structure and se ba ti yan ba kole for example mo fi le se example to ba ti fi pillar to ti se pillar ati strong the foundation to strong ati ma build lo omisoro so foundation structure pillar of the economy only president Bola Ahmed Tinubu address over by so by time to ba ma wole second time a le ma put everything I'm to put shape
1: oda eje ka wo orisirisi oro ni o tin lo ko to nipa so nipa awon egbe alatako isejoba Bola Ahmed Tinubu ni kete to dori alefa lo ni owo iranwo lori epo yen subsidy epe ko sin to jobe mo bo ti eje pe isejoba are ana iyen ologbe Muhammadu Buhari ko fi aye sile fun subsidy iyen budgetary provision fun subsidy koja oṣu kefa odun 2023 nigbati isejoba ti ogori alefa now iru e oni Bola Tinubu lo n tesi waju le lori ati awon atunto ti won de to de ba owo ile okere ton ni oda owo iranwo ton so nipa ti yen na pe ko ni sinbe mo so e ba wa salaye dada ko le ye awon eyan to n gbo wa lede ti le ona to ma gba ye won kini idi e to fi se pataki fun isejoba yi lati se awon atunto ton ti isejoba yi nse lowo ton se lowo si oro orilede Nigeria papa julo nipa ti subsidy nipa forex unification atawon atunto mi ti isejoba yi nse
2: o se pataki lati se atunto ebi kuro ni pe to ba je pe president Bola Ahmed Tinubu tó ń dé orí àlefà ní àkókò tó ń wà lórí àlefà yìí tó wá ṣe àtúntò Nàìjíríà ó dà pé ikọ́ ti jẹ́ nínú ó fẹ́ rẹ́dí àti wó tó jẹ́ pé ìta ń sọ yìí kékeré ni àti ẹ̀rí kankan tí ó bá yẹ pé ẹni tó ọ̀jọ̀gbọ́n tó wà lórí oyè èsì tó lè tó if not at wo patapata tori subsidy yen do bo se so scam ni awon ko ni to ti no pa ku o je so nti pelu bi ijoba isese to bo sa ku awon ko o to ba je fun awon governor wa ko se dada owó yẹn bó ṣe wọ́n ṣe mú wọn fi tó tabulẹ́tì ẹ̀ tó fi mú ìlú ṣe ò bá fi rọrùn ìlú báyìí lọ. Torí allocation tó ń lọ fún àwọn governors wọ̀n ẹ́ sìn ó yẹ kí àwọn èèyàn wa máa rẹ́rìn ìlú báyìí lọ. So àgbẹ̀ forex yẹn náà bí wọ́n ṣe tó ṣe unification yẹn owó jẹ́ kẹ́yẹ́ reserve Nàìjíríà tó improve. Bí bẹ́ẹ̀ kọ́ níta ń sọ yìí kọ́ là bá máa sọ. And so many other structural solution ní ìjọba yìí ti ṣe. Ara nǹkan tí a fẹ́ pín ní àwọn ènìyàn nìyẹn àìsí àìsàn bá bẹ̀rẹ̀ mobilization sí. Wọ́n wá yí àwọn èèyàn ọjọ́ láti ló máa dá. So ìyẹn la fẹ́ fi gbé àwọn èèyàn wa. Tí a tó dẹ̀ fi dá wa lójú pé àìsí àìsí bá fi gbé wọn wá lè jẹ́ sí ìrẹ́dọ́là mẹ́rin tó fi wá ṣe. Second
1: tab one. Ẹ já wo àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà àti àwọn gómìnà wọn àti ìjọba àpapọ̀ lélẹ̀ tí Ààrẹ Bọ́lá Tinubu ń ṣe adarí fún. Ìjọba tiers of government, a ní federal government, a ní state, kódà tún ní local government láti lè mú kí èrè ìjọba kó dé ẹsẹ̀ kúkú. Ṣùgbọ́n intakọ̀ ń gbọ́ tí púpọ̀ àwọn gómìnà ń sọ ni pé owó wà àwọn pé ọpẹ́lọwọ́ ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu àwọn ń rí owó láti ṣe àwọn rí owó sí dáadáa ju ihun tí àwọn rí láti àtẹ̀yìnwá lọ. Ṣùgbọ́n tí nǹkan bá wọ́ ìjọba àpapọ̀ ni àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà máa ń pariwo a ní Tinubu ni o Tinubu ni Tinubu ni. Ṣùgbọ́n wọ́n wá yọ àwọn gómìnà sílẹ̀ àbí ẹni pé àwọn gómìnà pé wọn ò sí lórí àlééfà pé kò sí gómìnà ní ìpínlẹ̀ àbí lórí ìlú tó yẹ pé iṣẹ́ ipa tó yẹ kí àwọn náà kí wọ́n kó pé wọ́n kọ̀ láti kó. Kí ni ìdí ẹ̀ tó fi di pé àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà wọ́n ń yọ àwọn gómìnà sílẹ̀ ìjọba àpapọ̀ ni wọ́n kàn dárúkọ Bọ́lá Ahmed Tinubu òní wọ́n kàn dárúkọ ní gbogbogbò ẹgbẹ́ òṣèlú APC òní wọ́n ń dárúkọ ṣùgbọ́n àwọn gómìnà wọn ò sọ nǹkan kan pa wọn.
2: Ó burú já torí àwọn gómìnà wa ni yẹ ká dojú kọ torí gbogbo nǹkan tó need ni president Bọ́lá Ahmed Tinubu ti fún wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wọn dàyàbò wọn ò jẹ́ pé kárí wọn fi ṣiṣẹ́ tó yẹ kán fi ṣe. Àná àwọn aráàlú ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ pé gómìnà wọn ni wọ́n ní láti hold accountable. Gómìnà ló jẹ́ kí wọn ò jẹ́ kí àwọn local government tó sọ́kọ́ ó ní. Tó bá yẹ pé àwọn local government àwọn èèyàn wa kan jẹ́ wọ́n di àwọn local government wọ́n béèrè lọ́wọ́ owó tó kún fún wọn kí lẹ fi ṣe. Àwọn gómìnà tó yẹ kó tó mú owó tó ń pín fún wọn ó fi kúrò ń ṣe ó yẹ kó fún wọn every month ó jẹ́ kó máa táwọn aráàlú mú nǹkan tó fi ṣe. So àwọn aráàlú a need àti enlightening àwọn èèyàn wa ó lè mú hold the governors accountable. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tó yẹ kó máa tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe pẹ́ẹ́ tó ṣe p

0: NDC. Oníkálukú ló ti ń ṣe àlàkalẹ̀ àwọn ètò tí àwọn ní lọ́kàn láti ṣe. Kódà Atiku ti padà ó ti sọ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé tóun bá débẹ̀ pé òun máa dá subsidy padà. Bó ti yẹ pé Peter Obi sọ tẹ́lẹ̀ pé níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn pé subsidy òun ò ní dá padà. Ṣùgbọ́n igbákejì ààrẹ olùdíje èèyàn Rabiu Musa Kwankwaso òun sọ nǹkan míì. Ṣùgbọ́n lẹ́nu ìfọ̀rọ̀wérọ̀ tó ní lẹ́nu lọ́lọ́ ẹ̀ ni Peter Obi náà tún yí òun padà pé à ń dá subsidy padà pé ṣùgbọ́n àwọn corruption àbí ìwà ìbàjẹ́ tó so mọ́ ni òun á yọ kúrò náà. Oníkálukú ló ti ń ṣe àlàkalẹ̀ tiẹ̀ adẹ̀tí mọ tí Bọ́lá Ahmed Tinubu tó náà dúró fún subsidy òun ò ní dá padà síbẹ̀. Ọ̀rọ̀ ewo lẹ́rù pé ó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n gbàgbọ́ àbí kárákítà wo lára àwọn tí wọ́n ń díje nínú díje pẹ̀lú ẹgbẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́rù pé ó lè awọ ẹ̀ka jùlù láti bá Bọ́lá Ahmed Tinubu fakọ̀ngbọ̀n ní ọdún
1: 2027. Well, ojú rẹ̀ pẹ̀ Atiku Abubakar and Peter Obi. Ó ṣó pé pattern di system Nigeria. They are not ready for governance. They are just playing politics with people's because in their part, they want to come and then substitute. What to show who in your tongue, but we are sincere. They are not sincere, they are not honest. To buy pay one more cotton, one more money, no dilemma. Ẹ rí pé wọn ní capacity láti rú Nàìjíríà. Wọn ní competence. Àwọn ọ̀dẹ̀ ní character yẹn. Ìkan tẹ bá wo ìṣèkan tí Atiku tó ṣe nígbà tó jẹ́ vice president ó ṣe ẹ̀dínkàn tó kó wá sí wàhálà ìbẹ̀rù. Peter Obi tó ṣe gómìnà Anambra State for 8 years tó bá jẹ́ pé ó mọ̀ ó nílò ìgbésẹ̀ Anambra State bí like Dubai. Tó kò ní ókàn àwọn ẹ̀kọ́ ọ̀hún ṣe politics lọ́kàn play káàkiri lọ́kàn sọ ọ̀kan tó wù wọ́n. Ṣé bóun la gbọ́ pé kòkòrò tó pa nípa ọ̀kan tó ṣe ní Anambra ṣe bóun ni President Abi Governor Soludo tó ń tapu ẹ̀ ń sẹ́. Àwọn kan rò kọ́kànlẹ̀ máa purọ́ fáwọn èèyàn káàkiri máa sọ wọn tó wù wọ́n. Wọ́n mọ̀ pé àdàbà tó ń fò lókè wọ́n para ńlẹ̀ ń wò wọ́n. So kò àwọn méjèèjì yẹn ò wọ́n tiẹ̀ tó fa irun kan lára President Bọ́lá Ahmed Tinubu lọ́rọ̀ Nàìjíríà. So tí wọn ò ń gbé kò tiẹ̀ fún mi ní concern rárá. So my own is gbogbo wa pawọ́pọ̀ kò jẹ́ kí President Bọ́lá Ahmed ṣe ọdún mẹ́jọ gbogbo máa transform Nàìjíríà.
0: Ọ̀dà ṣùgbọ́n kí lẹ máa sọ sí ọ̀rọ̀ ebi ń para ìlú tí àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n mú lọ́wọ́. Kódà lẹ́nu lọ́lọ́ ni igbákejì olùdíje sípò ààrẹ ti Atiku yẹn Rotimi Amaechi ló sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kódà awon atuto iyen policy isejoba Bola Ahmed Tinubu pe on lo pa ya on e ko wa lara nkan to je ki ya on tete ku pe ka ni ki se ti be ni abi inira to ya on ibama ti ku ati iru awon nkan be now pelu bi eto ibo bo se kan lekun gbongbon to da ye pe orisirisi oni awon eyan ti won so sugbon ti oro Nigerians are hungry ibi ti won lo npa ara ilu yin ko.
1: So down to ma fi down ti ti e ni e sugbon gbogbo ara ilu ma fe ma ko paro wa pe ka ni suru die si pe by time ti pe dollar na pa ma se second term oro bi e a dinku article gidigidi gan ni tori gbogbo nkan to nse nsi ati so eso rere so nkan ti mo ni so nipa yen ni
0: se a le so pe isejoba yi nse to lati le mu ki ki aye ko tubo ro awon morile de Nigeria si fun apere minister fun eto isuna iyen Taiwo Oyedele lo nso losan pe ipe won ma ki gbe kale loye de yibo pe discount ma wa lori epo ti awon eyan ba nra papa julo lati owo ajo NNPC pe discount ma wa ni sati awa papa julo fun awon transporters lo ma je priority ni akoko yi a de ri pe orisirisi na ni ijoba papo ni won ti na ti gbe igbese bi awon CNG CNG buses ati kon ma convert awon ko si CNG pe yen tun wa cheaper ta awon kan be yato si yen na ijoba papo tun yo owo ori yen tax lori awon importations at awon kankan bi importation moto ati ru awon kankan be now pelu awon igbese ile ti ijoba papo ti won gbe anje ijoba papo n se to lati ri pe won tun bo je ki aye ki o tun ro awon ara ilu si ati pe awon governors 36 state governors nje awon na se won se to lati ri pe awon ara ilu ni ipinle won ati ni ijoba ibile ti awon sakoso le lori pe aye tun bo tu ro won lorun si pelu nkan ta nri ti ademo ti o wa ni public domain ti won se
1: ese na to ni joba apapo won se orisirisi won de ronu si orisirisi ati find solution si problem awon eyan wa sugbon awon gomina lo ma je ki o nigba o cascade e lo si odo grassroots o si gbogbo nkan ti federal government le se tawon gomina wa o ba no kon to kon serious oni ko awon eyan ni on ni moye tori opolopo wo si gbogbo discount yen ti ko fun lori petrol gbogbo e yeah in go long way ti awon gomina won na ba wa wo nkan ti o awon eyan wa need le class to tawon na nse gbogbo yen awa come together lati solve a lot of problem but the federal government ti president Bola Ahmed Tinubu and his team to nse gbogbo e tawon governor ko don se to won ton se te asai pati won lati compliment o ma ni ko awon ara ilu oni fi be moyi so awon àwọn gómìnà wọn gan la máa

0: and ngba ti president Bola Tinubu ba wole e wa ri pe yes ipo yin o ja sasan e se
1: nje awon omo ipinle Ondo nje a ri toka si wa abi anfani wo ni ipinle Ondo ti je labe sejoba Bola Tinubu to le mu ki ori awon oludi awon eyan ipinle Ondo ko ori won wu pe ah lord 2027 Bola Tinubu la won ma tele
0: Ayo baro wa lorun ju bo se yin lo ba ni won se fun on access to ri lo to be loan you know our parents ti o lowo ati pe won mo ri party ti o je problem mo omo to ba lebi ati to party ani lo so you can imagine that one. Relief to je fun awon parent to je pe awu mo won e omo talika alice ka we je bi ko be ka we pe so ti yin be so and so many things e wo coastal road to lo lowo si o ma oku on those states o ma open wa si a lot of benefits you know and a lot of things president Bola Tinubu se lowo to ba pe I won say governor wa o je owo osise no ba je pe being but president Bola Tinubu ti ti jo pe ko wa fun government lati be that is to do our awon osise mo ko do u sele tele to je pe amo mo o ba pe ora ni pe won mo ti o pe pa o do ko won ni ba so a lot of things don't in say you know ti awon ara ilu mo and ti awa de tun ma je to ye won dada ipa wa mobilization
1: oda nitori akoko wa honorable Bosun Arebua e seun fun akoko yin ti e fi sile lati ba soro ni ori eto ireju mi mo lero pe ta ba pada pe yin ipe e ma je wa
0: agbara olohun
1: oda eyan wa a ni riju ba lo ori eto ireju mi fun ti ose yi honorable Bosun Arebua ti won fi gba kan ri je oludije sipo gomina ni ipinle Ondo labi asi egbe iselu People's Democratic Party yen PDP awon na ni ati je on foro jomi to roro lati atekan ojo mejo ni ke tun pa ola sukan mi ilu joba oni oruko temi
2: e ba mi kitinu bu aswaju Bola Tinubu to kan sara si pelu gugu awon igbese itesiwaju to n gbe labe ilana erongba ire ti otun ninu to ba agenda n tan mole se gugu korokondu orilede yi itesiwaju wole o apolo te eniyan ni ope ba bu walai e kaabo sori eto iriju mi eto kan wa yami ti o ma salakale awon ilana isejoba to wa lode awon igbese ti isejoba le yi n gbe taye o le gugu gege mara tuto lile atalejo lara la mo pin ya mo e labala labala eto iriju mi gori kan ni adaba se be ri dagba soki awon amaye mu gba rorun to fi dori oro aje atoko owo ipese onje eto eko atawon adehun ajosepo mi to morilede yi letente ipade ti wadi gbogbo ojo aje monday bere latago meji sago meta osan lori eto iriju mi lori kan ni adaba 88.9 FM Akure. Egagbe ka won ka sira won wo ka jo lubulubu. Awon asijori ti sojoba re Bola Tinubu nse. Eto iriju mi lori ikan ni adaba. 88.9 FM. Gbogbo ojo aje Monday ni o. Ago meji osan sa ago meta ni e mo mi si e. Minister to ri soro abenu Olubunmi tun ji ojo lo sagbateru e.
3: Ni ipese IPO ti Dangote Petroleum Refinery ti shi baye o shi fun o lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati mẹ́wàá, ìyẹn jẹ́ 5,250. Kíkópa nínú ìpínlẹ̀ iṣẹ́ náà rọrùn. O lè ṣe ìforúkọsílẹ̀ nípa àwọn ilé iṣẹ́ tí àjọ SEC fọwọ́ sí pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ tó ń kópa nínú ètò yìí. Àwọn pẹpẹ ìṣúná owó lórí fóònù àti ayélujára fintech, àwọn stock broker àti àwọn ọ̀nà mìíràn tí wọ́n fi ọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìí pé ìdánimọ̀ rẹ jẹ́ òtítọ́. Yan iye ìpín tó fẹ́ kó o sì san owó rẹ̀. Lẹ́yìn náà, àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀ fún ìpín rẹ, wọ́n yóò fi ránṣẹ́ sí ọ. Ṣàbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ fún IPO náà. Jọ̀wọ́ ká àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ tó fẹ́ rà. Tó o bá ń ṣe iyèméjì, bá ilé iṣẹ́ tó mọ̀ nípa ṣe sọ̀rọ̀, àwọn stock broker, àjọ ìṣúná àti àwọn olùbánidámọ̀ràn ìṣúná owó rẹ sọ̀rọ̀ fún ìtọ́nisọ́nà kí o tó forúkọ sílẹ̀.
4: Life is exciting on Adaba FM.
5: Live it, my father.
6: ADABA.
5: ADABA. 89 Adaba.

ilé iṣẹ́ tó sẹ́ tó ki ó fẹ́fẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: Life is good on Adama.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣe dédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai jai jai. Ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ó lè tatẹ kan lẹ̀ dù bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣe dédé tí ń bọ̀ fira. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹ wà.
2: Iléeṣẹ́ bàbá kẹrẹ wà aka Stand Action Kòbókò wà níwájú Continental Guest House nílùú Àkúrẹ́ telephone 08164122777.
1: Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
3: Bàzó ọlọ́mọ dárò bùn àìsàn.
4: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kẹrẹ Wà, aláṣẹ àti olùdarí Stand Action Kòbókò. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmba mi 08164122777.
5: Kí la mọ̀ sí Stand Action Kòbókò? Àwọn egbòogi tó da fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Kòbókò. A ní ní olómi, a ní oní pọ́dà. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò da, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Kòbókò wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe ọlọ́mọ ọkùnrin fẹ́ kó gbìyànjú kó wá bá mi. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Oògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò. Àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
2: Mo wà níwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmba mi 08164122777.
5: Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ó ní èjì àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágula, bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀ mẹ́fà, kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ ló ṣe ń momi. Àbí tí bàbá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Má fi dágula, gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣu ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gba bẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó. Tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ́ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmba mi 08164122777.
5: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á. Ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orú nǹkan báyìí kò da. Ẹlòmíì tó bá lògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀, kọ sí mi.
2: Ní iwájú Continental Guest House, NEPA, nílùú Àkúrẹ́.
4: Fóònù nọmba mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
6: 27 77.
7: Jùlọ náà ṣé wípé mo lè ní ìpín ṣíẹ̀ nínú iléeṣẹ́ Dangote Petroleum Refinery.
8: Bẹ́ẹ̀ni tirẹ̀ ni IPO náà ti ṣí.
7: Ṣùgbọ́n mélòó ni mo lè rà? Nítorí gbogbo ọ̀rọ̀ IPO yìí dàbí ẹni pé.
8: Ìpín kan jẹ́ ₦525. Ó ti lè bẹ̀rẹ̀ pẹ̀lú ìpín mẹ́wàá, ìyẹn jẹ́ ₦5,250 pẹ́lẹ́.
7: Ṣé lóòótọ́ báwo ni mo ṣe lè ṣe ìforúkọsílẹ̀?
8: O lè ṣe ìforúkọsílẹ̀ nípasẹ̀ àwọn aṣojú gbígbà owó tí SEC fọwọ́ sí, pẹ̀lú àwọn báńkì tó kópa, àwọn iléeṣẹ́ fintech, àwọn stock brokers àti àwọn ọ̀nà míì tí a fọwọ́ sí. Tẹ BVN rẹ sílẹ̀ láti jẹ́rìísí ìdánimọ̀ rẹ, yan iye ìpín tí o fẹ́, san owó náà, àti pé wàá gba àmì ìdánilójú pé wọ́n ti fi orúkọ rẹ sílẹ̀.
9: Ṣé àbẹ̀wò sí ipo.dangote.com láti mọ bí àti ibi tí o ti lè ṣe ìforúkọsílẹ̀ IPO fún àwọn ènìyàn tí rẹ ní láìpín. Jọ̀wọ́ ka àwọn ìlànà àti òfin tó dìrọ̀ mọ́ ohun tó fẹ́ rà. Tí o bá ń ṣe iyèméjì, bá iléeṣẹ́ tó mọ̀ nípa ṣíẹ̀ sọ̀rọ̀, àwọn stock broker àti olùgbaninímọ̀ràn nípa ìṣúná owó fún ìtọ́nisọ́nà.
10: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láíláí, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
11: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí. Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
12: Hello, send bad order back.
13: Bad order back.

0: ẹ̀yin èèyàn wa akin káàbọ̀ sórí abala kejì ètò ọjà ọdún fún ti àsìkò yìí ó yá ẹ máa bá wa ká lọ.
1: Àsìkò yìí la ó fi mọ̀ sẹ́, ọjà tuntun ta ìyẹ́fẹ́ dá.
0: Ilé ìtajà ìyá Chika lọ́jọ́kọ́jọ́ ni wọ́n ń bọ́ lọ́mọyọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọjọ́. Ẹyin tẹ́ ẹ ti di wọ́n dìṣẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o, àgbọn ìyá àgbọn ọmọ o, gbogbo aláboyún àtẹ̀yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ìkókó. Ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ nílò pé sí kílẹ̀ fẹ́ rà kílẹ̀ fẹ́ lò fọmọ ìkókó. Kò séyìí tí ìyá Chika ò ní. Gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní nọmba 1 Ararọ̀mí Junction. Aṣọ ọmọ lẹfẹ́ ni, bàtà ọmọ lẹfẹ́ ni, ṣọ́ọ̀n lẹfẹ́ ni, kẹ̀kẹ́ ọmọdé ni, bébí kárìà, bébí wọ́kà, àtàwọn ìpara ọmọ, amára ọmọ jọ̀lọ̀, fìdí bọ́tù tó fi dórí ṣebí, wọ́mà, flask, gbogbo ohun tí ó bá kọ fún yín lọ́sibítù níyà Chika máa bá yín pèsè. Ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá Chika, ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o, ní Dọ̀rẹ̀, ní Kàrẹ́, Lóńdó, Ládó, Lọ́rẹ̀, Lókètìpupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi. Ẹ̀dínwó nìyá Chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀. Pabambari wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí. Ìyá Chika tún gbé tuntun dé o. Wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò. Lájà kejì orílẹ̀ ìtajà ìyá Chika ló kún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé àjẹmọ́mọdún àjẹmọ́mọdàgbà. Cerelac lónírọ̀rọ̀ Nan tàbí SF Gold gbogbo ẹ̀ ló wà. Tọ́jú ọmọ ẹ kínú ẹ̀ ó dùn torí ọmọ ẹni lọ̀la ẹni. Ìyá Chika wà fún yín ní gbogbo ìgbà. Pàápàá fẹ́yìn alára tó ta ọjà wọ̀nyí, wọ́n tún ti ṣètò ẹ̀bùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn. Pópónà tíjọba ń ṣe lọ́wọ́ lọ́ba Adéṣídà Road kò lè dì yín wọ́n láti wọ ọ̀dọ̀ ìyá Chika torí oríta Ararọ̀mí gangan ní nọmba 1 ló wà. Kò síbi tẹ́ ò lè gbà débẹ̀. Ẹ máa bọ̀, iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dì yín lọ́wọ́ o. Ẹ wọlé kanlẹ̀ ní nọmba 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Ararọ̀mí Àkúrẹ́. Nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 08036258239. Ẹṣẹ́ a ó máa retí yín.
2: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Smart Instrument tó wà ní Hospital Road ẹni fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
3: Ẹ káàbọ̀ lọ́tù. Smart Instrument and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. In Smart Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da, ẹ̀mú wa à ń ṣe ní iléeṣẹ́
2: ìfúnpá
3: à ń ṣe ní iléeṣẹ́ Smart Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélẹ̀ tí ò da, ẹ̀mú wá sí iléeṣẹ́ wa a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ gbogbo nǹkan tẹ bá fẹ́ rà, tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara, tí owó tí ò gunpá, ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò, ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08065085272. Lẹ́ẹ̀kan sí 08065085272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ rà, a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lè tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa, ẹ bá wa sọ̀rọ̀, a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
2: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
3: Iléeṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane, ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò. 08065085272.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú. Báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní number 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó dẹ́ ní kòkòrò bá àwọn kọ́sọ́mà sọ̀rọ̀ lásìkò yìí. Ẹ kúṣẹ́ ní Adé lo.
4: Yes, sir.
2: Kí ló yin fáwọn customers yin lásìkò yìí?
4: Ẹ wo, ẹyin customer mi mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe pátí ni, okú àgbà ni, ìsọmọ lórúkọ ni, ìṣílé ni, láyọ̀ láyọ̀ ni. Gbogbo nǹkan pátí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adios of Emia Home. Ẹ wo, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adios of Emia Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tówà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù sàláràǹbarà, a ní iron, a ní blender. Kò sí iye ọ̀hún tẹ́ kó lè lè ṣe Adios of Emia Home. Tí ẹ ní bá ń dínkù sí iye ohun tẹ̀lé fi rajà. Ó ṣe price là ń tà. Èmi ò kí ń tẹyọ o. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó ṣe prices là ń tà. Tẹ́ ẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀. Iléeṣẹ́ Adios of Emia Home ni kẹ́ máa bọ̀. Price tá máa fọwọ́ tó ń tutà. Òun ò la máa fẹ́ iná tẹ́lẹ̀ fi ṣe pàtì. Mo sọ fún yín pé ó ní ṣeríṣeríṣeríṣeríṣeríṣeríṣe. I have 300+ different items. Nínú 300+ yẹn gan, kò sí kẹ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá fún pèrò ni o, ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni a tó gbangba sùn lọ́yẹ. Ẹ gba fíìdì ni ẹ gba fíìdì lọ, ẹ fẹ́ pín gbogbo wọn ní General Souvenir a tó gbangba sùn lọ́yẹ. Gbogbo àwọn kọ́sọ́mà wa tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adios of Emia Home a kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débi lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 Opposite Steeper Garage. Ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ báyìí nínú Ondo.
2: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
4: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tuntun múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé and tẹ́bù ìgbàlódé aesthetic pleasing item, we have trendy trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adios Souvenir Home.
0: Akinyin o, ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Jauni tó wà ní nọmba 57 Ọba Òṣùpá Road ní Hospital Road nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ti mọ iléeṣẹ́ Jauni fún ọjà tó quality tó dẹ̀ ní ẹ̀dínwó tó rọrùn jùlọ fún àwọn rugs lóríṣiríṣi. Quality rugs ni o, Shaggy Center rugs lóríṣiríṣi patterns, Nobel Center rugs, window blind, Venetian blind, plastic chairs and tables, stone decks and chairs. Àwọn àga ìkọ̀wé fáwọn ọmọ ilé ìwé tí wọ́n fẹ́ ka àkàyege. Ṣe rí àwọn student chairs and desks wọ̀nyí láti factory wa ni o. Ẹ̀yin tó ti kọ́ ilé ìwé yín tán, ẹ tẹ́ ò fẹ́ kí àwọn òbí kí wọ́n dààmú kí wọ́n ṣe wàhálà ń kó àga kiri. Ẹ wá fẹ́ kó àga àti desk sí gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé yẹn. Ẹ wá bá yín supply ẹ̀ to any length. Kò sí iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ò ní bá ń bẹ̀. Àwọn security and metal doors fẹ́yìn tẹ́ fẹ́ kó sí ilé yín. Design footmats lóríṣiríṣi, àwọn office furniture títí dórí àwọn cabinet, àwọn banquet chairs and banquet tables fẹ́yìn olóòtẹ́ẹ̀lì event centers gbogbo tàbẹ́yìn tó jẹ́ wípé ẹ rí àyè tẹ́ ẹ lè kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tẹ́ ti ṣe àwọn àyè kan sọ́tọ̀ sílé ìjọsìn yín ni, ṣọ́fíìsì yín ni, sílé ìwé yín ni, tẹ́ fẹ́ kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tí wọ́n nílò lọ́fíìsì yìí, Jauni ni kẹ́ ẹ kàn sí torí kò sí ká lọ kábọ̀ lọ́rọ̀ tiwọn o. Èyí tẹ́ bá wá débẹ̀ tẹ́ ò bá bá nínú àwọn products tá a dárúkọ wọ̀nyí àtàwọn materials wọ̀nyí, a jẹ́ wípé factory kankan ò tí ì ṣe jáde ni. Wọ́n kalẹ̀ sí nọmba 57 Ọba Òṣùpá Road tí wọ́n ń pè ní Hospital Road nílùú Àkúrẹ́. Ẹ kàn sí wọn. Ẹ tún lè máa pè wọ́n sórí nọmba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
5: 08153537777 tàbí 07039126963.
0: Lẹ́ẹ̀kan sí
5: 08153537777 tàbí 07039126963.
2: Orí ètò ọjà ọdún náà la wà. Báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá Òkè Ogun.
6: Akin Atọ́kùn, àjíǹde ara ó máa jẹ́ o. Lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbògi wa ta pè ní 24/7 Aba Mistor. Gbà yín nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbògi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n á máa jẹ́ nǹkan. nkan lorisirisi won se wahala laaro won se wahala lale ṣugbọn ti won ba dele won lawon egbogi kan abi meji ti won papọ toje pe ti won ba gbelura ara won tun wa kebe kebe awon egbogi ni na ni won lo egbogi ni na lawa papọ ta so di 24/7 aba mister omi lase la fi se ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atego la papọ si olomokunrin ni bayi lo ma so pe eyin bere si ma ro ohun ni elomi ba si wahala die bayi a ri po ti rehun elomi ba sise ni ninu ile ise re te to ba dele oni le sojuse re gege bi okunrin ninu ile mo be le ro lobirin mi tori pe baya ngba ti o fe se nkan alada re yi to birin se lososun ise ni o ma pariwo pe inu bere si kan ohun ni inu bere si run ohun ni elomi ba lo si ile igbonse bayi bi ogun iseju bi ogun oseju ko ni ri igbonse se ṣugbọn ta ba ti gbiyanju ta ni egbogi 24/7 aba mister yi ninu ile lagbara ọlọrun a ma ri pe gbogbo ara wa orikirika ni ọwọ ma wa lálàáfíà bàbá jí láàárọ náà ká tó so ohunkóhun nínú kinní wa ká kọkọ mumi láàárọ ká wá gbé gbogi 24/7 aba mister yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹlẹ ara wa ma tẹ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà ta sì ri pé àríṣẹ kan ṣe tá a bá ń tun ta èrè gidigidi náà ma rí bẹ ọpọlọpọ ló ti ń dúpẹ lọdọ ọlọrun tó ti jẹ pé lórí pé wọn ń ṣòwò nípa egbogi 24/7 aba mister wa yìí ọlọrun ti ń jẹ báwọn náà ma rí nǹkan gidi pèsè bẹẹ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹni tó jẹ odidi masini titun nílé iṣẹ 24/7 aba mister yìí gbogbo wọn tó bá fẹ jẹ alágbàtà fún egbogi 24/7 aba mister wọn pe nọmba yìí 091-60-62-62-53
0: Kéèkù ilé ó gbọ́ kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmili Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes. Àsìkò yìí lẹ máa rira lẹ́dìwọ́ torí ọdún la fi ṣe àwọn aṣọ lóríṣiríṣi Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers, the fenny, men's wears, ladies wears, ẹ̀wá fi àsìkò ọjọ́ ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dìwọ́. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmili ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí beret lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ̀ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọmọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less tẹ́ ẹ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ́ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmili Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ fi kó gbogbo ìfàyè kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí. Ẹ bọ̀ ní Yodmili. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmili Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojukọ Akure City Hall, number 85 idojukọ Akure City Hall, Obadeshida Road, Akure. Bákan náà ni wọ́n gbọ́ òṣìṣẹ́ wo, wọ́n gbọ́ òṣìṣẹ́ àti àwọn ọmọṣẹ́, àwọn staff tí yóò bá wọn ṣiṣẹ́ àti àwọn ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ní factory. Telephone 080-345-20455 080-345-20455 àti 080-32-297823. Christmas sales ọjà ọdún ní Yodmili Shoes and Boutique. Ó ti bẹ̀rẹ̀.
2: Ètò ọjà ọdún fún ọdún 2026 náà ni ẹ̀yà tí wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbòbá yìí tó wà ní Democracy Park ní ìsọlọ junction nílùú Àkúrẹ́. Ayé máa kú iṣẹ́ Fẹ́mi Alágbò.
3: Ẹ ṣe olótùú, ó máa tẹ̀jú mẹ́ta wa tún rí yín lọ́dún yìí. Káàkiri máa lọ́dún tó ń bọ̀.
2: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Iléeṣẹ́ yìí náà ó ń tẹnu gbòòrò sí náà. A kílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
3: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba àwọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́. Pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló tún dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbò pé àgbótó fún wọn ó bá ọ lára mu. Àlàgà àwọn obìnrin tó yẹ pé ó wojú Ọlọ́run fún ọmọ àtọkùnrin náà tó wojú Ọlọ́run fún gbogbo àwọn ọmọ wa bí o.
2: Àtọkùnrin àtọkùnrin ló wojú Ọlọ́run fún ọmọ. A máa rò pé káwọn obìnrin lára ju okùnrin lọ.
3: Ara ó káàkùnrin náà lára o torí pé ìgbà míì problem le wà lára ọkùnrin. Ṣẹ̀jẹ̀ tí ń sìn kí ṣọ́ obìnrin kan ló máa ń wà. Tábàdẹ̀ ti treat wọn, Ọlọ́run dẹ̀ máa gbọ́wọ́ mi ṣiṣẹ́ fún wọn. In fact, inú wọn ń dùn ní Mùsàlùmí ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èmi kọ́ ló ṣe àwákọ̀ ní àwọn
2: ọmọ ọwọ́ yín ṣe ni
3: láti ṣe fún wọn. bẹ̀rù ṣe rí nìyẹn.
7: A ẹ má jẹ sun ya má bọ̀ iléeṣẹ́ fẹ́mi alágbó ọlọ́run gbọ́wọ́ fẹ́mi alágbó ṣiṣẹ́ gan o. Fúfàfà ìwọ tó mọ ibi tí iléeṣẹ́ wa wà ó wà ní Sọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Party. Mo ṣáà béèrè pé fẹ́mi alágbó fẹ́mi alágbó lọ ọ máa mú ọdọ́ dẹ̀ mi.
2: A rí pé ọ̀rọ̀ yìí náà ó àwọn obìnrin náà ní láti sọ sí. Ẹ kúṣẹ́ o iléeṣẹ́ fẹ́mi alágbó.
8: Democracy Park. Àwọn obìnrin tí ò rọmọ bí kó máa bọ̀ yín iléeṣẹ́ wa o. À fún ọ ní òògùn tó gbé wọ́n dẹ̀ máa rí ọmọ gbẹ́jọ́ kó tó di ọdún tó ń bọ̀.
2: Ẹ bá sọ àdírẹ́sì àti fóònù nọmbà táwọn èèyàn máa pè yín sílẹ̀ kan sí.
3: Fóònù nọmbà wa ni 0706532683. Ọ́fíìsì wa wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park Ibelawa. 0706532683.
2: Orí ètò ọjọ́ ọdún náà láwà á ti wà ní iléeṣẹ́ TS Furniture tó wà ní Dúdú Yemi Lane ní Oyinmekuru nílùú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ ní TS Furniture.
9: Ẹ ṣe atọ́kùn iléeṣẹ́ wa ní TS Furniture Nigeria Limited tá a wà ní nọmba 2 Dúdú Yemi Lane lọ́pọ́sìtì Oyinmekun Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o. Ṣùgbọ́n iléeṣẹ́ wa ti fi kanlẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane lọ́pọ́sìtì Oyinmekun Grammar School. Níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti sàánú rẹ, o ti parí ilé rẹ, ọfẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀. Ìwá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034708872 tàbí 09167823980 08034708872 iléeṣẹ́ TS Furniture Nigeria Limited láti figi dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chair eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tókè òkun ni. Nígbà tí wọ́n náà bá dé iléeṣẹ́ wa tí wọ́n náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti figi dára àti bí báyìí. Èyí tẹ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà la tún kí o. Bọ́ bá kọ́lé ayọ̀ tẹ́ kọ́ wá sí iléeṣẹ́ TS Furniture Nigeria Limited táwa nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyinmekun Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì ti ẹni o fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ pé iléeṣẹ́ TS Furniture á wà bọ̀ dára sí iléeṣẹ́ rẹ tó jẹ́ pé nígbà táwọn kọ́sọ́mà mi náà bá wọbẹ̀ wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Léyìí tó sì jẹ́ pé owó owó gara àní fowó náírà àní fowó ní ọ lára bẹ́lẹ̀ wọ̀ tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ ó wá rí pé chair yẹn ò gbọ́ ẹ mọ́. Àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa àwọn ọ̀bọ̀ sọ di tuntun bẹ́ẹ̀ yóò sì fẹ́ fowó kun ni tó gbà yìí tá a ti ṣe kalẹ̀ kò sẹ́yìn tí ò rọ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture. Àwa náà lọ wà níwájú wọ́ọ̀kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyinmekun Grammar School 08034708872 08034708872 ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o àní fọdún eléyìí ṣe àtìmọ́ o ẹ ṣé púpọ̀.
10: Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ṣètò ìrìn àjò lọ sókè òkun America, Canada, European countries a lè fọwọ́ rọ́ Evershine Films and Travels Nigeria Limited a lè fọwọ́ rọ́ wọn sẹ́yìn. A tó gbàgbá sùn lọ́yẹ́ ó ti lé ní ogún ọdún tá a ti ń kó àwọn èèyàn lọ sókè òkun tí kò bu wa lọ́wọ́. À ń kó wọn lọ láti ṣiṣẹ́, à ń kó wọn lọ láti kàwé, à ń kó wọn lọ láti lọ gbafẹ́. Kò sẹ́nikẹ́ni nínú àwọn agents tó dá wa mọ̀ tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn. Àárín òbí la ti ń yọ ìfin ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó ti wà tipẹ́tipẹ́. A bẹ̀rẹ̀ lórí ká gbé àwọn èèyàn lọ sí America. Ó wà ní nọmba 280 Ondo Road opposite First Mulak Hotel Ìsìkàn Lákùrẹ́ Ondo State Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ. A ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ. UK ńkọ́ ẹ mẹ́jẹ kan tàn yín jẹ o. Iléeṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited ó kọjá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn iléeṣẹ́ yìí. Iléeṣẹ́ yìí ti wà tipẹ́. Ọlọ́run dẹ̀ dúró ti wá. ilé iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sákiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ pẹ̀ gan àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé iṣẹ́ Evershine Views and Travels Nigeria Limited wọ́n kọjá bẹ́ẹ̀.
11: Ẹ pé ilé iṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322 lẹ́ẹ̀kan sí 09036964322.
2: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú a ti wà ní Ezedok Foods báyìí tó wà ní Onyarugulem Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
12: Ẹ ṣe olótú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti iléeṣẹ́ Ezedok Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Yahungule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń fi ọgbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣe o àrọ́wọ́ yín o. Àwọn product wà láti gbé dé o. Ezedok pounded yam flour iyan funfun láti ṣe sí gẹrẹ fún tẹ̀lé jẹ́ àti ní Ezedok coco yam flour náà tún wà tánpẹ̀ ní manimag manimag ara iléeṣẹ́ Ezedok Food Limited náà ni àti ní Ezedok yellow yam powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò bẹ́ẹ̀ a ní Ezedok pap plus flour yìí àti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà bẹ́ẹ̀ sì ni a ní Ezedok gbanunu ní ìyẹ̀fun a ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà a ní soya milk náà tá a ti ṣe láàárọ̀ ọ̀tọ̀ náà tá a lè máa mu tá a lè fi mu tíì tá a lè fi mu àwọn ògì tá a ṣe fúnra wa nílé bẹ́ẹ̀ kọ́ náà la fi ṣe irú náà irú gbígbẹ a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi a ṣe ilá tá a ti gbẹ náà ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi irú wà a ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú a dẹ̀ ń ṣe pepper soup spices náà fún pepper soup a ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger garlic turmeric fenugreek fennel gbogbo ẹ̀ la ní ní iléeṣẹ́ wa cinnamon a ṣe oúnjẹ o lọ́pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ sísè là ń tà rárá o oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun bẹ́ẹ̀ wá lọ sì parí nílé yín òun la ń ṣe níléeṣẹ́ Ezedok Foods Limited a tún máa ń ṣe cargo náà tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín sáwọn èèyàn yín à ń send aṣọ abáyan send aṣọ abáyan send oúnjẹ bó ṣe bàtà ni bó ṣe ọṣẹ ni epo a máa ń gbé iṣu gan iṣu tútù tó ọtí sè rárá a máa ń gbé lọ Canada US UK kan sí wa ní iléeṣẹ́ wa iléeṣẹ́ Ezedok Foods Limited bákan náà a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa Ezedok Zobo kò dẹ̀ kí máa ń bàjẹ́ o fún patí yín a bá yín brand ẹ̀ a kọ orúkọ yín sí a lè fi picture yín sí àti tiger nut yín náà a lè bá yín ṣe ká bá yín forúkọ yín sí bẹ́ẹ̀ ní àná wà o àwọn oúnjẹ a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí gàrí ni funfun ni kúkúrú ni gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹfun àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ Ezedok Foods Limited kankan pátá pẹ̀lú wọn ká bá wọn máa ṣe ní báàgì kán lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn tán bá ṣe fẹ́ tó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà a lè bá wọn ṣe náà ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn tá máa fún ìbọn kọdúṣọ yẹn náà kò gara jù. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035780726.
2: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà á ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ AU's Hotel ní Lesha Road nílùú Àkúrẹ́. Ẹ ti mọ̀ wọ́n sí plumbing materials kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀. Ẹ kúṣẹ́ ní Sanchez Ventures.
13: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
2: o. Ẹ pẹ̀lẹ́ o.
13: Ẹ ṣe ogan ní sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣe méjì tá à ń ṣe ní Sanchez Ventures. Plumbing materials nìkan là wà ń tà ní iléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbà nú ẹ̀ kọjá, òun lè máa bá iléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, water closet, water pump, alóríṣiríṣi door, German door, àní ti England door, àní ti Nigeria made, àní bulletproof door. Títí wá ṣe rẹ̀ nìkan o, aláwọ̀ jacuzzi ńláńlá tó gba èèyàn méjì mẹ́ta. Tẹ́ pé ọkọ àtìyàwó a máa ṣeré nu jacuzzi lọ́bátí church dé lọ́jọ́ Sunday. Wọ́n á fi yẹn relax. Iléeṣẹ́ Sanchez Ventures lẹ ti máa rí. Iléeṣẹ́ wa lẹ ti máa rí popping machine tó ẹ pọ̀ automatic ni tó ń bá tọ́nu bọ́ òyìn àbí kọ̀gá a stop fúnra ẹ̀. Tó bá tún yá tó ń bá tún dé a tún pick fúnra ẹ̀. Iléeṣẹ́ Sanchez Ventures kò sí anything industrial material tẹ bá ní tẹ ẹni bá nílé iṣẹ́ tiwa kanta newses adenta retails tí àwọn èèyàn bá fẹ́ kó bí hòtẹ́ẹ̀lì àbí àwọn tó ń ṣe wíwà ọ̀sán máa bọ̀ lọ́dọ̀ tiwa a ta fún ọ ní price tí ò tí ẹ̀ gara rárá iye tó ń ta lẹ́kọ̀ọ́ tó ń ta nìbàdàn nílé iṣẹ́ samson's version sí ń ta fáwọn èèyàn tó èèyàn bá rajà lọ́dọ̀ tiwa tó bá lu ṣẹ́kù a tún gbà padà a fún lówó àwọn kó tún fi ra nǹkan mí tẹ bá ra nǹkan lọ́wọ́ wa tẹ bá ní ìṣù lórí ẹ dà padà nǹkan tá a bá ti nílé fún ní garanti ẹni bá nílé iṣẹ́ samson's version àwa ní àwa ní old police headquarter ní ẹgbẹ́ AU's hotel nílùú Àkúrẹ́ níbí ẹ wọlé kẹ park iléeṣẹ́ tí wà ó ṣe bí tẹ máa park sí tẹ̀rù a máa bà yín pé bí a kàn máa lọ ti ẹsẹ̀ mọ́tò yín ẹ rà á kẹ máa kó sínú mọ́tò yín.
2: Ẹ máa sọ phone number sí fún àwọn tí wọ́n gbọ́ yín.
13: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08266793449 08266793449 tàbí 09058888750.
2: Orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ́ Amola Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amola Healthcare Limited. Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amola Healthcare Limited. Ilé iṣẹ́ Amola ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sétọ̀sétọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dose. Ẹ má gbàgbé pé ilé iṣẹ́ Amola Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn

0: àdákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí iléeṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyà ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidigba ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.

0: Alabi, Abiodun Akinwumi, ko lo soju Akure North and South Federal Constituency. Labi asiegbe oselu African Democratic Congress, ADC. Balawumi, Balawo, Balawu gbogbo wa.
1: Live it, Marco.
2: ADABA.
3: Sọ fún gbogbo àwọn ẹgbẹ́ oníkòkó ní ìlú Ìpele.
4: Àti Ìpele Cocoa Buyers Association.
3: Ní ọ̀wọ̀ East SCDA.
4: Pé kòkó tí ó bá máa jáde fún títà láti jẹ ojúlówó.
3: Ẹnikẹ́ni tó bá fẹ́ ra kòkó ní ìlú Ìpele gbúdọ̀ ní káàdì ìdánimọ̀ olùrajà kòkó ti ìlú Ìpele.
4: Bákan náà kò sí àǹfààní fún ẹnikẹ́ni láti fi abọ́ tàbí apẹ̀rẹ̀ ra kòkó.
3: Ké ni ìwọ̀n tí ó gba òǹtẹ̀ ẹgbẹ́ ní ìlú Ìpele.
4: Ó kéreké o, ìkòkó yọ bàbà, ọjọ́ mẹ́rù yẹ máa ní alápẹ̀rẹ̀pẹ̀tẹ́.
3: Ìjàtìjàtì
4: àti síléètì
3: káṣù
4: àtẹràn yẹ máa nẹkù.
3: Òun nìkan wọ ọjà.
4: Ọ̀nẹ́kọ́nẹ́ yẹ bára kòkó.
3: Ọwọ́ ọmọdé yẹ máa ti yá ṣoko.
4: Tàbí dúra kòkó tútù ṣẹgbẹ́ṣẹgbẹ́.
3: Tàbí dúra kòkó gànjẹ́.
4: Ó lo fi
3: aago mẹ́fà ojú alẹ́ sí aago mẹ́fà wúrọ̀.
4: Òun kòkó gbúdọ̀ jáde tàbí wọlé sùlù pele.
3: Ẹni bá ta pásòfin yìí.
4: Ìgádà bá gbé.
3: Alága gbọ́lí kòkó pele.
4: Ẹ̀dà Solomon.
3: Akírótìmí.
4: Àti sẹ́kítì.
3: Ṣífọ́ olúpọ̀nà máa ti wá kí ọlá.
4: Ìgbìmọ̀ mi ṣe. Àtọ̀wọn mẹgbẹ́.
3: Ọ̀ràn ẹ̀mẹ́ kéde o.
4: Kúwe bánú bèrè pé nọ́mbà yìí.
3: 08137044254 tàbí 08102327340.
5: Ẹyọ ìyanra òyìnkún Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosó Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìbáwẹrẹ ni Wẹ́lẹ́ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́ ra fàánù ni o wọ́n fẹ́ ra deep freezer wọ́n fẹ́ ra washing machine wọ́n fẹ́ ra microwave wọ́n fẹ́ ro kitchen gas cooker and co. Ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ ní Danco Plaza Lajilosun Lado Ekiti ẹ̀ ò wọ́ ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà.

0: The Pathfinders Leadership Group proudly congratulates Bolu Agbaje Akadri, approved for elevation to the prestigious rank of Senior Advocate of Nigeria, SAN, a proud son of war, a distinguished legal practitioner, a mentor, a builder of leaders. Your excellence in law is an inspiration. Your passion for people is a legacy. From all of us at the Pathfinders Leadership Group, under your leadership as convener, we celebrate this outstanding achievement. Bolu Agbaje Akadri, Senior Advocate of Nigeria. Excellence, leadership, service. Once more, congratulations. Anansa, Pathfinders Leadership Group.
1: Senior Advocate of Nigeria. Today we celebrate a man of great honor and might. He worked very hard to make the future bright. From the very beginning, he stood for what is right.
2: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú. Bóyá ohun tó gbà ní jàǹbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá, ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unown Owo to ni ibasepo pelu Adekunle Ajase University Akungba Akoko ti n gba akeko tutun wole bayi o ohun to ko nilo ni 5 credits ni o level o le eyan lati ni bachelor's degree ni eyikeyi ninu education arts sciences social sciences vocational and technical education guidance and counseling early childhood education educational management ati bebe lo o fe se ni full time part time tabi sandwich yo eyi to fe atun ni NCE PGD remedial studies entrepreneurship training jamb coaching and secondary school program Ajoko sile ma fakoko shofo pe 09056199804 lati gba form to ba wa lakure lo yemekun grammar school CBT center laye computer ni oka akoko lade communication iduani ebiness concept cafe opposite owo polytechnic tabi unique cyber cafe ifun tabi ke ma bo tara ni kilometer 3 ikare road owo etun le gba form lori kayelujara at theheritagecollege.edu.ng the heritage college of education
3: amura awon oluko
4: Who gets the spotlight when work speaks louder than words?
5: Who do we celebrate when excellence becomes a standard?
4: The innovators.
5: The professionals.
4: The bold thinkers.
5: The game changers.
6: This is not just another evening on the calendar. This is the evening Nigeria's marketing communications ecosystem takes a moment to say, we see you, we celebrate you, we honor you. Welcome to the Archon Special Recognition Award, ASRA, an evening dedicated to recognizing excellence, innovation, professionalism, ethical practice, and outstanding contribution to our industry. And the theme says it all, an evening of many honors. On the 23rd of October, 2026, the red carpet rolls out at Balmoral Event Center, Ikeja. Come witness the stories, the surprises, the applause, the unforgettable moments. For more details about the awards, nomination, and voting process, visit our website, www.asrawards.com. ASRA 2026. Because some contributions deserve more than recognition, they deserve honor.
7: All across the nations, all around the world.
8: Attention, all our women in Ilaje, Akure North, and Akoko Northwest local government areas of Ondo State.
9: Are you a woman 18 years or older with a business, no matter how small? These opportunities for you. Our amiable governor, Lucky Aida to us, brought something great to us again.
8: Under the supervision of the Ondo State Ministry of Women Affairs and Social Development, is starting formation and strengthening of women affinity groups across Ilaje, Akure North, and Akoko Northwest local government areas. The Honorable Commissioner for Women Affairs and Social Development, Dr. is calling you to come out Emas and join a WAG in your community. From Monday, October 12th to Friday, October 16, 2026, the project team will visit you in the palace, marketplaces, and on the streets to show you how you can join a women affinity group, WAG. This program has no political undertone. It is for everyone. Don't miss this opportunity. Please call our toll-free line 080-0000-200. We are for women. Women empower. Announcer, Dr. Mrs. Jumoke Bakari, State Project Coordinator.
10: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
11: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin.
12: akọ̀rẹ́ agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjàwá ìjà òsè. Always guide me.
13: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
14: If you get 250 million Naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion Naira every year.
13: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business.
15: HBM Nigeria for Mali.
13: HBM, beyond building.
16: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,300,000 ni kò tíì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
17: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn alábọ́dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
16: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
18: A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
16: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn-án sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7-7-2-2. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
19: Èrò wìtìwìtì nígboro ìlú ọ̀rẹ́ lọ́jọ́ Sátidé yìí October 10 àti nílùú Àkúrẹ́ Tuesday October 13 nígbà táwọn ẹgbẹ́ President Bola Tinubu 2027 re-election support group lábẹ́ àkóso ẹbí Tinubu fúnra ẹ̀ tí Fọlá Tinubu FT ríṣẹ́ director general ẹ̀ wọ́n máa ṣe ìwọ́de ìpolongo ìta gbangba road show láti ṣe àfihàn àtìlẹ́yìn fún ààrẹ Bola Ahmed Tinubu láti tẹ̀síwájú iṣẹ́ rere tó ti ń bá bọ̀. Gbogbo ẹ̀yin olóyè ẹgbẹ́ APC àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC lápapọ̀ ní Southern Senatorial District nìkẹ́ túyáyá túyàyà darapọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ Bola Tinubu 2027 re-election support group lọ́jọ́ Sátidé yìí October 10 nígboro ìlú ọ̀rẹ́. Ẹ̀yin olóyè ẹgbẹ́ APC àgbàgbà olóṣèlú pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ APC ní Ondo Central Senatorial District road show ti wá di Tuesday October 13 nílùú Àkúrẹ́. Ká jáde wìtìwìtì lọ́jọ́ méjèèjì, ká tún dì í wìtìwìtì lọ́jọ́ ìbò kí gbogbo iṣẹ́ rere lè tẹ̀síwájú. One good ten deserves another. Ọ̀túnba Steve Ọmọgbẹ̀mí àti Relúmọdúká Martins ló ń kéde.
20: Màláńtà dé o, pankó pé gbogbo ajẹ́ bíi dán, agbanikalẹ̀ lọ́wọ́ ìgbà. Kò bá lè gbòógì màláńtà lọ́wọ́, ìbá dẹ̀wọ̀ nínú ilé rẹ̀. Àtìgbà tí mo ti mẹ gbòógì màláńtà ni mo ti dàwọ̀ mọ́jú fún ibà. Màláńtà egbòógì ibà tó di lọ́pọ̀ méjì àtẹ́mítà àti lọ́mẹ́rántì nínú. Ibà kan jọ̀gbọ̀n, abálájọ tí gbogbo àwọn tó mọ kú tó pa bàbí ń pariwo pé owó rẹ̀ kò fani lápò ya. Ọkùnrin tóbìnrin ló wà fún. ọmọdé tàgbà dárúgbọ́ ló lè lò ó. Bí bàbá kọ́lé sí ọlágbára egbògi màláńtà ni kò lò wéréwéré làlàáfíà yóò jẹ́ tiẹ̀ ibà yóò sì sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ohun tó mọ àwọn tó mọṣẹ́ rẹ̀ máa pariwo màláńtà níta gbogbo nìyẹn o. Tètè lọ ra egbògi màláńtà tirẹ̀ lónìí kí ibà dẹ̀wọ̀ nínú ẹbí rẹ̀. Ẹ lè rí egbògi màláńtà rà káàkiri ibi kan ní ta ojúlówó egbògi. Bí kò bá sí ìyàtọ̀ láàárín ọjọ́ mẹ́ta, lọ rí dókítà Regoil Pharmaceutical Limited ló gbé jáde.
0: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
21: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
22: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
23: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ń bẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ̀sì Mukka.
24: Kódà, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Ẹ ní ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa.
25: Mukka,
24: a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
26: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
27: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
28: Ọjà ọdún ti dé, Àdàbà gbé.
27: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yín gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún ò ní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò Àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
29: Oya ẹ máa bọ̀ wá o.
28: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti jẹ.
27: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀tàfẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà Àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣidà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ Karim sórí 0803041-4344. Grace 0803247-4686. Tàbí Fẹ́mi sórí 0806086-4428. Ètò ọjà ọdún lórí rédíò Àdàbà ó ti bẹ̀rẹ̀.
30: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara?

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: In 2020, they say this business will not survive, but I'm still here.
2: Omo, that year no easy, but you kept showing up. Auntie, I beg, help you send money.
3: Please, as he entered.
4: Payment received in OPEG.
1: Still here, same corner, bigger story, more trust, more customers.
5: For 8 years, OPEG agents have stayed close to the communities they serve. OPEG at 8, still okay. OPEG is okay.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ẹ tọgbọ́ ìyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
1: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
6: Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
1: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
10: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. So clean, it's your time to shine.
11: Your Nescafe is not just a drink, it's your

0: Life is good on Adaba.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́ kan ò sí ńbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
2: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé oní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wùwá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí tá a fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé okay mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kán tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tonímọ́tò dé òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra máa san díẹ̀ díẹ̀ mo lè máa san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá máa gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ̀ ti ṣe tẹ́ bá ti download app yẹn báyìí àyè tẹ́ ẹ̀ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí níbẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ká káàkiri.
3: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Keep it locked on Adaba FM.

0: Life is exciting on Adaba FM.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya nu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí ajọba pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún mọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mú yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásánkọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látòdo Airtel.
0: Adaba FM, I like it forever.
3: Mo ń gbádùn àdàbà.
4: Gbogbo wa là ń gbádùn àdàbà.
5: Òun náà ló wá láti Diocese of Idoani Church of Nigeria Anglican Communion. Ètò yìí òun náà ni a pè ní In Such a Time Like This. Ní irú àkókò báyìí, Esther chapter 4 verse 14. Ẹ mọ̀ bá wa ká.

0: àdàbà fò fèrè ó dorí igi ọsàn tó pọn wẹẹ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ́ àdàbà 88.9 FM àtún ti fò fèrè.
1: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó o bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
2: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá
3: 10% ní gbogbo ìgbà tó bára dátà
2: tẹnu lásán kọ́
3: òfin àti ìlànà à ń tẹ̀lé wa o
2: Smart Cash látọ̀dọ̀ Airtel.
4: Àdàbà yọ lókèrè ó dàbí òṣùwọ̀n ẹgbàá gbèdé ìràwọ̀ lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa á adé orí ọ̀kẹ́ òjọ tẹyẹkẹyẹ àdàbà yìí gbéra ó gbapọ̀ kínní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó sẹ́ ó nílẹ̀ amóhùntutù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9 FM.
5: Mo ń gbádùn àdàbà.

0: orí ètò ọjọ́rú náà láwà á ti wà ní ilé iṣẹ́ TS Furniture tó wà ní Dúdú Yemi Lane ẹni Oyinmeku Road nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní TS Furniture.
1: Ẹsẹ́ atọ́kùn ilé iṣẹ́ wa ní TS Furniture Nigeria Limited tá a wà ní nọmba 2 Dúdú Yemi Lane lọ́pọ̀sìtì Oyinmeku Grammar School. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, ṣùgbọ́n iléeṣẹ́ wa ti fi kanlẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane lọ́pọ̀sìtì Oyinmeku Grammar School, níbi tá a ti ń ṣe oríṣiríṣi àga, oríṣiríṣi bẹ́ẹ̀dì, oríṣiríṣi chair, dining table ni o, dining chair ni o, kitchen cabinet ni o, wardrobe nínú yàrá rẹ ni o. Èyí tó jẹ́ ti Nàìjíríà wà ń bẹ́ẹ̀, èyí tó jẹ́ tòkò òkun wà ń bẹ́ẹ̀. Ìwọ náà tó jẹ́ pé bóyá Ọlọ́run ti sàánú rẹ, o ti parí ilé rẹ, ọfẹ́ ṣe fọ́níṣọ̀ gbogbo inú ilé rẹ látòkè délẹ̀, ìwá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034708872 tàbí 09167823980 08034708872 iléeṣẹ́ TS Furniture Nigeria Limited láti fi gí dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni, àwọn eléyìí tókè òkun ni. Nígbà tí wọn náà bá dé iléeṣẹ́ wa, tí wọn náà bá wá wò, ó rí pé oríṣiríṣi nǹkan láti fi gí dára àti bíbà yìí. Èyí tẹ bá wa rajà lóṣù tó kọjá, èyí tẹ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà, gbogbo yín náà láti kí o. Bọ́ bá kọ́lé ayọ̀ tẹ́, kọ́ wá sí iléeṣẹ́ TS Furniture Nigeria Limited tá a wà nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyinmeku Grammar School. Báwo ṣe gba ọ́fíìsì ti ẹni, o fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ, pé iléeṣẹ́ TS Furniture á wà bọ̀ dẹ́rà sí iléeṣẹ́ rẹ tó jẹ́ pé nígbà táwọn kọ́sọ́mà mi náà bá wọbẹ̀, wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó. Léyìí tó sì jẹ́ pé owó owó ọ̀gára àní fowó náírà àní fowó ní ọ lára, bóyá wọ́n tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ, ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́, àbó ti gbó díẹ̀ ni, gbé wá sọ́dọ̀ wa, àwọn ọ̀bọ̀ sọ di tuntun, bóyá o sì fẹ́ fowó kun ni. Tọ́ọ̀bà yìí tá a ti ṣe kalẹ̀, kò sẹ́yìn tí ò rọ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture. Àwa náà la wà níwájú wọ́ọ̀kì sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyinmeku Grammar School 08034708872 08034708872 ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o, àní fọdún eléyìí ṣe àtìmọ́ o. Ẹ ṣé púpọ̀.
0: Ẹ kú iṣẹ́ ọwọ́ mi ṣe o.
2: Ẹ ṣe olóṣù, ẹ kú ọjọ́ mẹ́ta.
0: A lè kú ọdún yìí.
2: A kú ọdún o, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tún dẹ̀mí wá sí ìdọ́jẹ́ ìní. Ọlọ́run tún pa ọmọ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ò dáadáa. A rí i pé ọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
2: Olóṣù, ọdún yàtọ̀. In fact, mo já àwọn léèsì lóríṣiríṣi, àwọn voiceless, switchless, polishlesi kọ́ máa bọ̀ kọ́ máa bá mi rà á. Àwọn switchlesi wà.
0: Àwọn polishlesi
2: bẹ́ẹ̀ni, àwọn polishlesi wà lóríṣiríṣi colours. Mo dẹ̀ tún ní àwọn òfin lóríṣiríṣi tẹ̀bá ti ra aṣọ tán kẹrù òfin sí.
0: Ó wo àwọn òfin yẹn báyìí.
2: Bẹ́ẹ̀ni, kò sí pé tún ń dọ́ báyìí tún ń wọ òfin kiri. Ẹ mú aṣọ, ẹ mú òfin sí, ẹ mú senator materials sí. Ìyẹn ni tàwọn ọkùnrin tó ń lò. Tó bá yẹ jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n fẹ́ lọ senator onílẹ̀sí ọkùnrin tí ò ní wò táwọn àtìyàwó wọn tó máa jọ dọ́gba ó wà lọ́dọ̀ mi olóṣù.
0: Irú àwọn àǹkàrà patterns eléyìí tún yàtọ̀ torí à ń wò pé ṣé ṣé kìí ṣe àǹkàrà tẹ́lẹ̀ pé àwọn olówó nìkan ni ọwọ́ wọn máa ka torí bó ṣe rí ìbọn ṣe ṣe yìí eléyìí tún yàtọ̀
2: o. Olóòtú àwọn àkàrà ọdún yìí yàtọ̀ o. Wọ́n ń já àwọn àkàrà kan lọ́dún yẹn là ń pè ní àkàrà òfin.
0: Àkàrà òfin.
2: Àkàrà òfin tí èèyàn bá wọ̀ ọ́ wọ́n á rò pé èèyàn wọ òfin ni.
0: Irú àwọn ilé báyìí.
2: Bẹ́ẹ̀ni, mo dẹ̀ tún ní àwọn àkàrà mídíọ̀mù tí ò kì í bó. Mo ní àwọn àkàrà kékeré tí oríye tó bá ti ń fẹ́ ni. Àwọn tó fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà tàbí ìgbéyàwó, ẹ má lè kú, ẹ má lè bàdàn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tàràràràrà kú ọ̀sẹ̀ tó bá ti fẹ́. Àwọn tó wá sọ̀dọ̀ mi ti mọ̀ mí.
0: A mọ̀ yín sí àwọn aṣọ white. Ẹ bá wa ṣàlàyé nípa àwọn aṣọ white.
2: Olóòtú ṣe ẹsẹ̀ wá àwọn aṣọ white yẹn. Ó ti ẹ̀sìn pọ̀ jù lọ́dún yìí. Tí bá ní kí n máa dárúkọ, àsìkò wa máa lọ. Wọ́n ń já àwọn aṣọ lóríṣiríṣi rainbow lóríṣiríṣi tó jẹ́ pé mo kí àwọn alága ọdún yìí pé ẹ kú oríire o.
0: Àwọn alága church.
2: Àwọn tó fẹ́ ṣe ìkórè ọdún yìí wọ́n kú oríire. Àwọn tó ń ta oses tó ń tusà kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn etí lẹ́sì, ìkó, àmùrè, aṣọ pẹpẹ awọn design ton lo si aṣọ awọn otele
3: tori pe ododun bayi se lawon mo se yin a tun ba kin won lodun e pe lewe kuse o
4: yes sir
3: ku oja odun o
4: yes sir
3: bawo ni gbogbo e se nlo
5: a ba wa ra aṣọ a reti ile ise mo mi se trading store doko ila kale si oniwaju st general mary hospital te ba do opo lodun yi o
3: yin o eyi na tin ki aṣọ bayi o e tin ma so ki abi
4: yes sir
3: na e mo mi se e ba salaye le kan si mi ti odo yin wa
2: sọ́ọ̀bù mi wà ní ọbaṣà sí dáhìn odòkú yìí street níwájú st john and mary hospital gan-an ẹni ìyá ṣe ohun kò pé méjì anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré da béèrè wà á mú yín dọ̀dọ̀ mi ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ sí jẹ́ ohun
3: phone number táwọn ẹ̀rọ máa pè yín sí
2: 08033894569
3: lẹ́ẹ̀kan sí
2: 08033894569
3: ọjọ́ ọdún tẹ̀ síwájú.
6: Ku dede asiko yi olowo kere Joseph ni oruko temi abenu gan fun ile se NRI yen Nature Renaissance International ti won se agbejade ogun tin koju oniruru kude kude lagu ara wa yato se le se mo pe awon kan ri ti won se nipa ti oro aje ni ile se NRI njo mo pe won na le di alagbata NRI ki toroko bo mo wole fun bo se nsoro lowo yi oko ti awon ile se NRI ti pin fun awon alagbata won o ti je 500 edegbeta oko won le anfani e ofe ni form ofe ni idanileko free NRI distributorship and marketing training o ti wa nile wona le di alagbata NRI kan te atejise NRI yes I can bo si jede yoruba NRI beni mo fe 09029128502 09029128502 tabi 09157549390 09157549390 tabi ko te si number mi gangan 08033842322 08033842322 e mo pe nkan ti o ba da mi loju emi ni wa sori ategun wa polongo e te atejise NRI yes I can NRI beni mo fe won si de lohun logan mo gbagbe pe ayewo fe tun lo lowo ni le se NRI lati le mo bo se duro si ni ago are kan si le se NRI ni egbe AP filling station ni dojukoju Ade Super Hotel Lakure tabi Ademake One Shopping Complex ni dojukoju First Bank Agogo Oke Yaba Londo tabi dojukoju Piman Hospital along Okitipupa Road ore mo gbagbe ati ti atejise yes I can si 09029128502 tabi 09157549390 o si le je 08033842322 pelagbara olorun ki ajinde ara ko mo je
3: afa computer
2: e ku le dasiko yi o gbogbo ololufe afa computer oruko temi ni Alaji Owo Yemi Nasiru ti gbogbo aye mo si afa computer o
3: e ba wa salaye bi te wa e tori oni be se ma njuwe fa won eyan
2: office wa wa legbe we ma bank loba Adesida road Lakure o se ta de gbola e o ele to wa ni oba nla ni oba Adesida e so pe bere afa computer iwo ti o ti se na e ri to n gbo wa ma bo lodo afa computer abi o wa ni pe dinja lori NIN ni lori oruko ni abi date of birth o wa tun ni problem ni bank e ni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa be se NYC eyin agun baniro be be si ilu we are licensed we are skillful then we have that kind of ability to solve any human error te ba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foruko business e sile ni e ma bo lodo afa computer number temi oni is 0816245-3103 lekan si is 0816245-3103 eyin ti e de tun fe se international passport e ti n rin kakiri awon immigration o ta yin lo nitori pe oruko yoo papọ mọ ọkọ to wa lori NIN ma bo lodo afa computer then eyin te wa ni ilu kereje kereje ni igberiko pe pe le wa si gboro ta e pe afa computer number temi again ni is 0816245-3103 lekan si is 0816245-3103
7: 3103.
0: Ẹkùṣẹ́ni ju fílì o.
8: Kásán olóòtú. Ní pọ́fín kọ́lé làádìí pẹ̀lú rufin sheet, be it longspan, be it gerard, or àwọn aluzinc táwọn kàmẹ́ta máa ń pè ní weighted feet bọ́ndù wọ̀nyẹn. A ní sumo, a ní sumo dragon, a ní D&G, a ní ọgbà planet. Wọ́n pọ̀ tá a lè kà tán. Èso tí wọ́n fi ń kangi náà ó wà dé orí cement, dé orí ọjà ọgbà. Gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ilé kíkọ́ là ní.
0: A rí pé ọ̀dọ̀ yín tóbi gan. Fàtí tírélà bíi mẹ́ta bá fẹ́ tọ̀n, wá tọ̀n. Akáko sọ pé pé odidi ìlú bá fẹ́ kọ́ ilé, gbogbo nǹkan tó bá nílò ọ̀dọ̀ yín náà ti máa rí.
8: Pátápátá kò sí nǹkan tán wá bọ̀ níbi tí wọ́n ní rí. Pátápátá tó bá ti ní ṣe pẹ̀lú ilé kíkọ́ ni o. Kò sí nǹkan tó fẹ́ tà ní pátápátá. For our intending customers, ìtàn wo ló bí ìyá ọ̀kẹ́rẹ́? Ẹ ti ẹ̀dán wa wò. Kẹ mọ orú nǹkan yẹ ẹsẹ̀ ẹ̀dọ́dọ̀ wa wò. Kẹ wá mọ̀ pé títóbi lolúwa.
0: Apart from roofing, kí làwọn nǹkan ìkọ́lé mi tí wọ́n tún máa rí ní ọ̀dọ̀ yín lásìkò tó jẹ́ pé ẹsẹ̀ fi kún ọjà ni?
8: Yes, a ti ń ta cement, a ti ń ta tar rod, wọ́n máa fi ń ṣe asbestos, a ti ń ta asbestos náà fún ara rẹ̀. Imperial wà, Nigerite wà. Then top right náà wà. A máa ń ta fún àwọn retailer ní káwọn náà lè wá kún bí wọ́n lè jèrè lé lórí. So we give them retail price.
0: Báwo ni ọ̀rọ̀ mọ́tò?
8: Pé owó mọ́tò lè jẹ́ problem because a ní oríṣiríṣi mọ́tò. Ẹ kàn wá, then we subsidize owó transportation fún àwọn customer wa. A máa jọ, you know, a jọ máa yọ síra.
0: Àwọn drivers wọ́n dẹ̀ ti wà ní standby.
8: Standby, wọ́n ṣe ẹrí wọn níta. Ẹrí oríṣiríṣi mọ́tò tó wà níta. Tó bọ́ ti máa wà lójoojúmọ́ ni. Ẹjú fún abíbí náà ni pé àwọn tó máa ń bọ̀ láti Fúta. Wọ́n máa lọ sí agbègbè. A wà ní High School Junction. Àwa la wà lẹ́gbẹ̀ẹ́ ilépo Emirates gangan. Kẹ tó dé ilépo NU. Àwọn tó máa ń bọ̀ láti agbègbè. Tọ́ bá ti kọjá ọ̀yá àlùbulẹ̀ ń fly over yẹn. Kọ́ máa wo apá àlàáfíà wọn. Wọ́n máa rí ju fi aluminium bí wọ́n á ti rí sáńbọ̀dù wa gàdàgbàgàdàgbà níta. Ẹ̀rọ tí àwọn kan sọ́mọ́ ara lè máa pè wá sí ni 08037378 09 tàbí 07033302362 08033 7 8 09.
0: Ìyá Abuja.
9: Ẹ kún fẹ̀mú làlá.
0: Ó ga.
9: Ẹ tún gbórí wọlé lọ́dún.
0: Àgbè.
9: Ní kú ọdún jẹ.
0: Àgbò.
9: Ìyá Abuja wà ń kalẹ̀. Gbogbo ẹ̀yìn alábìyamọ wa. Ìyá Abuja bẹ́ẹ̀ palàsí wà fún yín. Ẹ̀yin ẹ mọ́dún pàtẹ́ bá rí 10 million kẹ́ tó rẹ lu ọmọ. Ọjọ́ tẹ ní 20,000, 50,000, 100,000 ẹ wá rajà. Bẹ́ẹ̀ bá tiẹ̀ mú fún 20,000 wa, ẹ lè rajà 500,000 ní ti Ìyá Abuja.
0: Wọ́n máa sọ olóko díẹ̀ díẹ̀.
9: Bẹ́ẹ̀ ni adé ṣẹ́ rí tí ẹ̀rọ ọmọ kó fi pa àwọn 3-1 tó yẹn kan lóko bíi 12 yẹn. Àwọn tó ń tuta ni wọ́n wá látòrí omi, ìgbọ́kọ̀dá, òkùnkùn pupa, ìjà rẹ̀. Gbogbo ìbílẹ̀ ti lè wá. Ìdọ̀rẹ́ ti ṣọ́ọ̀jù. Ní gbogbo Èkìtì ẹ máa bọ̀. A máa ṣe yín dáadáa. All baby snakes látòrí wooden wardrobe, plastic wardrobe, cloth wardrobe, imported baby bags, àwọn trolley, àwọn different type of dryer tó fi ń ṣaṣọ ọmọ, plastic wọn ni, sandy wọn ni, baby cord, mastella wà lóríṣiríṣi, Fisher Price wà, Nestle wà, Calcit wà, Aishia wà, wooden wardrobe wà.
0: Tọ́ bá fún yín láyé ẹ bá máa ka lóríṣiríṣi. Ó ti yí àwọn tó ń da àwọn tí o tó ń lò, àwọn ìyá ọlọ́mọ lóríṣiríṣi.
9: Three months upward. Ẹ wà wọ́n wọ́kà lóríṣiríṣi.
0: À ń wo àwọn ìyá ọlọ́mọ náà tí wọ́n wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ pẹ̀lú ẹ̀fúnṣẹ́ ọ̀ ẹ̀ka.
10: Ta wá nìyẹn o.
0: Ẹ bá wa sọ ní òfin nọmba yẹn àti ibi tí Ìyá Abuja wà.
9: Ìyá Abuja wà ní nọmba 30 Odòkòyí street. Ṣé wọ́n gbọ́ lámọ́ bí over bridge tó wà lákùúrẹ́ yẹn tó ń pè lọ́jà ọba? Ẹni ẹ lọ sí Democracy Park. Ọ̀nà tí ń díwọ́ díẹ̀ díẹ̀. Where you are, a máa fún ní phone number. Àwa wá pick yín. Aláwọ̀ mọ́tò kéékèèké tá a lọ fi máa gbé àwọn customer wa. Ibi tán bá dé sí, à lọ gbé wọn wá.
0: Ó dà ẹ sọ phone number sí ẹ kí wọ́n lè máa kọ́ lẹ̀ kọ́lẹ̀ lè pè yín báyìí.
9: Ẹ lè pè sí orí 08064 05 5859.
0: Lẹ́ẹ̀kan sí.
9: Tàbí 07039 07 02 61. Ìyá Abuja wà ní Behind Democracy Park ní odò ilé dánsì ẹ̀lá ni Metal Workshop opposite wa. Sáńbọ̀dù adúwe wà o. Ìyá Abuja ò change o. Àmọ́ yín máa ṣe oríire lórílẹ̀-èdè àgbáyé o.
0: Àmì o. Orí ètò so ọjọ́ ọdún náà la wà báyìí. A ti wà ní ọ̀dọ̀ bàbá Òkè Ogun tó wà ní Oyè Mẹ́kúrò nílùú Àkúrẹ́. Ẹ kú iṣẹ́ ní bàbá Òkè Ogun.
7: Akin Atọ́kùn àjíǹde ara ọmọ ajẹ́ o, lọ́mọdé àti lágbàlagbà, pàápàá jùlọ àwọn tí ń bà wá dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Aba Mistor. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Aba Mistor. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọ́n á ṣe wàhálà láàárọ̀, wọ́n ó ṣe wàhálà lálẹ́, ṣùgbọ́n tí wọ́n bá délé, wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jọ́ pé tí wọ́n bá gbe lura, ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò. Egbòogi yìí náà la wá papọ̀ ta sọ di 24/7 Aba Mistor. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú, ewé àtegbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí ló máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí, a rí pò ti rẹ̀ hun. Ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé, kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi ṣe pé bóyá ńgbà tí wọ́n fẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ èyí tóbìnrin ń ṣe lóṣooṣù, ṣe ni wọ́n máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́ẹ̀ ló mi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí, bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe. Ṣùgbọ́n tá a bá ti gbìyànjú, ta ní egbòogi 24/7 Aba Mistor yìí nínú ilé, lágbára Ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bá a bá jí láàárọ̀ náà ká tó sọun kóhun nínú kinní wa, ká kọ́kọ́ mu omi láàárọ̀, ká wá gbé egbòogi 24/7 Aba Mistor yìí, ká tún gbé sínú ara wa, a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe, tá a bá ń tun tà èrè gidigidi la máa rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Aba Mistor wa yìí, Ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́dún tó kọjá, àǹfààní náà tún wà lọ́dún yìí o. Àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Aba Mistor yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Aba Mistor, wọ́n pín nọ́mbà yìí: 09160 62 62 53.
0: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí. A ti wà nílùú Òde Ìrèlè ní Gbẹ́lẹ́jú Street, níbi tí ilé ìtajà ọmọ Jésù tó kalẹ̀ sí, níbi tí wọ́n ti ta àwọn mattresses, àwọn ibùsùn tó dáa àti àwọn pílò tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattress wọ̀nyí. Ẹ kú iṣẹ́ o, ní ọmọ Jésù.
10: Èmi ọmọ Jésù láti Òde Ìrèlè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóònù tí èmi ń tà tún mò ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi

0: 74 years olúwa lórí fóun ti di. Wọ́n supply hotel, wọ́n dẹ̀ supply àwọn school, mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tàtọ́ ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán ní gbogbo area local government lókìtì pa lọ́ọ̀rẹ́. Kódà mo ń tajà sáko ẹ, gbogbo fóòmù tí mo ń tà gbogbo ẹ ló jẹ́ original mi ń ta bàrò láti 2.5 inches 3.5, 6 and 8 a tún ní 14 and 12 a ní 18 and 16 and 20 a ní 6x6 àwọn lára gbàdà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje jẹ́ ibi tí fóòmù wa pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀rìn láti 20 wá sísàlẹ̀ kò sí fóòmù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọ̀kànbalẹ̀ wà nú ẹ̀ fóòmù wa ṣe fóòmù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kólọkólọ máa tà á pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé láti ibẹ̀ ló tútù máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire nílò bedsheet ó wà ń bẹ̀ àìmọye bedsheet tó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí tẹ́ bá tẹ̀ rẹ nírí so nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ni a wà ní nọmba 1 gbẹ́lẹ́jú sheet òde ìrèlè fóònù tẹ́ni fi lè pè wá 07038010434 ìkejì 08122012990 ẹ ṣe.
1: Ẹ kúṣẹ́ ní Màrí rẹ̀ lérí mi.
2: Ẹ ṣe gan olóòtú, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga, àwọn school of edtech within Nigeria at àwọn yunifásitì kan ní Ogun State, Èkìtì, Kwara, bẹ́ẹ̀ lọ, àwọn tó fẹ́ lọ sí bíi nursing, tó fẹ́ lọ sí microbiology, biochemistry, SAT. A sì tún ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní Nàìjíríà tó ẹgbẹ́ àwọn tó fẹ́ lọ sí bíi SAT, business administration, mass communication, accounting. Bóyá tó ṣe jamb, àbáwọn tí wọn ò ṣe jamb tán bá wá á tọ́ wọn sọ́nà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé. A sì tún ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà. Àwọn tó bá yìí tó fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ náà tó fẹ́ lọ study outside the country, orí ọ̀fẹ́ yìí náà wà. A ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn yunifásitì kan ní Nàìjíríà tó yẹ pé ṣe BS in computer, microbiology, biochemistry, BSADMIN, mass communication. Àwọn orí ọ̀fẹ́ yìí wà. Àwọn yunifásitì náà ń partner pẹ̀lú àtàwọn polytechnic ní Nàìjíríà, both state, federal, private. Ó ti wà a ti ní orí ọ̀fẹ́. Àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi Malaysia, bíi UK. Àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ Màádìlẹ̀ lérí mi, head office wa ní Su-26 Atọ́lágbé shopping complex. Àwọn nọ́mbà tí wọ́n lè mọ̀ pé wá sí ni 08060854819 08060854819 tàbí 08060584819 Àláfíà ni pẹ̀lú àbíró àwọn ṣìlárì nọ̀s tánà tó fẹ́ kàwé sí tán fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí Jésù tán fẹ́ lọ ní BSC Nkọ́mìnì tánà fi lè ní sàtíkẹ́tì tó jarantí lọ́wọ́ níléeṣẹ́ Màádìlẹ̀ lérí mi educational services.
3: Orí ètò ọjà ọdúnlá wa ti wà ní Nika Fabrics tó wà ní Sami Carfax ní Àkúrẹ́ ní Àràkalẹ̀. Ìmọ̀ tó wà sọ fún àwọn èèyàn tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
4: Ẹ mọ̀ pé méjì ò ń já ṣá ní ká náà ní tẹ́ bá fẹ́ ra fabrics ìgbàlódé joys and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ́ máa stand out tẹ́ máa fine tẹ́ máa rẹwà yàtọ̀ ní pàtí àti ìvẹ́ǹtì ọ̀dọ̀ ní ká ní kẹ́ máa bọ̀ àǹkárá ni lace ni àjèrè ni aṣọ òkè ni joys and accessories of all type party set ni everyday ní fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ni ẹ ṣàfẹ́ kó yàtọ̀ iṣẹ́ wọn lè fẹ́ rí kàkàkiri unique design so yẹ specially made for you ọdọ wa ni ke ma bo si.
3: Àwọn kọ́ni máa wò pé nílé ìwọ ọbẹ̀ yẹn that place will be too expensive for us o, you know. Bá wa kọ́kọ́ ṣe àlàyé ẹ lórí àwọn jewelry yẹn nìkan ká tó wá bó sórí àwọn fabrics yẹn.
4: Lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré la ní ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5,000 naira the android 3,000 naira no but quality we matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I said good quality ẹyin tẹ bá mọ pé nǹkan gidi lè máa ń lò sára yín o ọdọ wa ni kẹyà sí.
3: Nípa àwọn fabrics yẹn náà nǹkan.
4: Ẹyin náà mọ̀ pé when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion ẹ fi ilẹ̀ fún níkà number one ni wa ẹyẹ méjì ò ń jáṣà fabrics ẹ pé ó máa jẹ́ kẹ́ jọjú ẹ fẹ́ look good ẹ fẹ́ look exquisite ẹ fẹ́ jáde tán ní òde yín. Ọ̀dọ̀ wa ni kí n máa bọ̀ bójá lace bójá àǹkárá bójá jìrẹ bójá kàǹpálà bójá aṣọ ọkùnrin orí onírúurú ṣẹ́gógèlè tó yàtọ̀ tó rẹwà jù ẹ máa bọ̀ bíbá tó bá ti da festive period gift máa ń wà nílẹ̀ ṣáá ni ẹ má wọrí mo wà lé fún yín and the best.

0: spices, the best spices you can get anywhere. The Marino de Wangmai.
1: Okay, address here again.
0: Sami bus stop, Lara Kale, Inu Sami Kapak, Etiri, Orange Building, Etiri Nika Luki, Etimitaranga Kalasi, Ibegonga, Lembo. 090-3249-9739. 090-3249-9739. Phone number one, WhatsApp number one. And when it comes to our social media handles, step by check on Ashwebi by Nika. A-S-O-E-B-I by Nika. Awani, Befair Jewels, the Befair Jewelry Wano, Jewels by Nika, Jewels, J-E-W-E-L-S, by B-Y, Nika, N-E-E-C-H, Awano, Langebe, Emeji, Njasha.
1: Ori eto oja odun lawa ati wa nile ise Amolab Healthcare Limited bayi ti won se omimu Amobitas fun ilera gbogbo eniyan ekuse ni Amolab Healthcare Limited
2: eka bo si ile ise Amolab Healthcare Limited ile ise Amolab lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara ati omi ara wa pada si bo si le wa lalaafia nigba gbogbo awon egbogi wa na ni Amobitas Amo Flush Capsule awon egbogi wa mejeji dara fun awa ti a ba ni ipeni àrùn ìbálòpọ̀ àrùn sétọ̀sétọ̀ oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ gbogbo àwọn tí a ní àdojúkọ àìróyúnní àbí àìrọmọ bí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún ẹ sáti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage ẹ má gbàgbé pé ilé iṣẹ́ Amolab Healthcare Limited náà ni ó ṣe egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà ìbàdí ríro inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura a tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde HPP ó túmọ̀ sí high blood pressure ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédéé ó dára fún ọmọdé àti àgbàlagbà pàápàá jùlọ láti máa relax àwọn system wa gbogbo àwọn egbògi wa Amobitas Amo Flush Capsule Atura àti Amo HPP formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approved fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877855 lẹ́ẹ̀kan sí 0708877855 ajíǹde ara yóò máa

0: jákèjá dákẹ́paniláì sẹ́ ìjẹ́ ríru lágọ̀ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí ni ti lè ṣe Amolab Healthcare Limited bí ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàrà ṣe sà. Àjọ NAFDAC fún tẹ̀lú pé ó dára láti gbógun ti àṣẹ̀jẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Iléeṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Iléeṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lorúkọ tèmi.
2: Oya ẹ má bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìrẹ́ ọjà ọdún ti dé. Ìrẹ́pẹ̀tẹ̀ ìrẹ́.
4: Ẹ̀yin ènìyàn mi, ẹ máa sùn dáadáa o, ó sì nídìí. Iṣẹ́ ò lè tán láéláé, yóò sì máa wà ńbẹ̀ títí ni. Ẹ sùn dáadáa lórí mátírẹ́sì Mukka.
5: Kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n. Irú oorun bẹ́ẹ̀ sì wé, orí mátírẹ́sì Mukka nìkan lẹ ti lè rí.
6: Lifeta
5: Mukka, a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
7: Oh, number one radio. Adaba FM.
8: Adaba FM.
7: 88.9. Akure.
8: Akure.
9: The world moves as a fast pace, and news breaks with the same speed.
10: Sometimes you find the news, and sometimes the news finds you.
9: All stations can keep up. At Adaba FM. We'll not only give you news at the speed of nanosecond, but we'll also break it down with up-to-date analysis, informed opinions, and distinct professionalism.
11: That's why you love us.
9: At about 88.9 FM, your go-to station.
12: From the studio of Adaba, 88.9 FM, the time is 6 o'clock.

0: Electrolyte multivitamin drops and syrup. Adidi ṣe fun awọn ikoko ati awọn wewe bi won ṣe ndaga. O ni awọn vitamin to ṣe pataki ninu fun idagbasoke, abo ara ati opolo to ji pepe. Navdac fun telu. Afrabite je oja Afrabchem Limited ti won ṣe Panda Paracetamol.
1: Ore, bẹ́ẹ̀ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, o yà ná ìka àkọsílẹ̀ tí o bá

0: yìí tó bá ti sùn tó bá ti jẹ báyìí láàárọ yóò máa rí pé gbogbo inú ara ló bẹrẹ sí máa rohun ni ẹlòmíì ò lè bẹrẹ kó mú nǹkan nílẹ ẹlòmíì ò lè nẹró pẹ ẹlòmíì tó bá fẹ jókòó báyìí àti dìde nílẹ rẹ ìṣòro ni àfikọsẹ wá ọmọ kan tí ó fà á dìde tàbí kọsẹ máa fọwọ mú ògiri kó tó lè dìde nílẹ ẹlòmíì ò lè rin ibùsọ kan sí ibùsọ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kó wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ̀ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
1: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
0: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn kan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjoko ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọ́n bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́fin kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ béèrè ọ̀nà tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: ọ̀rẹ́ a ò máa ti rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
3: wò ó
2: bẹ́ẹ̀. bẹ́ẹ̀lá bi ni ìṣòro ìsara iná mọ̀ ni tí o bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé o ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
3: Agbórí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀ ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni ògbólùgbò ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460649 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
4: Iléeṣẹ́ tó sẹ́ ó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.
5: Àdàbà yọ lókè léré ó dàbí òṣùwọ̀n ẹgbàágbèje ra wọn lè parapọ̀ mọ́lẹ̀ tó sì pa adé orí ọ̀kẹ́ ọ̀jọ́ tẹyẹkẹyẹ àdàbà yìí gbéra ó gba pọ̀ kíní láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó sẹ́ ó nílẹ̀ amóhùntutù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9 FM.
6: HBM Nigeria PLC, we be Lafarge before, they invite serious business people, we get ginger to grow, to become them distributors.
7: If you get 250 million naira business money, 500 square meter warehouse, 520 or 40 ton trucks, use a V-Join body with the company, we be one of the 10 companies, we be on top for Nigerian exchange, where they make over 1 trillion naira every year.
6: Join HBM distributor today. Call 0913-901-3242 or 0913-969-3510 and 0916-863-2019. Visit us for HBMNGPLC.com or HBM Nigeria for LinkedIn and HBM Nigeria PLC for Instagram. We go train the people where they select for our school, where they help people grow their business.
8: HBM Nigeria for Mali Lounge.
6: HBM, beyond building.
9: Adeba FM, adding value to broadcasting.
10: The Woman on Assignment show with Pastor Tolani Falano is here.
11: Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni mo je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti onise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.
12: Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Women on Assignment, mo kí gbogbo yín káàbọ̀ sí orí ètò yín, ètò wa Ètò Women on Assignment, ètò tí ó ń rán àwa obìnrin létí nípa iṣẹ́ takuntakun tí Ọlọ́run fún wa láti jẹ́ nínú ìgbé ayé àwọn ọkọ wa gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àti gẹ́gẹ́ bí aṣojú Ọlọ́run. Ẹ jẹ́ ká pe àwọn ọ̀rẹ́ wa pé àsìkò ti tó káwọn náà kan ṣe rédíò wọn sí àdàbà kan lè gbọ́ kéde Ọlọ́run fẹ́ kọ́ wa kí ni ẹ̀mí mímọ́ fẹ́ ṣe ojú wa sí lẹ́ni. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ẹ ṣe o, Ọlọ́run àánú, Ọlọ́run ìgbàlà wa, Ọlọ́run tó fi àánú dá wa sí, a fi ọ̀pẹ fún yín, a fi ẹ̀yìn fún yín. Olúwa gba ọ̀pẹ wa o. Lórúkọ Jésù, Olúwa dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Ọlọ́run ìgbàlà wa, Olúwa fi ẹsẹ̀ wa múlẹ̀. Ilé wa má jọ dílé onílé. Àwọn ọkọ wa má jọ dọkọ lóko. Àwọn aya má jà dáyà láyà. Lórúkọ Jésù, àwọn ọmọ wa má jẹ́ òdi ọmọ tí wọ́n ń pín fún ẹbí. Àwọn ọmọ wa má jẹ́ ọmọ aláìlóbìí. Olúwa di ìdílé wa mú. Ẹ̀mí mímọ́ ó yá ẹ̀wà kọ wa, ẹran ayé wa lọ́wọ́. Ẹ jẹ́ ká yé wa, ó máa fi ògo fún yín nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristì, Olúwa wa. Àmín. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò women on assignment à ń tẹ̀síwájú lórí ètò wa ẹ̀yin ọkọ lọ́sẹ̀ tó kọjá bíbélì tààkà ẹsẹ̀ bíbélì tààkà fi yé wa wípé ẹni tó bá ti ní ìyàwó Proverbs 18:22 ó ti rí ohun tó dára ó sì ti rí ojú rere lọ́dọ̀ ọlọ́run a ní kò yẹ ká máa fìyà jẹ àwọn ìyàwó àwọn obìnrin nítorí pé ìyàwó common obìnrin wà dáadáa àwọn ìyá wà ẹlòmíì ministry ìyàlọ ọlọ́run fún ó lè bí ọmọ ṣùgbọ́n kò nílò ọkọ nítorí ọkọ níní is an extra assignment ní fẹ́lòmíì you have to submit you have to love you have to you know take care of them like ẹlòmíì ò lè ṣe ẹlòmíì àníwò ṣàfẹ́mi lóyún tèmi kò máa bá tiẹ̀ lọ ìyá ni mo fẹ́ jẹ́ obìnrin mi àníwò aṣẹ́wó lèmi tiẹ̀ fẹ́ yàn láàyò olóṣó ni mo fẹ́ máa ṣe kí n máa ṣe ukọ̀pù ló ń wè mí láti ṣe ẹlòmíì bóníkálukú ṣe rí o iṣẹ́ tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí abo bóníkálukú bá ṣe rí nìyí ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó yé wa wípé ìwọ tó bá wá ní àǹfààní láàrin bóbìnrin ṣe pọ̀ tó yìí pẹ̀lú àrè kéreke yìí ìwọ tí ọlọ́run bá fẹ́ tó wá rí ìyàwó láàrin wa ó ní nǹkan dáadáa lórí o for her to even choose to be a wife for her to even choose to submit to you pé ojú rere lórí nǹkan dáadáa lórí o ó dẹ̀ máa rí ojú rere ní ọ̀dọ̀ ọlọ́run isn't that awesome. God is a good God. Mo dẹ̀ sọ ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀yin ọkọ ẹ̀yin fìyà jẹ àwọn ìyàwó yín nítorí wọ́n lẹ́lẹ́dàá. Mo tún sọ wípé bóyá ìdí tí nǹkan ò ṣe gún régé fún ẹ bóyá torí wípé òun fìyà jẹ ìyàwó ẹ ni you have to check it. Ẹsẹ̀ bíbélì tá a máa wò lónìí òun la rí nínú ìwé Málákì orí kejì ẹsẹ̀ kẹtàlá àti ìkẹrìnlá. Èyí ni ẹ̀yin sì tún ṣe ẹ̀yin fi omijé àti ẹkún àti gbébó pẹpẹ olúwa mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọ̀rẹ́ yín sí mọ́ tàbí kí ó fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín ṣe é rántí Cain and Abel Genesis 4:5 ṣe é rántí bí ọlọ́run ṣe kọ ẹbọ ọ̀rẹ́ Cain tó gbà ti Abel bíèlì sọ wípé ìwọ ọkùnrin yìí jẹ́ ntúdẹ̀ yẹn kà fún ẹ Málákì 2:2

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín, a kú òṣè òní, ìròyìn àṣálẹ̀ rẹ̀ láti iléeṣẹ́ rédíò Adaba FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlara Mọ̀kínlá Wàtá tí ń gbóhùn sátẹ́gùn. Fọlájì Oyetayo oníròyìn yín ṣáájú náà, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ìpínlẹ̀ Èkìtì tu ìgbìmọ̀ ìṣèjọba rẹ̀ ká. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí gbanwọ́ sáwọ owó oúnjẹ tí àwọn agùnbánirọ̀ ilẹ̀ yìí ń gbà. Adájọ́ àgbà nílẹ̀ yìí búra fún àwọn akọni níwájú adájọ́ tuntun mìíràn. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyebanji ló ti tu àwọn ìgbìmọ̀ ìṣèjọba ká báyìí. Gómìnà ló wá sí lálàyé pé akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó fi mọ àwọn mìíràn tí sẹ́wọ́n ṣe kókó tí gbòógì òun ni wọ́n sì wà ní ẹnuṣẹ́ lọ́wọ́ ta wà yìí. Ìgbésẹ̀ wọn kò sẹ́yìn ara ọ̀nà láti lè jẹ́ kí nǹkan tó dúró rè báyìí ní àsìkò ta wà yìí. Àwọn olùgbé ìlú Èrò ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́dọ̀rẹ́ ní agbègbè ìpínlẹ̀ Ondo ló ti rọ gómìnà Lọ́kẹ́ Ayédátiwa láti dá sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò yíyan ọba tí wọ́n sì bẹnu àtẹ́ lu iléeṣẹ́ ìjọba ìbílẹ̀. Eléyìí tó ń rí sọ̀rọ̀ òye jíjẹ látàrí bó ti ṣe tako àṣà àti ìṣe ìlú ọ̀hún. Àwọn ọ̀dọ́ àti àwọn àgbààgbà ló fi ojú ọ̀rọ̀ lédè lásìkò ìpàdé ìwọ́de kan tí wọ́n ṣe tako ìgbìyànjú láti lè jẹ́ kí wọ́n gbé ọba lé wọn lórí nínú ìlú náà. Wọ́n ṣe lálàyé pé àwọn kan ló ń gbà á níyànjú láti gbé ètò tó ní ṣe pẹ̀lú yíyan ọba náà lọ sí ìlú Ìgbara Òkè pẹ̀lú ẹni tí wọ́n fẹ́ nípò ọ̀hún láì jẹ́ wípé wọ́n fi tó àwọn yòókù tí wọ́n jọ ń dun ipò létí pẹ̀lú àlàyé pé ìlú ọ̀hún ní kò ní tẹ́wọ́ gba ètò yòówù tó bá tako àlàkalẹ̀ àṣà ìlú náà. Àṣojú ọ̀dọ́ kan Adébáyọ̀ David ṣe lálàyé pé olùdíje yòówù tí wọ́n bá gbé ní ìlànà àwọn ètò tó bá àṣà tó ń ti ìlànà mu nìkan ni wọn yóò tẹ́wọ́ gbà fún ipò náà tí wọ́n sì ti rọ ìjọba láti bọ̀wọ̀ fún àṣà ìlú ọ̀hún. Bákan náà ni ogunlála yàyà tẹnumọ́ wípé àsìkò ìdílé ọba aládégbòye ló kàn láti fi ọmọ òye sílẹ̀ fún orí àpèrè náà àti pé ètò ìyànsípò ọ̀hún làwọn afọbajẹ gbọdọ̀ mọ̀ sí bó ti wulẹ̀ kó mọ. Afọbajẹ kan ìyẹn Ìsíjọlá Ambali ẹni tí ó sọ̀rọ̀ lórúkọ àwọn afọbajẹ ìyókù ṣe lálàyé pé ìlú ọ̀hún ni ò tiẹ̀ ti ṣetán fún ètò náà àti wípé àwọn tọ́rọ̀ kàn ni wọn ò tí rí ọ̀rọ̀ kankan gbọ́ láti ọwọ́ ìjọba. Àwọn olùgbé ọ̀hún wá rọ ìjọba ìpínlẹ̀ yìí láti gba àṣà tó ń ti ṣe ìlú ọ̀hún láàyè tó sì ní àgbékalẹ̀ eléyìí tí wọ́n ń tọ̀ ló gbọ́dọ̀ jẹ́ eléyìí tí wọ́n tẹ̀lé àti wípé ìgbésẹ̀ yíwù láti gbé ọba lé wọn lórí nínú ìlú náà ló ṣeéṣe kó dá wàhálà sílẹ̀ nínú ìlú ọ̀hún. Ṣẹ́gun Ogunwumi ẹni tí ó jẹ́ olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ta wà yìí nínú ìkọ̀wé fipò rẹ̀ sílẹ̀ ọ̀hún eléyìí tó fi léde lónìí ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún ta wà nínú ẹ̀ ló ti ṣe lálàyé pé ìkọ̀wé fipò sílẹ̀ ọ̀hún òun ló ti múlẹ̀ lásìkò ta wà yìí. Olórí òṣìṣẹ́ ọ̀hún tó tún fi gbà kan jẹ ọmọ ilé aṣòfin nígbà kan rí nílé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ ọmọ ilé aṣojúṣòfin nígbà kan rí ló jẹ ara àwọn èèyàn eléyìí tó fi ṣe rẹ̀ sílẹ̀ pápá jùlọ lásìkò ta wà yìí. Wàyí o, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ló ti yanba sọ̀rọ̀ Akínwọlé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí wọlé kalẹ̀ gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ rẹ̀ tuntun báyìí. Bákan náà ló tún fọwọ́ sí ìyànsípò arábìnrin Adéronke Adébáyọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọ́fíìsì ìlànà ìjọba nípínlẹ̀ náà. Ìyànsípò ọ̀hún ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ta látọwọ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún Ọ̀jọ̀gbọ́n Musibao Babatunde Basoro Akinwole ẹni tí ó jẹ́ ògbóǹtarigi olóṣèlú lẹ́sẹ̀kòkò òun ló ti kọ́kọ́ di ipò kan mú eléyìí tó ní ṣe pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ alaga ibuma awon ijoba ibile ni ipinle ohun makana ni Adedayo Arabiani Adedayo eni ti ohun na wa gege bi olodamoran pataki lori oro to ni se pelu awon ile ise lona pa ojuse re ile to nse tele ni o pamo ipo tuntun ile ti won se eyan fun bayi pelu royin pe eyan sipo ohun ohun lo ti mule lo ni kan mo ko bo gomina Makinde wa ke awon eyan na ko rire to si ro won lati lo ogbon won ati imo ti won ba ni loju na ti le je ki won se ise na dalase talakan se poletido wayi o olu dije ninu egbe oselu People's Democratic Party ni ipinle ogun Ladi Adebutu ohun lo ti soro soke baye latare bi ajo leto idibo ko ti se fi oruko re lede ati igbakeji re ti won jo dije ohun iyen Sowumi Kolapo ninu igbejade isi eleyi to gbeyin eleyi ti o dije dupo ninu eto idibo gomina to nbo lodun 2027 ni ipinle ohun eleyi ti ajo leto idibo ni ile igbejade Adebutu lo se lala pe ojulowo omo egbe oselu People's Democratic Party lohun ati wipe gbogbo awon eto eleeto ni se pelu iforukosile lo nse lasiko gbedeke ojo eleeti won se lalaye pe eto na gbodo waye ati wipe kaade idanimo omo egbe ohun ni won se ayewo re lo ni finifini ninu atijade kan eleeti Adebutu fi ta funra re lo ti se lalaye pe ohun se akosile gbogbo nti ajo eleto idibo ni ko se to se lalaye pe ohun fi gba kan kuro ninu egbe oselu People's Democratic Party poti wole ko mo to ti pelu pe ohun se ni ohun to je lati leyin egbe na Adebutu lo wa se lalaye pe eto idibo abele eleyi to mu gege bi omo ye egbe oselu People's Democratic Party ohun ni won se nilana to to pelu bi awon osise ajo eleto idibo ti se wa nbe lasiko eto na o se lalaye pe gbogbo eto to nti lana atele oni won se ayewo re ko to di wipe won fi di emule gege bi en ti o soju egbe na wayi o igbimo egbe oselu Progressive Congress ni ipinle Kaduna lo ti se lalaye pe awon ti mura sile bayi lati gbalejo isiso loju ipolongo ibo are Bola Tinubu ele ti o kokko gbera so to ba ti de ojo 24 ojo 24 osu kewa odun ta wayi ele ti o wayi ni ipinle na won se lalaye pe ipinle ohun lo ti se le ni le ri bayi lati le je ki won ni ibo bi million 2 fun are Bola Tinubu ninu eto idibo gbogbo to nbo lona lodun 2027 won fiji oju oro nlede latowo akowe ipolongo egbe ohun nipinle na Mohammed Sani Haruna pelu pe ogun logo awon ololufe to nti awon latileyin ati awon egbe oselu ohun ni won jade loni witiwiti lati wa ki are Bola Tinubu ati awon ekankan ninu egbe oselu Progressive Congress kabo sibi eto na Haruna lo fojoro nlede lasiko ipade awon oniroyin eleeto waye ni sekretariate egbe ohun to wa ni ilu Kaduna o se lalaye pe gbogbo n to ba gba ati eto eleeto ba ye bayi lo ti wa ni kale loju na ti le je ki won duro digbe fun iyansipo are Bola Ahmed Tinubu to n ti wi pe gomina ipinle Ibasan ni ati isowodari re ni won sapejuwe gege bi eleeto je itewogba latowo awon omo ipinle naa wayi o ijoba apapo le yi ti yi ero re pada lori bi yo ti se na 80 billion naira ti are Bola Tinubu kede fun rira awon oko bus to n lo afefe gas pada bayi ele ti won fe fi ra awon oko ohun to n lo bi 3000 tele ijoba lo wa dari owo na si yi awon oko ayokele pada lati ma lo afefe gas awon keke lese meta to fi mo awon bus to ni agbara lati ma gbe opo eniyan oro ni won fi oju re lede lati owo to sin koka lasiko iforowore papo re pelu awon oniroyin lana ojo simi koka se lalaye pe ijoba apapo lo se agbeyewo eto re yi eleyi to ni laka tele lori awo oro owo na ati pe won ti se ati pe eto eleyi to fenu ko leyi eleyi to fi agbekale re losu kewa odun 2023 pelu pe rira 3000 oko to n lo afefe gas ohun lo se se ko ma kari awon omo orilede Nigeria to si yi erongba re pada bo ti wole ko mo wáyé o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló ti fọwọ́ sí àfikún owó ètò ìsúná fún oúnjẹ àwọn agùnbánirọ̀ lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lásìkò ìgbà tí wọ́n bá ń se ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́ ní ibùdó àwọn agùnbánirọ̀ wọn fi ojú ọ̀rọ̀ léde látọwọ́ ọ̀gá àgbà yanyan àjọ agùnbánirọ̀ nílẹ̀ nàìjíríà bigidia general ọlákúnlé nafiu lásìkò ìgbà tó ń fojú ọ̀rọ̀ léde lásìkò ìgbà tó ń kópa pẹ̀lú ìfọ̀rọ̀jẹ́ owó pẹ̀lú àwọn ìsìkẹta àwọn agùnbánirọ̀ lẹ̀ yìí ní ìpínlẹ̀ rivers ìpínlẹ̀ cross rivers ní ibùdó ìdánilẹ́kọ̀ọ́ tó wà níbẹ̀ ó ṣe lálàyé pé ètò ọ̀sùn náà ló ti rí ọ̀rọ̀ náà gbà báyìí àti wípé ń ṣe ni wọ́n ti fi tó àjọ tọ́rọ̀ kàn létí nínú ìgbìmọ̀ tí wọ́n ṣe lálàyé pé àlékún owó ọ̀hún òun ni yóò máa worí owó wọn bẹ̀ lọ bá ti di ọdún tó ń bọ̀ lọ́nà ọ̀gá àgbà ọ̀hún nafiu ló wá rọ àwọn agùnbánirọ̀ láti ṣe sùúrù àti wípé kí wọ́n má rí àǹfààní owó náà gẹ́gẹ́ bí ara ọ̀nà láti máa ná ìnákùná àti ìwà ọmọ onínàkùná bó ti wulẹ̀ kó mọ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ilẹ̀ nàìjíríà ẹ̀ka ti olúlulẹ̀ yìí àbújá ló ti pa láṣẹ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tó ń tẹ àwọn òṣìṣẹ́ mìíràn eléyìí tó ń kópa nínú ìyanṣẹ́lódì eléyìí tó ń lọ lọ́wọ́ ní olúlulẹ̀ yìí láti má se tẹ́tí sí ọ̀rọ̀ eléyìí tí mínísítà fún olúlulẹ̀ yìí sọ wípé gbé kalẹ̀ wípé ẹni tí ò bá ti ṣiṣẹ́ òun ò ní gbowó àwọn olùkọ́ ọ̀hún ni wọ́n tún pa láṣẹ fún láti lè má jẹ́ kí wọ́n tọwọ́ bọ ìwé ìforúkọsílẹ̀ tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ lásìkò ìyanṣẹ́lódì náà tí ó ń lọ lọ́wọ́ ìgbìmọ̀ ló wá ṣe kìlọ̀kìlọ̀ pé ọ̀gá àgbà iléèwé tàbí àwọn akẹ́kọ̀ọ́ yòówù tí wọ́n bá ti lọ́pọ̀pọ̀n láti lè jẹ́ kó tọwọ́ bọ ìwé ìforúkọsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló ṣeéṣe kí ìjìyà tó gbópọn kó tún dán lórí òun náà wọ́n fi ojú ọ̀rọ̀ léde lẹ́yìn bí wọ́n ti ṣe láláì pé ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tó ń tẹ àwọn tọ́rọ̀ kan mìíràn ò ló ń gbìyànjú láti tọwọ́ bọ ìwé ìforúkọsílẹ̀ náà adájọ́ mohammed garba umar ti ilé ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ yìí ló ti fagilé ẹ̀sùn ọ̀daràn mẹ́jọ eléyìí tí wọ́n fi kan ọ̀gá àgbà ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè tí wọ́n ṣe láláì pé kìí ṣe ojúlówó lásìkò tá a wà yìí lónìí ọjọ́ ajé òní adájọ́ ọ̀hún ló fagilé ẹ̀sùn eléyìí tí wọ́n fi kan adéyẹmí ọ̀hún pẹ̀lú àbá wípé ìjọba àpapọ̀ òun ló ti béèrè wípé kí ẹjọ́ ọ̀hún kí wọ́n gbé lọ sí ilé ẹjọ́ gíga tilẹ̀ yìí lọ́wọ́ tá a wà yìí wọ́n ṣe láláì pé ètò náà kò sẹ́yìn ara ọ̀nà láti lè jẹ́ kí wọ́n ṣe ètò eléyìí tó yẹ lórí ẹjọ́ náà nínú ọ̀rọ̀ tiẹ̀ olùdarí ẹ̀ka ìpẹ́jọ́ ọ̀daràn àti ìjọba àpapọ̀ ìyẹn rotimi oyedepo tó tún jẹ́ akọni níwájú adájọ́ ló ṣe láláì pé wọ́n ti gbé ìgbésẹ̀ náà adájọ́ àgbà ilẹ̀ nàìjíríà adájọ́ kudirat kékeré ẹkùn òun ló ti búra wọṣẹ́ fún àwọn agbẹjọ́rò bíi 2,780 báyìí tí wọ́n sì ti di akọni níwájú adájọ́ nínú ayẹyẹ ọdún àwọn amòfin eléyìí tó jẹ́ ti ọdún 2026 àti 2027 ètò ọ̀hún ló wáyé lónìí ọjọ́ ajé ìbúra wọṣẹ́ fún ni ọ̀hún kò sẹ́yìn bí àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan lẹ́ka àwọn amòfin ọ̀hún ti ṣe buwọ́ lu àwọn èèyàn bíi 2,780 náà ni wọ́n sì ṣe láláì pé ń ṣe ni wọ́n ti kójú òṣùwọ̀n láti di ipò náà mú wọ́n ṣe láláì pé ètò ọ̀hún ló ti wáyé ní nǹkan bíi oṣù mẹ́ta sẹ́yìn eléyìí tí wọ́n ti buwọ́ lu wọ́n ìgbìmọ̀ ọ̀hún ló fojú ọ̀rọ̀ léde lásìkò ìpàdé ẹlẹ́ẹ̀kẹrìnléláàádọ́sàn rú ẹ̀ tó jẹ́ ti àjọ ọ̀hún eléyìí tí adájọ́ àgbà kékeré ẹkùn léwájú ẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí akọ̀wé àgbà ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ yìí tó fi léde ló ti ìyẹn kabir eniola ló ti ṣe lálàyé pé àwọn èèyàn ọ̀hún ló kójú òṣùwọ̀n láti lè jẹ́ kí wọ́n ní àgbéga sí ipò eléyìí tí wọ́n búra wọṣẹ́ fún wọn. Ìjẹ́ bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ rédíò àdàbà ẹ̀fẹ̀ 88.9 àkùrẹ́ èlú lára mọ̀kànlá àtàkàngbọ̀n mọ́lẹ̀ síta tí ń gbọ̀n sátẹ́gbọ̀n bá a bá padà dé ẹ gbọ́ nípa ìròyìn ilé òkèrè abala àwọn amúlùúdùn àti ìròyìn eré ìdárayá ẹ má yín kúrò ń bẹ́ẹ̀ à ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: ẹ̀yin ènìyàn mi ẹ máa sùn dáadáa o ó sì nídìí iṣẹ́ ò lè tán láéláé yóò sì máa wà ń bẹ̀ títí ni ẹ sùn dáadáa lórí mátírẹ́sì mukka
3: kódà ẹni tí ń ṣiṣẹ́ takuntakun jùlọ nílò oorun tó kúnjú òṣùwọ̀n ẹ̀mí ìrírí ìtùnú pípé fún oorun alẹ́ tó dáa mukka a ń fi ìdẹ́ra kún ìgbésí ayé ènìyàn.
4: Ẹ bá mi confirm 180,000 tí mo fi sọwọ́ sí yín.
5: Mo ti rí o. Bá mi gbé aláwàárò fún wọn.
4: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
5: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni nínú òjò ọ̀rá ni mo máa fi bọ àwọn jàmí tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè ọjà mi dàgbàsókè.
6: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
7: Opay, it's okay.
8: Ọ̀rẹ́ bẹ́ẹ̀ni ìwọ́n tó ń gbọ́ mi lọ́wọ́ ó yanu ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
9: O ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wà ó Smart Cash látòdo Airtel.

0: awolu solu dero pese.
1: E kaabo pada fun iroyin lakotun le kan si wa lori itakun www.adaba889fm tabi ke download application adaba fm lori Google Play Store. Bakana ne le ba wa dogba loju awon opo bani dole wa gbogbo won yi www.facebook.com/adaba889 lori Facebook at adaba889fm lori Instagram at x wa. Bakana ne le firi sowo si wa ni newsroom at adaba 889.fm. Iroyin te siwaju lori iroyin ile okere wa fun ti asale toni. Orilede Iran o ni won ti ro pelu bi nkan ti se nlo bayi. Orilede Iran lo ti ro ojugba re orilede Saudi Arabia lojuna atile je ko wa na a fi gba na ka soja lati yanju gbogbo gbogbo eleeto nlo lowo papa julo ni oti pelu awon eko mogun to tun waye ni Yemen. Iran lo se kilo to se lara pe ipese on lo mu kan ko tun ma dabaro gbogbo bi nkan ti se lo ni agbegbe na. Minister foro lo kiri lo lede Iran Abbas Agashi lo fojoro lede lasiko gba to kopa nibi eto kan to se lara pe eto na lo je ele ti won gbodo yanju lo ni tubenu bi lowo ta waye. Lapala iroyin awon amuludun wa fun ti asale toni Adegboyega la ni wa ni kale ekunrere rere
2: e ka bo sagbon iroyin eri awon amuludun lasale toni olorin takan sufi omo le America ni Nicki Minaj lo ti je ko di mimo wi pe iriri ton ni nipa orilede Nigeria lati pase iranse Olorun to ntele ati awon iroyin kan to njade nlo sokunfadi to nfi polongo tako iku eleyi to npa awon Christian lorilede Nigeria. O foro na lede ni bi eto kan to waye ni Austin, Texas. Fun agbelewo kan lo ti gbagboro kan bayi nibi to ti foro na lede lojo aje. Omo obirin olorin takan sufi, omo odun 43 na je ko di mimo wi pe awon iroyin ko lo tako awon Christiani eleyi to nri nipa orilede Nigeria in lo ndamu okan un lojojumo. Olorin wosowoso omo orilede Nigeria ni Ira Stan lo ti salaye ire to se nibi eto idije NFL to waye ni London. Gẹ́gẹ́ bí ìrírí kan tó yàtọ̀ nínú ìgbésí ayé òun ó fi ọpẹ́ rẹ̀ léde fún orí ọ̀fẹ́ tó ní láti lè fi ṣeré ní gbọ̀ngàn ńlá náà. Olórin ọ̀hún fọ̀rọ̀ náà léde lójú òpó ayélujára rẹ̀ lẹ́yìn tó ti ṣeré náà tán ó jẹ́ kó di mímọ̀ wípé ní kété tóun ti gorí pápá láti ṣeré òun ń ló ti dàbí ẹni pé ẹlòmíín ló gorí pápá láti ṣeré torí pé ìrírí náà yàtọ̀. Ẹ̀wẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀hún ló fi hàn bínú rẹ̀ ti ṣe dùn tó sí eré tó ṣe náà bó ti ṣe ń dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣagbátẹrù ètò náà fún orí ọ̀fẹ́ tó ní láti lè fi ẹ̀bùn hàn fún àgbáyé. Àwọn tí wọ́n ṣagbátẹrù ètò àmì ẹ̀yẹ Edis ti sún ìsíkejìdínlógún ètò náà sí ọjọ́ kọkànlá oṣù kẹrin ọdún 2027 pé yóò wáyé ní Toronto ní Canada. Ìròyìn ọ̀hún làdé lójú òpó Instagram wọn The Edis. Ètò àmì ẹ̀yẹ náà ó ní wọ́n ti là kalẹ̀ pé yóò kọ́kọ́ wáyé ní ọjọ́ 23 oṣù kẹwàá ọdún 2026. Wọ́n wá jẹ́kọ̀ọ́ di mímọ̀ báyìí wípé ìsúnsíwájú ọ̀hún yóò fún wọn lórí ọ̀fẹ́ láti lè ní ìbápàdé bá sọ̀rọ̀ tó nítumọ̀ àti láti lè ṣe àtúntò àmì ẹ̀yẹ náà kó tún lè jojúlówó sí ju tàtẹ̀yìnwá. Èyí ló pin ìròyìn àwọn amúlùdùn wa lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní. Adégbòye Galani lorúkọ tèmi, mo kí yẹn kalẹ̀.
1: Labala ìròyìn eré ìdárayá ṣe bíbógun ẹni bá dáni lójú àfi gbárí ni Yorùbá pé òun ló mú kí Fásitì Ọbáfẹ́mi Awolowo tó wà nílùú ilé ìfẹ́ kó jáwé lóru báyìí kó sì wà ní gbangba wálíà látàrí bó ti gba àmì ẹ̀yẹ eléyìí tó pọ̀ jùlọ nínú ìdíje àwọn iléèwé Fásitì ní apá ìwọ̀lẹ̀ oòrùn ilẹ̀ oòrùn lẹ́yìn tí ṣe lẹ́ẹ̀kẹ́ẹ̀ẹ́dógún rẹ̀ eléyìí tó wáyé nílùú ilé ìfẹ́. Ìròyìn jẹ́ pé ní pé Fásitì Ọbáfẹ́mi Awolowo òun ló gba àpapọ̀ àmì ẹ̀yẹ tó ń lọ bíi 2,160 níye pẹ̀lú àgbéta eléyìí tí wọ́n fojú ìlédè lánàá ọjọ́ ìsinmi. Ìròyìn jẹ́ pé ní pé iléèwé Ọbáfẹ́mi Awolowo eléyìí tó gbàlejò àwọn iléèwé tó kù ní apá àwòrán lẹ́yìn òun ló gba àmì wúrà bíi 23, àmì fàdákà bíi 50 àti àmì bàbà tó ń lọ bíi 39, eléyìí tó fi mú kó parí síwájú Fásitì orílẹ̀-èdè Ghana, eléyìí tó ń wà ní ipò kejì pẹ̀lú àpapọ̀ àmì tó ń lọ bíi 69, níbi tó náà ti gba àmì wúrà bíi 44, àmì fàdákà 21 àti àmì bàbà bíi 12 ọ̀tọ̀ọ̀tọ̀. Fasiti Benson Idauza on lo pa lisi ipo keta pelu ami apapo to lo bi mokanlelogun nibi to na ti gba ami fad ami wura bi mewa ami fadaka meje ati ami baba bi meje to na fi pare si ipo keta ewe Fasiti ti Lubadan lo pa lisi ipo kerin ninu agbejade ele ti won gbe kale on agbejade on ko seyin bi awon fasiti on ti se gba ami wura to nti ami fadaka ati ami baba si lori agbele won na eje bi la ori ma lasale tuni lori iroyin asale wa lati le se radio Adaba FM 88.9 akure tan gbon satagun lati lo laramokin Patience Olusegun Ololotu royin Folajin Oye Tayo lo tutu ti ka se ti gboyin ise wa oni dise lase dumare o ro ayan la osun oko kan la oji ka sun ayo

0: Ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ̀ ń gbọ́ mi àkànṣe ètò nìyí tó jẹ́ wípé tẹ̀ bá gbọ́ tán ẹ padà dúpẹ́ ni ò pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ̀ ti lọ́mọ tó ti ṣe wàhálà ẹ̀ka àti nẹ́kò pẹ̀lú gc tí wọn ò sì rọ́nà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fi ti balẹ̀ kẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ sì sọ ilé iṣẹ́ eléyìí tẹ̀ ń ṣojú fún.
1: ẹ ṣẹ́gun ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ́ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ìjẹ́rò street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ̀ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ náà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ ilé ìwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní ilé ìwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí ilé ìwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní

0: mwe salewa iya re da
1: mo wa nile
0: iya re nbe le ta lo nta eja
1: grandma me mi ni
0: grandma
1: to bi me mi
0: en to bi mo mi e lo nta eja ofa ise one transfer ogun e one transfer o transfer lati ori iya iya o bo sori iya o fe ku lori iya o tun bo sori iwo mo
2: ajani wa yo
0: baba re ko won ti ku seyin mo ni e da mi lo e sumo mi omo iyawo yi ni omo iyawo yi ni ta lo je James
1: baba re ni
0: baba re lo je James o ti ku won pa ni odun merin
1: seyin
0: da mi lo eru bi aniki ta forwa
2: yes
0: ya mo na sajarua ki leleyi ki lo de so fe pa wo mo na
2: ajani wa yo
0: iran yi lagbara o
2: kabiyesi olorun
0: kede mo wo mo yo
2: yes
0: sir olorun lo dari e wa program le ri o
2: ajani wa yo
0: tori we yo je yen laye
2: yes sir
0: o ma je yen laye
2: ami o
0: mo ri ko gagan
2: yes sir
0: si gbogbo eyan te ri ba
2: fun kabiyesi o
0: wa de rogo yi lo
2: ami je sir
0: iba de wo li lo lo ni ri lo
2: ajani wa ye
0: o ma ya were
2: ami je sir
0: mo tin ki bo se owo mi lataro
2: bene sir
0: si ori re ya uru asani
2: ya ya ya ya ya ya
0: Yes,
2: sir. Yes,
0: sir. Yes, sir.
2: Yes,
0: sir.
2: Yes,
0: sir.
2: Yes, sir.
0: Yes, sir. Yes,
2: sir.
0: Yes, sir.
2: Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir.
2: Yes, sir.
0: Yes, sir. Yes, sir.
2: Yes,
0: sir.
2: Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes,
2: sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes,
2: sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
2: Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes,
2: sir.
0: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
2: sir. Yes, sir. Yes, sir.
0: Yes, sir. Yes, sir.
1: Sir.
0: And yet Taiwo.
1: Ben.
0: And then she say ya dresser.
1: Mon si say ya dresser. Mami, to say ma.
0: Eh, to say ma.
1: Ben.
0: Oma yu woni ngbi odo antinyu.
1: Odo ogun mi lo ngbe.
0: Odo ogun yi lo ngbe.
1: Eh, oko kan na ni wa.
0: Oko kan ni.
1: Ben, sir.
0: Oko kan lo fe yin mejeji.
1: Ben.
0: E wa momo yin ko lo ma gbe be.
1: Ben.
0: Wa bo mi, sare wa bo mi lowo na.
3: To kare.
0: Yo da fun.
3: Ben lo mo lo abi se.
0: Gbo eyan na wo si bi.
2: Oh yes, sir. Kabeso
0: ojo ipita mu fun olori omo
2: oruko Jesu
0: ojo ye ye bye bye
2: mi Jesu kabeso olorun
1: sa
0: tani je airat
1: omo mi lo nje be
0: omo wo
1: omo ti mo bi lo nje be
0: se le to wa lodo orogun yen
1: be ni sa
0: ah nkan ti si o
3: kabeso
0: maranda la makafata
2: Ayira yo
0: oni mo fe make private call
2: je o
0: e duro de mi
2: beni o
0: won duro de
2: yes sir.
0: O lo jina jina
2: kapeso
0: yes sir.
2: Yes sir.
0: O de lo si ori ina
2: ajera yo
0: ibi ta tin ta eja
2: yes sir.
0: O de ko eja
2: yinyan
0: yinyan
2: kapeso
0: ori ina
2: jesu
0: ko sinu sutu re
2: ka.
0: O de sa lo
2: adanu aye
0: won le
2: yes sir.
0: O le o le o le
2: ka
0: won na
2: emi mi mo
0: bi eni ma ku
2: jesu
0: awon lopa wa wo lokan
2: yes sir.
0: Si pe ta ni won na
2: eh
0: aso lopa
2: ka
0: eja lo ba won laja
2: beni
0: bo ti nde be
2: yes sir.
0: Lati laja
2: lai mo pe
0: lai mo pe oga won
2: le adanu aye
0: mo kede ofa sise sise
2: oruko jesu
0: eni ko sami
2: yes lord
0: o ni bo
2: mi jesu
0: iti mori buru o
2: kabiyesu olorun o
0: eni kan be
2: yes sir
0: okoko n fe ranse ibi
2: adanu aye
0: si ile re
2: jesu
0: ya ni ka ha
2: yes sir
0: e ba n pe ma se fun ya yi ọmọ meje ni ya re bi
1: bẹẹni sa
0: aminu
1: bẹẹni sa
0: meje ni yi
1: bẹẹni sa
0: mo ri apu meje ni waju iwọ ni kan lobinrin be abi
1: emi ni kan oku
0: iwọ ni kan oku
1: iku sa ku
2: taya
0: eru ada bali
2: jesu taya
0: meje ni ya re bi
1: bẹẹni sa
2: kabiyesu
1: ya mi ti ku baba mi ti ku
0: se n ku ni kekere ni
1: wọ́n ti kú ní 2020 ní 1995 ní báyìí ní báyìí ní báyìí ní báyìí ní báyìí
0: o ti lọ skool pari
1: afa ni wọn kọ ti jade wọn ti se ogbo nkan
0: wọn ti kawe tẹ wọn ti graduate wọn dẹ ku ọdun wo lo ku
1: lásìkò gbà tí kò wo ń ṣẹlẹ̀ yẹn ní ebola ebola tó ń parí
0: ebola
1: nínú ọdún yẹn ni
0: ìgbà yẹn lọ ku ẹsà
2: ẹsà
0: ìkúnlẹ̀ méje
2: bẹ́ẹ̀ni
0: okeyokan
2: tọba ti rin
0: ẹyọkan tó tún wá kù
2: tó kù yẹn
0: òun náà tún bímọ ẹyọkan
2: kábíyèsí ọlọ́run
0: ẹyọkan tó tún wá bí wọn tún fẹ́ pa
2: jésù
0: ó yẹ kó mọ̀ pé inú ilé yẹn
2: bẹ́ẹ̀ni sà
0: lẹ́kùn ti wá
2: kábíyèsí rẹ o
0: àbí sọ bá mi sọ̀rọ̀ rí.
1: bá a mi débi ìgò orí àtijẹta mo ti wá bí mi mo kọ́ mo ń gbọ́ pọ́gàmù yẹn ni.
0: àtijẹta lẹ ti ń wá báyìí ok yàtọ̀ sí ìjàta yẹn wà mí rí.
1: mi débi ìrí.
0: káàlì màrídà.
2: yes lord.
0: a mọ ń wá pàbí gan.
2: kábíyèsí o.
0: ní ìlú ìlọrin.
2: jésù.
0: ọmọ ìlọrin ni ọ.
1: bẹẹni.
0: mo ń wo alágbàdo àwọn akíkele lẹyìn.
1: alágbàdo náà ni
0: mo gbé. alágbàdo.
1: bẹẹni sà. bẹẹni sà.
0: sẹbi lóhùn.
1: bẹẹni sà.
0: ibẹ̀ lọ́fà yìí ti ń bọ̀.
2: kábíyèsí o.
0: ẹ̀yin ẹ̀yẹ mọ̀ fò sókè.
2: ó jẹ́ fò sókè.
0: ọfà ti lé wá.
2: ọfà ti lé wá.
0: tó fẹ́ pa mí lọ́mọ.
2: tó fẹ́ pa mí lọ́mọ o. kábíyèsí ọlọ́run.
0: ọfà ti lé wá.
2: ọfà ti lé wá.
0: tó ní bó ti ṣe wọ́n nílé wa rè.
2: tó ní bó ti ṣe wọ́n lé wa rè o.
0: jáde lára mi.
2: jáde lára mi.
0: gbọ́wọ́ sórí o.
2: gbọ́wọ́ sórí.
0: àṣàṣì ilé.
2: kábíyèsí o.
0: tí wọ́n rán sí ọ.
2: jésù. yes lo.
0: kó ma lana.
2: mi jẹ sùn.
0: gbọ́wọ́ sórí o.
2: gbọ́wọ́ sórí rẹ.
0: àmì ni kò máa
2: sọ. ó dẹ sà mí.
0: àṣàṣì tó ń fi àfọ̀ṣẹ́ rẹ.
2: orúkọ jésù.
0: àṣàṣì tó ń fi àfọ̀ṣẹ́ rẹ.
2: orúkọ jésù.
0: ọmọ ń dà.
2: ẹ ṣe kí o.
0: wọ́n sí bí.
2: kàyàyàyàyà.
0: wọ́n ní ìgbàdúrà fún ẹ. kí wọ́n bá pa ẹ.
2: o jẹ sáré.
0: wọ́n ṣe pa wọ́n nílé yín.
2: jésù.
0: olúwa wípé ní ọjọ́ kejìlá oṣù kẹta wọ́n pa ìpàbúrò ẹ̀ ísírẹ́lì lórúkọ rẹ̀ dẹ́mi
1: náà
0: wọ́n pa ísírẹ́lì yẹn wọ́n pa kan nínú ẹ̀jẹ̀ rẹ̀ yẹn ní máàchì àbí oṣù kẹta ní ọjọ́ kejìlá wọ́n ní ẹni tó kanlẹ̀kùn yẹn ẹni tó kanlẹ̀kùn yẹn tó mú ísírẹ́lì lọ ó ní ẹjẹ́ mú fèètì lọ. Tani fẹ́ẹ̀tì, ìwọ ló ń jẹ́ fẹ́ẹ̀tì, ẹ̀yẹ́ ẹ̀yẹ́ fò sókè.
2: Kábíyèsí.
0: Ẹ máa kẹ́.
2: Jésù.
0: Sọ pé kò gbúdọ̀ ṣẹlẹ̀.
2: Kò gbúdọ̀ ṣẹlẹ̀.
0: Ẹ dá padà.
2: Ẹ dá padà.
0: Níbo ló ti ń bọ̀?
2: Níbo ló ti ń bọ̀?
0: Ẹ dá padà síbẹ̀.
2: Ẹ dá padà síbẹ̀.
0: Ẹ kí n bọ sọ pé ẹ dá padà síbẹ̀.
2: Ẹ dá padà síbẹ̀.
0: Yẹ́sà. Kí ló pa wọ́n yẹn?
2: Kábíyèsí o.
1: Ẹ̀jẹ̀ gbígbẹ gbígbẹ tó fi.
0: Tó bá gbẹ jẹ.
1: Yóò tó gbẹ.
0: A tún gbẹ. Tó bá tún gbẹ ẹ̀jẹ̀.
1: Yóò tó gbẹ.
0: A tún gbẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Agbàtú ẹ̀jẹ̀ mi mélòó.
1: Oníyẹ ìjọ gan-an náà ìjọ wa nánánánánán. bẹ́ẹ̀nira yìí pọ̀ bó ṣe kúlù.
0: Ọmọ yẹn ló sọ pé
1: ara ní òun
0: kò lè bá
1: ká yòwe.
0: Ẹ jẹ́ kó lọ bá bàbá òun.
1: Bẹ́ẹ̀ni
0: kán jẹ́ kó mọ̀ ẹ lọ.
1: Bẹ́ẹ̀ni
0: ìnira pọ̀.
1: Bẹ́ẹ̀ni
0: ìnira tí a mú kó bẹ̀bẹ̀ fún ikú.
2: Jésù
0: ọ sókè ọfọ rẹ jáde lára rẹ.
2: Mi Jésù
0: sọ ni gbàdúrà yẹn.
2: Èmi ń gbà o.
0: Ọfọ ìnira.
2: Ọfọ ìnira.
0: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
2: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
0: Jáde lára
2: mi. Jáde lára mi.
0: Ó yáriwo dẹ̀ àrí.
2: Orúkọ Jésù. Bẹ́ẹ̀ mi ni mọ́ o. Ọfọ ìnira.

0: fún ikú. Nítorí ìnira yẹn ti pọ̀ jù.
1: Ọ̀pá
0: o. Tọ́mọ sọ fẹ́ nìkan sè.
1: Yẹ́sà.
0: Pé kó dá ọrẹ. Ní sọ́ọ̀sì.
1: Kí náà ṣe.
0: Àwọn wòlíì yẹn ti ń gbowó.
1: Kọ́ ti ń gbowó pọ̀ jù.
0: Kọ́ ti ń gbọ́rẹ jù.
1: Kábíyèsí o.
0: Mo dẹ̀ gbóhùn Olúwa. Kó ní agbára létí. Olúwa ní kí n bí wọn.
1: Yẹ́sà.
0: Ẹ̀jẹ̀ ti ń bẹ lára rẹ.
1: Kábíyèsí o.
0: Èló lowó tó ń gbà lọ́wọ́. Ìyá kapò
1: dẹ̀ bọ̀. Kò
0: ẹjẹ ti ń bẹ lára ẹ.
1: Yẹ́sà.
0: Èló lowó. Tí bàbá yẹn gbà.
1: Kò gbà kọ́bọ̀.
0: Ẹgbẹ́ ọ̀rọ̀ ọmọ yẹn.
1: Yẹ́sà.
0: Ojoojúmọ́.
1: Ojoojúmọ́.
0: Ẹjẹ ni sá.
1: Bó ti ń gbà. Bó ń gbẹ.
0: Èló ni pàǹtì ẹ̀jẹ̀ kan.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Èló náà ń gba pàǹtì ẹ̀jẹ̀ kan.
1: Jésù.
0: 25,000.
1: Wọ́n ní 25,000 ni.
0: 25,000.
1: Ní pàǹtì ẹ̀jẹ̀ kan.
0: Pàǹtì ẹ̀jẹ̀ kan.
1: Kábíyèsí o.
0: Ọmọ yẹn dẹ̀rẹ̀. Kò gbà rárá.
1: Láì mọ iye ìgbà.
0: Ṣé yóò gbà tó 50?
1: Yayayayayaya.
2: Ó tún bẹ́ẹ̀
0: ojú bẹ́ẹ̀ lọ.
2: Bẹ́ẹ̀ni.
1: Jésà.
0: Kẹ́sà.
1: Yẹ́sà.
0: Kẹ́yìn ọmọ gbà 25,000 naira. 25 times 70.
1: Yẹ́sà.
0: Ẹ̀dá mi lóhùn. Ẹ fò sókè mi yẹwà.
1: Jésù.
0: Àní ọ̀fà ìnira. Ọ̀fà ìnira.
1: Ọ̀fà ìnira.
0: Tí ó mú mi bẹ̀bẹ̀ ikú.
1: Tí ó mú mi bẹ̀bẹ̀.

0: sinya yo bi oko to je si o ti ma dese wa lu lori akori pade alagbara ni kutukutu la go meji o wa samu e ida pada obo awon apani to subu ninu ogo bi akwa event hall la won lo gbe yo yo ti ma to ipe ogo yan emi olorun yo si ma dawo pada si bi aye la bebe ti ogo ko ti ja wo bo emi olorun ti se to fe de to re gbogbo pada eyi ti ogo ko ti ja o lo ni e lojo tuesday wednesday ati thursday ase todo bi woli olorun alaye olajire sinya yo mi opo to je yo ti ma soro ase loruko je ti anu si ma sele la go meji owura mi kutukutu samwe akwa event hall how to pale gbogbo ni ma fara o lo ma so testimony loruko je
1: gbogbo ilori adige
2: yo yo
1: ajo meje
2: meje aro ni so
1: aro tuesday to ngbe
2: aro tuesday yi ni o
1: oye adige ma mo
2: oye yo yo yo yo yo yo
1: Olorun Samuel Ojo Adebayo
2: Atoreche sir.
1: Only in this afu.
2: Oh yes, sir.
1: Jibula.
2: Oh yes, sir.
1: Abura gogo Abuja.
2: Oh yes, sir.
1: Abatira jira leo.
2: Oh yes.
1: Allah unetiri ya.
2: Oh yes.
1: Elimi. Eli jimi jimi la. Anola karamata wongo.
2: Yes, sir.
1: Only in safu.
2: Oh yes, sir.
1: Ogwa yere se wale.
2: Oh yes, sir.
1: DJ.
2: Baba,
1: Tuesday, Oguayi Akanjagbe.
2: Oh,
1: after one is a lot.
2: God bless you.
1: Jugun jugun inu lo.
2: Oh,
1: inu lo.
2: Benisha.
1: Abo mo fe se woli.
2: God bless you.
1: Oni inu.
2: Benisha.
1: Inu lo.
2: Oh yes sir.
1: Inu yara inu lo.
2: Oh,
1: ibe la fe wo lo. Nitori oro re.
2: God bless you Lord.
1: Agbara Olorun ka.
2: Benisha.
1: Mabo.
2: O je tete mabo.
1: Eyan ro sogbo.
2: O sogbo.
1: Venue ni mo nba yin wa lati join.
2: God bless you Lord.
1: Tori orun.
2: Yes sir.
1: Ni Freedom Park.
2: Bẹ́ẹ̀ni o.
1: Àti òjò.
2: Oh yes sir.
1: Tàbí oòrùn.
2: Jọ́sù.
1: Mo máa yí wẹ̀ mi tá a lè lò.
2: Kábíyè ṣọlọ́run o.
1: Ẹ̀yin ará òṣogbo.
2: Òṣogbo rò kí o.
1: Ẹ máa bọ̀.
2: Ẹ dìde.
1: Ní on the 20th.
2: On the 20th ni sà.
1: Kì í ṣe Tuesday ọ̀tún náà yóò.
2: Rárá o rárá o.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: Èyí tó ń bọ̀ lọ́hùn ni o.
1: Tuesday tó ń bọ̀ lọ.
2: On the 20th. Okun Ade Street.
1: Ní church CAC.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Callers of prayer.
2: Oh yes sà.
1: Èmi mo gbé pàdé bọ̀ mẹ́
2: o. Kábíyè ṣọlọ́run o.
1: Ará mi ṣí èèyàn 1,700.
2: O ṣe Jọ́sù.
1: 1,700.
2: 1,700 èèyàn.
1: Bọ́ọ̀ bá tètè dé.
2: O jẹ́ tètè máa bọ̀.
1: Ìta ló ti máa gbóhùn mi.
2: Oh yes sà.
1: Torí tinú ilé bá kú.
2: Tó bá ti kú àkú fàyà.
1: Ìta ni ìwọ ti máa gbóhùn
2: mi. Kò ní sáàyè fún ẹ láti wọlé o.
1: Ó máa lágbára o.
2: O
1: CAC. Palace of prayer.
2: Palace of prayer ni o.
1: Ìjọba Aba Adébáyọ̀.
2: Bẹ́ẹ̀ni sà.
1: CAC.
2: CAC.
1: Palace of prayer.
2: Palace of prayer.
1: Ibi ọba wà lọ́sọ̀gbọ.
2: Oh yes sà.
1: Sọ́gbọ̀ lọ Kọ́lá Balógun.
2: Ẹ́ẹ̀ òní Kọ́lá Balógun.
1: Ní Ògùn Adé Street.
2: Ní nọmba 10.
1: Nọmba 10.
2: Kábíyèsí Ọlọ́run.
1: Kò sẹ́ni tí o ma CAC Palace of prayer.
2: Oh yes sà.
1: CAC.
2: CAC.
1: Ti bẹ ní Kọ́lá Balógun.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ògùn Adé.
2: Ní Ògùn Adé ni o.
1: Mábọ̀.
2: Wọ́n jẹ́ tètè gbéra.
1: Ààrẹ mi sí ọ.
2: Ó yá yá yá yá yá o.
1: Lọ́ọ̀dẹ̀ 20.
2: Ọ̀dẹ̀ 20 ni sà.
1: Tuesday tó bọ̀ lọ́wọ́ ni
2: o. Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n máa lágbára.
2: Ó máa lé o.
1: Ẹ̀yin ará Iléṣà.
2: Iléṣà.
1: Sórí ọjọ́ mẹ́ta tó parí oṣù.
2: Lọ bí èsì Ọlọ́run o.
1: Ó mọ̀ pé sango mo ti máa ń ṣe.
2: Ó yẹ sà.
1: Olúwa pọ́ láṣẹ fún mi pé. Iléṣà ni ká ti ṣe.
2: Àlẹ́lúyà.
1: Kí ló dé ta ṣe fẹ́ ṣe ní Iléṣà?
2: Kábí èsì Ọlọ́run o.
1: Ọ̀dìtóríọ̀mù tuntun tá a kọ́.
2: Ó yẹ sà.
1: Olúwa ni ká ṣe nínú mi.
2: Ó ṣe Jésù.
1: Olúwa wípé. Gbogbo ìjọ wa ní sango.
2: Gbogbo ìjọ wa ni o.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Kábí èsì ọmọ ṣe o.
1: Ìjọ wa ní Ìlọrin.
2: Ní Ìlọrin.
1: A máa gba mọ́tò síbẹ̀.
2: Àlẹ́lúyà.
1: Ó máa lágbára.
2: Ó máa lé o.
1: Wọ́n máa wá sí.
2: Kábí èsì o.
1: Iléṣà.
2: Ní Iléṣà ni sà.
1: Àti ìjọ wa ní Òro.
2: Kábí èsì o.
1: Òro.
2: Gbogbo tòró.
1: A máa wá sí Iléṣà.
2: Ọ̀fà.
1: Àti tọ̀fà.
2: Ẹ̀dìdé.
1: A máa gba mọ́tò sí Iléṣà
2: náà. Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni o.
1: Iléṣà.
2: Ó yẹ sà.
1: Ní ìsokùn.
2: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
1: Àti ní roundabout.
2: Kábí èsì Ọlọ́run.
1: Lọ́jọ́ mẹ́ta.
2: Lọ́jọ́ mẹ́ta ká.
1: Tó parí oṣù.
2: Tó bá parí oṣù yìí.
1: Ó máa lágbára.
2: Ó máa lé.
1: 29.
2: 29.
1: 30.
2: 30.
1: And 31.
2: And 31.
1: 3 days.
2: 3 days ni o.
1: 72 hours.
2: Ọjọ́ mẹ́ta gbáko.
1: Ẹ máa fi wà níwájú Olúwa.
2: Ó jẹ́ wà wájú Olúwa rẹ.
1: Mọ́tò tó bá gbé yín wá.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Náà ni ó da yín padà.
2: Confirm ni o.
1: Èna yẹ́lí kọ́mọ́. Èmi ni kò dọ̀la.
2: Orúkọ Jésù.
1: Ogun ayé rẹ̀ gbúdọ̀ sẹ́.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Sori wípé.
2: Bàbá mi o.
1: Kí ló ń fà ní àdúrà tó ń gbà?
2: Ẹ o.
1: Tó o bá ní ẹ̀rí.
2: Tí o bá sẹ́ni bẹ́ẹ̀.
1: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ̀.
2: Wọ́n ti ń yẹ̀yẹ́ rẹ̀ kiri o.
1: Gbogbo bó ti ń lọ.
2: Bàbá ìṣe o.
1: Lọ yín mu sí o.
2: Wọ́n kàn yín mu sí
1: ọ̀rẹ́. Wọ́n ti sọ ẹ̀kọ́ lójú.
2: Ẹ o.
1: Tó o bá lọ sẹ́ndì ọrẹ.
2: Bàbá ìṣe o.
1: Wípé ẹ máa sẹ́ndì owó
2: báyìí.
1: Ẹ yẹ ẹyin lẹ sẹ́ndì owó sí.
2: O jẹ jára rẹ.
1: Wọ́n tún wú ẹ pé. Ṣèbí mùsùlùmí ni ọ. O tún sẹ́ndì owó sí ṣọ́ọ̀ṣì.
2: Ayé ra yọ lọ́rùn o.
1: Fi wọ́n lẹ̀.
2: Kábíyèsí o.
1: Ẹ̀rí rẹ̀ ó pa wọ́n lẹ́kún láìpẹ́.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Àṣeyọrí rẹ.
2: Ẹ o.
1: Yóò gbomi jẹ lójú wọn láìpẹ́.
2: Oh yes sir.
1: Torí pé.
2: Ẹ o.
1: Wọ́n máa bí ẹ pé.
2: Ẹ.
1: Jọ mú wa dé bẹ̀.
2: Jọ tiẹ̀ já dé bẹ̀.
1: Mo kéde o. Bẹ́ẹ̀ ìyanu. Bẹ́ẹ̀ rí àdúrà. Bẹ́ẹ̀ ìyanu àdúrà. In the name of Jesus.
2: Amen.
1: Kò bá sàmì.
2: Kò bá ti sàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.

ti. Ó wá jẹ́ kí wọ́n bá ní brand lọ́tọ̀ lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́ ilé iṣẹ́ lálá. Ẹ máa bọ̀ Bọ́lá Print kájú ẹ̀. Bọ́lá Print lọ́gọ́ lóríṣiríṣi printing pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ń bẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing pẹ̀lú graphic design lọ́nà wa. Bíbọ̀ photo frame pẹ̀lú àwọn customized t-shirt. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dínwó ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6 Sùúrù Lérè.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
2: Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ọmọ romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
1: Àgbọ̀nrín ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fún òun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-06460-6419 07-06460-6419.

0: ọlọ́run ọba mi ọlọ́run ó ṣàánú fáwọn tó ń bá nífẹ̀ẹ́ sí mẹ́ni ọlọ́run ó ṣàánú fún wọn ọlọ́run ọba mi kà mí mọ́ wọn alájì ọlọ́pàá ẹlẹ́ran mo dúpẹ́ wàláì mo mọ̀ lóore ojú òní tìyín adéwálé maiko mẹ́kò tọ́lọ́run ọba mi jẹ́ kọ́ mọ iyì. Abatayé mẹ́rin ìdọ̀tí ìyẹn ní kogi àwọn fẹ́ǹsì mi rèé wàrà ìbá bá ríra wa ẹjẹ́ á máa gbìyànjú láti kí ara wa. Bólúwẹ̀ bá ń da lára báwọn kan náà bá ní tiwọn ni ó yẹ ká gbóríyìn fún ní onítọ̀hún. Bá a bá màrà ń dá gbogbo ẹ̀dá kọ́ ní fẹ́ ni ẹni tọ́lọ́run ọba mẹ́ bá ti kà kọ́ fẹ́ ni ní ṣọ́ọ̀ṣì. Bí iṣẹ́ bá sì dáhùn tọ́ ọlọ́run ọba mi náà lọ́jẹ́ ó dáhùn o. Mélòó mélòó nu wọn tí ń wẹ̀ tí ń rìn ṣùgbọ́n bí wọ́n ṣe fẹ́ kò rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba mi mo dúpẹ́ o. Wàṣíù Ajẹ́lẹ̀ àbúrò mi dáadáa mo mọ̀ lóore. Oore tó o ṣe fún mi wàláì á máa dúpẹ́ dúpẹ́ náà ni. Wàṣíù Ajẹ́lẹ̀ alálùbáríkà òní wálẹ̀ òní yọjú pẹ̀lú ògùn ọlọ́run àfárí wáyà ẹ káàlẹ́ mo tún máa fún yín láwọn nọ́mbà kan lálẹ́ òní ẹ gbìyànjú ẹ búbẹ́rò kẹ ẹ máa kọ́ ọlọ́run ọba mi kábíyèsí ni ọ́ ìbẹ̀rẹ̀ nínú gbogbo òpin nínú gbogbo ọba tó mọ ìbẹ̀rẹ̀ kọ́ a tó bẹ̀rẹ̀ ọba tó mọ òpin ká a tó débẹ̀ mo gbóríyìn mo gbé fún o bí ọba jò lórí ìrìn àjò ayé mi ni àwọn èèyàn ọba ti bèrè pé gáìsì ohun tó ń lò yìí gbé wá. Ẹjẹ́ a máa kí ọmọ lọ́jọ́ òbí gbogbo ọ̀sẹ̀ yìí lọ́jọ́ òbí tiẹ̀. Fẹ́mi Ògúndàìsí Aishi Bọ́báṣẹyẹ ẹ má kú ọjọ́ òbí. Ẹ pẹ́ ẹ sì gbìyànjú oyin náà yóò gbó kákáká yóò máa dowó wàláì òkìkí yóò máa pọ̀ sí. Òkú ọmọ ẹ̀ ní bá wọn rí i. Bó ṣe ń dùn tí gbogbo ẹ̀ náà dán yín yóò máa tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe máa ń rin tiẹ̀ wájú ni bómi bá ń ṣàn wájú náà ni ó kọjú sí. Ẹ máa tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́run. Ẹ káàlẹ́ gbogbo ẹ̀dá tẹ́ ń dara pọ̀ mọ́lọ́run Fẹ́mi mo máa jàkáyé ìdán bàbá ẹdán ọ̀rọ̀ bàbá ọ̀rọ̀ gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwọ̀ gbọ́rọ́gbọ́ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tán ti ń túta fáfà ní gbogbo ẹ̀dá aláyé. Abímbọ́lá ṣàlàáfíà ni òun ní ọjọ́ òbí tiẹ̀ ọ̀lẹ́ náà ni 0803379 3018 òun náà ní nọ́mbà mi 0803379 3018 tó bá lóun tí mo lò fún yín tẹ̀yìn ọ̀ka dáadáa ẹ̀yìn ẹ̀yìn náà gbìyànjú ìyẹn pé nọ́mbà mi 0803379 3018 ní nọ́mbà mi 0803379 3018 bẹ́ẹ̀ ni alẹ́ Monday ni ó dùn ṣé mo jẹ̀bi òní tí n bá jẹ̀bi ẹ dá ń lẹ́bi bí n bá sì jàre ẹ dá ń láre ṣèbẹ́ ẹ mọ bá a ṣe máa ń ṣe nọ́mbà tẹ́ ẹ máa pè sí ìdí tí mo fi jẹ̀bi lójú yín ẹ pè mí wọlé ìdí tí mo fi jàre ẹ gbìyànjú àti pè é 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 08162519991 Well, my sexy lady. Kolo wa ba me ko gba ni. O du se mo je bi ale oni re. Gbogbo eyin okunrin te ni anfani lati ma gbo mi lale oni. Rin ajo aye yin oni pada seyin. Big Daddy C. E lori gbogbo social media. Elegbeyanju lati ma darapo mo won be. O du se mo je bi oni ni agbara. Ṣùgbọ́n mo a fún yín láwọn nọ́mbà tó ní àlùbáríkà dáadáa nù. Ṣùgbọ́n kọ nọ́mbà mi lẹ̀ tó bá lóhun tí mo sọ fún yín. Tẹ́yìn ò gbìyànjú láti ká dáadáa. Nọ́mbà mi ní kẹ́ẹ̀ pé 08033793018. Ẹ̀gbọ́n ẹ̀farabalẹ̀ dáadáa o. Èmi, Ọlọ́run ọba mi yọ̀ǹda ìyàwó fún mi, ẹ̀yin náà ò ní yá gan. Nínú ìkan nínú ọmọ wa, Ọlọ́run ọba mi sì gbàdúrà. Wọ́n sì wò pé wọ́n fi àmì ẹ̀yẹ wọ́n fi dá lọ́lá. Wọ́n sì wá fún ní ẹ̀bùn kan nítorí pé ó pegedé. Ẹ̀bùn tí wọ́n fún yìí ọmọdé ò lè lò. Ọmọdé ò lè lò. Ẹni tí ó sì gbẹ̀bùn yẹn wálé ọmọdé ni kò lè lo ẹ̀bùn yẹn àgbàlagbà ló lè lò. That means pé èmi àbí ìyá ẹ̀ ló lè lò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ipò mi nínú ilé ẹ̀gbọ́n ẹ̀yin alábòsí mi ọ̀fẹ́ o. Èmi ní sanwó ṣùkú ọmọ. Ohun tí ọmọ ó jẹ ìwé ni èmi kì í dé síbẹ̀. Mo wá fi èmi náà wá gba kinní lọ́wọ́ wọn. Mo fi sí yàrá mi pé èmi lọ lẹ́tọ̀ sí láti máa lò. Ẹnìkan wá dáhùn. Ṣùgbọ́n nínú èrò tiyín wọ́n wá ní kò yẹ kí n lò ó pé ó yẹ kí n fún ojú kejì kí n má sọjú bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lójú yín àti lọ́kàn yín mo lè fi gbogbo ẹnu sọ. Mo ṣe 85% lórí ọmọ. Mo tiẹ̀ ṣe 90%. Alábòsí ni ò ní jẹ́ gbọ́rọ̀. Ṣùgbọ́n lójú tí pé mo gbà lọ́wọ́ wọn pé mo sọ pé èmi ni ó lò ó. Ṣé mo jẹ̀bi lójú tí? Ẹ jẹ́ ẹ̀yin fọgbọ́n gbà báyìí ná. Tí n bá jẹ̀bi, ṣé bẹ́ẹ̀ mọ nọ́mbà láti fi pè 08162519991. Òun náà ni nọ́mbà yẹn, ẹ pè mí.
1: Ṣé bẹ́ẹ̀ mọ̀ ìpé ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì? Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wá rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù. Inú tegbètegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà. Iléeṣẹ́ Lovesam ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí. Kákù káfọ̀ káyọ̀ káwá fọpọlọ ìjìnlẹ̀ gbé e kalẹ̀. Wọ́n lọ sí àgọ́ ara ènìyàn. Kó wa máa rejuvenate, reactivate, revitalize, vivify, resuscitate, reinvigorate. Kí gbogbo mèdèmèdè ràkọ̀rakọ̀ yamayama tó wà lágọ̀ ara ó bẹ̀rẹ̀ sí ń pòórá dànùdànù. Kò wá ní sí gbogbo fífi ẹ̀gbẹ̀gbẹ́ rìn bí alákàkẹ́ èèyàn má lè bẹ̀rẹ̀ mú nǹkan. Kò wá ní sí pé ibì kan lára ń hún ni ó ń jó ni ó ń ta ni ó ń ro ni ó ń wí ni. Ẹ wò ó bí o màrò yìí ṣe pípọ̀ jù. Ẹ máa bọ̀ ní Lovesam Natural Health Clinic. 24-hour service ní tiwọn. Orí ọ̀fẹ́ sì wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà fún àbáyọ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín àbí tẹ̀yìn ń dojú kọ. Bí ẹ bá dẹ̀ rí pé nǹkan kan ò ṣe yín, body check-up pẹ̀lú detoxification ṣe dandan fọ́mọ ẹ̀dá. Ó yá sí 26 Àdúgbò Ayégúnlẹ̀ ní dojúkọ High Court Gate Àkúrẹ́. Telephone 08038177268. Lovesam Natural Health Clinic. Olùpèsè déédéé nǹkan tó wà fún health benefit.

0: kagbadua olorun baba wa gbe yin ga pe dara aso yin pe se tori pe eyin ni olorun fun awon eniyan ti o gbohun mi nipele ondo ikiti osun ati ni bi ti afefe eto yi ba fede olorun da si oro won ya won lenu kan ri anu ati segun gba jesus christ oluwa wa mo ki eyin eniyan olorun ni bi gbogbo ti afefe eto yi ba fede oruko temi le woli olorun ademola paul baba ogo majemu mo senu olorun lati so fun eniyan gbogbo to gba mi wi pe ona abayo ti de mo senu olorun lati so fun eniyan gbogbo to gba mi pe ekun re ti pari egbo mi sa kilo fa gbolohun yi egbo mi ma ipade adua olojo meta la lagara nla kan bo ipade adua ni o to je fun ona bayo sugbon to yato siru ipade adua to tin lo tele e ti ma ngo crusade revival sugbon eleyi is one on one with your prophet iwo ati woli elejo gbadua ti o so iran ani ona to to lati gbolohun ogun to nba o fira fun o to ma so ibi ti kudie kudie na ku si ogun olo nla koja sogun oju orun ni tabo gu aye se iyakari wo lo nka eloju ni airoko ni ailaya airomo bi adanjo pupe gbo mi oja e lo dede okowo re o lo dada o n fe promotion o de fe travel out of the country awon ogun lo fa idiwo won yi bo akoko na bayo to e je ko ye yin eyin eni olorun ipade yi ma je olojo meta ni pinle ondo ni bi gbogbo tetin bo mi e je kan jade wa pade olorun ma je mo ti sise to ti le te kese o ma lanfade lati wa pelu woli megba ototo tolorun ko si won ni ototo lati parapo wa si ipinle yi lati ni pe ona bayo de ni ilu akure lo ma wa fun ojo meta o ma gbo ojo won ni osu november on 19 2021 yes software dada ni osu november on 19 2021 oje ojo thursday friday saturday ojo meta ni je ki ojo meta ta yi wa fun ona bayo e je ki ojo meta ta yi ojo igbedidi e ki la pe akori ipade yi the spiritual marketplace 2026 oja so tele oluwa ki la kori ipade yi spiritual marketplace kini tumo e ma la fun dada oja so tele oluwa ni oja so tele oluwa tori ase kan so tele kan igari kan loko wa wa iwo na sare wa ko wa ba won na ja ti gbe ogo dide yi lona wo ninu oja yi a ma la nfani lati ta spiritual product to ba ohun to la koja mu leyin ero ohun aso tele yen sa spiritual product to ba ti ba ohun to nse yen mu o ti wa nile bo se ma bi hospital ti doctor ma so fun e bi ori fifo lo fun e to lo ni paracetamol sinu office yen be na la se ma so fun eni ti o romo bi pe ohun to luwa ni ka lo fun eleyi be na la se ma so fun eni to ba promotion eleyi ni ko lo lu be la se ma so fun eni to je pe ohun wa oko ni eleyi ni ko lo lu eni ti ise se daradarada eleyi ni ko lo lu bo olorun ti seto awon nkan won yi ti eni ko kan gbigbese pera fuya ko je ka jo wa ninu ipade yen mo so tayo tayo wi pe o ma la nfani lati ri omi gba omi agbara olorun ni o ma la nfani lati ri ororo gba fun itusile nla ni bakan na ni cross wa nle bo eyin ni olorun o ma la nfani lati ri omi ra omi itusile agbara nla ni bakan na lo ma ri ororo ra ororo yen eri e ti poju bakan na lo ma la nfani si cross be na lo se wa fun itusile mo layo lati so fun pe ori ofe nla lo ni to ba le wa labe ipade yi bo igbagbo kekere lo kan ni lo je ki igbagbo ero mo pe akoko ti e ti to lati bo eyin eyan olorun je ki tutu so fun e wi pe a ma wa ni ilu akure o ni 19 2021 thursday friday saturday adema ti wa na ipade yen lati agogo mewa aro titi di marun ni irole ni cac grammar school to wa ni ondo road lakure cac grammar school to wa ni ondo road lakure e gbo mo mo popolopo ma fe pe number e je ki yonda number yo kan fun e ma pe sori number 08135941440 tumu lẹ́ẹ̀kan sí 08135941440 nọmba tó máa pè sí nìyí mo dá ògo padà sọ́dọ̀ ọlọ́run tó fi orí ọ̀fẹ́ fún àwa ọmọ ẹgbẹ́ PEG Group International láti wá sí ìpínlẹ̀ yìí fún ọ̀nà àbáyọ gbogbo ènìyàn tó ṣe tán lábẹ́ ìṣàkóso mọ̀mọ́ wa wòlíì àgbà prophetess Elizabeth Grace mọ̀mọ́ kọ́lọ́run kó máa gbà fún yín ẹ wo ìpè máa tú àwọn ènìyàn sílẹ̀ àjàgà máa yá ìfàdúrórí máa gbé àwọn èèyàn dìde àṣẹ ẹsẹkẹsẹ máa ṣiṣẹ́ ìtúsílẹ̀ òun ìdá ẹyin ènìyàn gbọ́ mi ìpàdé ọjọ́ mẹ́ta yìí ò gbọ́dọ̀ mí sí ẹ kò sí spiritual product tó ń fẹ́ láti rí pé ọ̀nà ẹ̀ là tó ní bámbẹ̀ jẹ́ kó yí ẹ spiritual prayer fún máa wà ayé àwọn ọmọ kan wà ní pàtàkì àwọn tó jẹ́ pé kán mọ̀ nípa ìrànwọ́ àti àyẹ̀mọ́ àwọn ìṣẹ̀dá kan nílò àwọn spiritual prayer kan láti gbé ògo wọn dìde ẹ wo ẹlòmíì tó sọ pé òun rùn níwájú olóore yẹn spiritual prayer lásán ni àṣírí ńlá tí ò yẹ lómi tí n bá fún ẹtúrà ní ọ̀nà àbáyọ ńlá ló ń jásí bọ́mí ẹ̀yìn ènìyàn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn fi yèsí 19 2021 November nínú ìpàdé ọjà àsọtẹ́lẹ̀ olúwa spiritual market place kí ló fẹ́ náà láti bọ́ èló ló fẹ́ ná ìwọ̀n báwo kékeré náà ló máa ra àwọn nǹkan wọn bẹ́ẹ̀ ló dẹ̀ bọ́ ogun jíjà dọ́pin nìyẹn àlàáfíà dé nìyẹn mo wí lẹ́ẹ̀kan sí ọ̀nà rẹ là ayọ̀ rẹ kún ojú òní tí ọ ọwọ́ ọlọ́run gbé ọ dìde orúkọ mi ò yí padà wòlíì adémọlá pọ̀ bàbá ògùn májẹ̀mú o ti rí àánú gbà.
1: opportunity comes but once. sí ẹ̀yàn ọmọ yìí tẹ́ ẹ bá ń gbé dáadáa fáyé rí.
2: Ọ̀pọ̀ èèyàn ló ti nájà ayé títí kò pé wọn.
1: Lójúmọ́ ló fi fà á tí ò tó ra wọn já títí kò já.
2: Gbogbo
1: ayé ti bọ́ ọmọlẹ̀ bí ẹ̀gbẹ́ sú.
2: Ó ti yá o.
1: Yájọ lọ nájà ọ̀nà àbáyọ kọ́run ìtúsílẹ̀ ó ṣí fún wọn náà.
2: The Lord's Prophetic Marketplace.
1: Ọjà sọtẹ́lẹ̀ olúwa lélẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀.
2: Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn wòlíì ni ó wà ń kalẹ̀ láti máa dá àwọn ènìyàn lóhùn.
1: Gbogbo ìṣòro tó ń dayé rẹ láàmú.
2: Àbímọ́ ni àjogúnbá àforíkù àbáfọwọ́ fà.
1: Ẹ máa lórí ọ̀fẹ́ àti bá wòlíì sọ bọ́bọ́ olúwa ṣe máa gbẹnu wọn sọ̀rọ̀ ìtúsílẹ̀.
2: Ọjọ́ mẹ́ta ni o.
1: Bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026.
2: Àgọ́ mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ láti máa bẹ̀rẹ̀ sí rírá àwọn wòlíì títí dago márùn-ún.
1: CSC Grammar School Ondo Road nílùú Àkúrẹ́ ló ti máa wáyé.
2: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀mí ajagun gbógunmi ni ó wà níkàlẹ̀ lọ́wọ́ péréte.
1: Wọ́n náà wọ́n kánṣẹ́lì pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run.
2: Ẹ dẹ̀ lè máa pe nọ́mbà yìí.
1: 0813-594-1440.
2: The program is packaged by Prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International.
1: Má sọ pé ò gbọ́ o.
3: Spin around girl, turn around girl, gbé mi débẹ̀.
4: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
5: Ẹ̀ka alẹ́ o.
4: Orúkọ yín láti bo ni wa?
5: Àmìlẹ́kùn láti fi ra fúnkẹ́.
4: Ṣé mo jẹ̀bi ló dùn ó ní?
5: Jẹ̀bi tó bá jọ́kùnrin gidi tó ń sojú sí ẹ̀hún náà ló lẹ́tọ̀ láti ilé.
4: Ẹni ṣé àwọn ọkùnrin kan wà tí wọ́n jẹ́ ọkùnrin gidi ni?
5: Àwọn ọkùnrin fẹ́ kí wà o.
4: Tó bá jẹ́ pé bí mo ṣe ṣàlàyé yẹn náà mo jọ ọkùnrin gidi lójú yín. O máa fún yín láwọn nọ́mbà kan. Ẹ gbìyànjú ẹ mú báyìí rò ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
6: Ẹ̀ka
4: alẹ́ sá orúkọ yín.
6: Mr. Olajide Okunle.
4: Kí ló dé tẹ ẹ kọ́kọ́ náà ná? Kí ló dé tẹ ẹ kọ́kọ́ náà sọ̀rọ̀ mi?
6: Ẹni tí mo nà ọmọ àmọ́ orí bẹ́ẹ̀ ni mo wà.
4: Ṣé mo jẹ̀bi lójú yín?
6: Ẹ jẹ̀bi.
4: Mi ò jẹ̀bi. Wọ́n wá ní.
6: Wọ́n
4: ní. Wọ́n á ní mi ò ṣe gbé fún mi ò ṣe gbé fún yàwó. Wọ́n ní mi ò ṣe gbé fún yàwó mi. Wọ́n ló ṣe jẹ́ èmi. Wọ́n ní torí pé mò ń pé.
6: Ọkọ lórí aya.
4: Ọkọ lo lórí aya. Mo máa fún yín láwọn nọ́mbà kan. Fún ẹ̀yin tí ẹ fẹ́ kọ́lé tẹ̀ ń wá block. Àgàgà tí wọ́n á dín owó fún yín. Wọ́n bá yín fi ọkọ̀. Wọ́n á fi kú débẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ ra blọ́ọ̀kì tó pọ̀, wọ́n lè gbé machine wá sórí ilẹ̀ yín kí wọ́n bá yín mòdì blọ́ọ̀kì níbẹ̀. Tọ́ bá dẹ̀ jẹ́ pé san díẹ díẹ náà lówó tiyín. Wọ́n ń ṣe àánú fáwọn èèyàn báyìí o. Ìwọ ni ìwọ̀nba owó tó o ní yìí ò ṣe pé nọ́mbà 0706677 7071. Ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí 0706677 7071 fún àwọn tó fẹ́ kọ́lé ni ò tí wọn ti kọ́lé. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
7: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sà.
4: Orúkọ yín.
7: Orúkọ mi ni Ojú Ajírọ́mọkẹ́ láti Lọ́ọ̀ká Kókó.
4: Yẹsà, ṣé mo jẹ̀bi lódù ní lójú yín ni o?
7: Jẹ̀bi o.
4: Olúwa mi ò ṣeun. Èmi yàtọ̀. Àdúpẹ́ sà. Wọ́n wá ní. Wọ́n ní ti pé ṣèbí ìyàwó mi ni kí ló ṣẹlẹ̀ tí mi ò lè fi ojú fò ó fún ẹdó. Ṣọ́rọ̀rùn fún ọkùnrin láti sọ pé à ń sanwó school à ń ra gbogbo nǹkan ni. Ṣọ́rọ̀rùn ni ẹ lóòótá ló wà ń bẹ̀.
8: Hello.
4: Ẹ ká alẹ́ ma.
8: Ẹ ká alẹ́ sá o.
4: Yes ma, mọ́mí, ó kọ yín láti bo.
8: Oyè tó mi bí Sọlá láti bí Gbọ́kọ̀dá.
4: Ṣé mo jẹ ẹ̀bi ma?
8: Jẹ̀bi sá o.
4: Mi ò jẹ̀bi.
8: Bẹ́ẹ̀ ni ìgbà tẹ́ ẹ ti ń ṣẹ̀tọ́yín lórí ọmọ. Jẹ̀bi.
4: Ẹ̀dọ́ ṣé ẹnìkan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́kùnrin fẹ́ẹ̀kì wa?
8: Bẹ́ẹ̀ ni ọkùnrin fẹ́ẹ̀kì wa. Ẹkùnrin tó ṣẹ̀tọ́ lórí ọmọ àti ìyàwó fẹ́ẹ̀kì ni.
4: Ẹ gbà mí aráalé, ẹ gbà mí. Ẹyìn fún gbogbo ẹ̀dá ti ẹ ní àǹfààní láti máa gbọ́ mi báyìí. Iléeṣẹ́ alágbòbáríkà kan, wọ́n wà nílùú Èkó, wọ́n wà ní Port Harcourt. Wọ́n wà ní Abẹ́òkúta yẹn ní Ògùn. Fátírì ni tí ó sì jẹ́ wọ́n nídìí àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ fọ́níṣọ̀ àti kápẹ́ǹtì. Tó o bá mọ̀ pé o lè fi igi dára tó sì ń wò pé o fẹ́ chẹ́ǹjì environment. Pé nọ́mbà yìí wọ́n sì ń san good salary fún àwọn tí ó bá jẹ́ òṣìṣẹ́ wọn. Kápẹ́ǹtà ni ẹ́, fọ́níṣọ̀ ni ẹ́, àgàgà o lè fi board o lè fi ṣiṣẹ́. pe number yi lati ale o ni lo to o ba je ole is 091 53 47 65 53 is 091 53 47 65 53 ona ni number won iwo na dara mo bo mo go complain elo e ka le o
5: ala
4: ka le ma se mo oruko yin lati bi wo le tin pe mi ma
5: oruko mi lati ile igbaro loka
4: se mo je bi lo dun ni
5: ara
4: mi o je bi
5: be
4: e se ma a dupe ma Well, my sexy ladies, it's part... Ben, pe me ni, mo dupe fa won ti o npe mi ni oko gidi. Ah, tolu e ba ti nse, ko bere kan wa so pe rara o, ohun lo to se pe ohun ma nji. Oni tree lohun ti nji to nso nje fomo. Oni bo si ni to se won, olohun lo nduro ti won ni, emi, owo rorun ati ri.
9: Admission duro de o lati kawe sise loke okun study and work abroad
10: irorun le yibade ni Lead Star College ifokanbalẹ wa lori idanwo yi SAT GRE TOEFL app GMAT IELTS lori lede bi US UK Turkey Canada Finland Italy Ukraine Australia ati be be lo fun undergraduate masters PhD eto kan tun wa odun kan pere ni o ni wahala ninu owo re o si ponju takeko ba tun saprapra ko bewude owo ya tun kere si o da wa loju doba ko si ja kule nbe si dan wo te fe se sile iwe giga nile yi abi loke okun ise wa ni awon anfadi re aye wa fun gbogbo akeko lati sise fun ogun wakati lose ati ni igba isimi o si le ma san owo re die die laarin ose meta admission letter ti de gbogbo ti won fe loke okun ni Lead Star College mo ti won a si ko yi kan si Lead Star College of Advanced Study
11: 132 Oyemeku Road opposite Canada Pharmacy Akure registration and lectures in progress for all programs hurry now is 08131139737 Admission now made easy. Cry no more.
4: Hey, lo e ka le o. Oruko yin egbon soke daada. Ah, mi o gbo yin daada o. E sanu mi.
12: It's time to get down.
4: Ta o ba fe lo kawe loke okun, irorun lo ba de pelu owo kekere. Is 08131139369 31 31 31 69 08 1 31 13 93 61 Yo, me wali, je bo lo nso nje. Be se owo le se gbogbo nkan ni egbo elo e ka re o. Hello. Big Daddy C. Ori won wa lori gbogbo app. Eyin na gbe oju e ba download elo e ka re o.
13: Hello.
4: E ka le sa.
13: Ala bi odun kawe mo ta fun
4: bi
13: owo
4: e bi odun kawe again e pele sa
13: a jare
4: iwo te
13: o fada to bo akoju fada to nbo mo ijoruko
4: okoju akoju akile ko ye owe buruku o le le lale oni
13: okoju fada to nbo mo ijoruko to nbo mo pin kan je
4: je be omo bi lo ba mi joruko je baba lo nbo mo joruko ni ta nkan o daye
13: baba bukata joruko ni na pale asiyawo ato mo nje ni
4: oruko mi ni
13: Eh,
4: ora blocki mo ti pe number fun yin o wa si wa jele mo dupe o gbogbo eyin ti e ba ri pe enikan e mo ise iṣẹ furniture iṣẹ carpenter o mo daada mo ti so number eyin nurse iṣẹ ti wa fun yin number yin ni ke pe nurse tabs cleaner lab technician iṣẹ ti wa fun 08038177268 08038177268 ni number e je ki n dupe lo gbogbo e da te darapo mo mi lale oni ojo mejo la gbeyanju lati darapo number mi ni ke pe 08033793018 o na ni number mi 08033793018 lori Facebook Olorun Femi Ajakaye Olorun Femi Ajakaye ojo mejo loda ire ti mo fi nle si la pada bara wa lose to nbo odabo
14: ade kure ko se we lo ti ko bo ni kegbedun
15: iyo se likete ara dun mi ke re mi to tose
14: ko ri ti lo ba e
15: awogba arun
14: ke

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndú létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ìlera ó gba kòkúrú láàrin àwọn akẹgbẹ́ ẹ̀ ó sẹ́ ó nílẹ̀ amọ́ òtútù àwọn alálára àgbà ń dá àdàbà 88.9 FM.
1: Tí mo bá yí kọ́ọ̀tù àní tí mo tún yí ká ó sì fẹ́ lẹ́nu
2: márì nítorí wòlíì ìlú mọ̀ká ni
1: kò tí ì burú jù
2: ẹ wá gbogbo prophet gbogbo ayé ń kasára sí
1: àní ẹ wá gbogbo ìrántí ọlọ́run alẹ́
2: gbogbo ènìyàn ń tara tí ẹ ṣe sàràkà
1: ṣe lẹ́nu márì
2: prophet doctor
1: alex ọmọjowo jp
2: aka
1: tẹ̀lé alẹ̀
2: ọwọ́ ju ọwọ́
1: iṣẹ́ ju iṣẹ́
2: ọ̀rọ̀ ju ọ̀rọ̀
1: ìmọ̀ ju ìmọ̀
2: ìpé ju ìpè
1: gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mí mọ́
2: agbára wíbẹ̀
1: sọ bẹ́ẹ̀
2: jẹ́bẹ̀
1: iná gbórúkọ mi ó dákẹ́ ariwo
2: ìtú gbórúkọ jésù sájọ̀rìn jìnnà
1: ẹ ṣáà ti mẹni
2: tẹ̀ ní
1: prophet doctor alex ọmọjowo jp
2: aka
1: tẹ̀lé alẹ̀
2: ibà
1: abẹ́ ti bọ́ ni
2: bẹ́ẹ̀ ta bá sọ̀rọ̀ nípa ìrere
1: ìsọjí nínú
2: tàbí láàrin ìjọ
1: tẹ́ ẹ bá ti pe prophet
2: doctor alex
1: ọmọjowo
2: dání kí wọ́n da yín lóhùn
1: ẹ wá gbọ́ o
2: ìwọ táyé ń dà láàmú
1: ìwọ tó rọ́ náà báyọ̀
2: ó lúlùú ìlú kò
1: dùn ó tẹ́tẹ́ tẹ́ kó tẹ́
2: àtiríṣẹ́
1: dojú jẹ́ tó ń di wàhálà
2: ìwọ tó rí àwọn láti fẹ́
1: gbogbo olóṣèlú
2: tó ń gbọ́ náà báyọ̀
1: ìwọ tó fẹ́ lọ sí lóyìnbó
2: gbogbo ọ̀nà ti di pátápátá
1: afọ̀yà
2: prophet doctor alex ọmọjowo jp
1: iṣẹ́ ìránṣẹ́ wọn ti dé
2: london
1: israel
2: jerusalem
1: canada
2: ló dání kíjẹ náà ṣe
1: tó bá wọn bọ̀ láti kàrẹ́
2: tàbí látàrí gidi
1: ṣáà ti gbé ọ̀kadà
2: kó sọ fún wọn pé
1: ìwọ ń lọ sí celestia
2: safari park
1: tí gbogbo èèyàn mọ̀ sí sẹ̀lẹ̀ alẹ́
2: tó wà ní ìsinmi lólu
1: wa olóko àgbálùkù àrígidi àkókò
2: wà láyé tó pọ̀
1: ẹ pè wá sí nọ́mbà yìí
2: 0803524825
1: àní
2: 0803524825
1: jésù lólu wa.

0: ìyẹn jose oke okun yóò ṣe bẹ́ẹ̀ yóò dìrọ̀rùn fún yín pẹ̀lú aṣọ ọlọ́run ọba mi ni ẹ̀rí pé òkè ilé tẹ́ ń lé yẹn yóò dìrọ̀rùn fún yín bàbá yóò tún ṣe bẹ́ẹ̀ wọn ó ṣàlàyé nípa àwòrán àmọ́ fún ìtọ́ni àti àdúrà tó gun ayé ẹni fi iṣẹ́ tẹ́dà fi láyọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ nọ́mbà bàbá ní kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ kan sí nọ́mbà bàbá náà lélẹ̀ yìí 09028242487 tàbí 00 35 248215 00 35 248215. Mo kí yẹn kú kalẹ̀ òmóyàjọwọ́ ebenezer ló kọ mi ò wà ní kú mọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amèlé mẹ́rọ èdè kátà pílọ̀rọ̀ ìtíwólé àṣebi náà ni mo fi ń kí yín kalẹ̀ tòní bàbá tí bẹ́ẹ̀ kalẹ̀ lálẹ́ tòní bàbá mo kí yẹn kalẹ̀ fi àdúrà ṣíde ètò lálẹ́ tòní mímọ́
1: jésù kristi
0: mímọ́
1: michael mímọ́
0: mímọ́
1: ọlọ́run alágbára jùlọ
0: kábíyèsí
1: adá ogun padà sọ́dọ̀ rẹ nítorí pé ìrẹ́ lọ́ba tó jẹ́ kí a wà láyé ìrẹ́ lọ́ba tó jẹ́ kí ètò yìí kó ṣe é ṣe pẹ̀lú àtìlẹyìn àti agbára rẹ bàbá máa bá wa tẹ̀síwájú
0: amí
1: ètò náà ń tẹ̀síwájú olúwa máa bá wa tẹ̀síwájú
0: mi
1: olúwa ṣe ìyanu
0: amí
1: gbogbo ẹyin tẹ̀ ń gbé ètò yìí ní orúkọ jésù ayé òde dájọ ẹkún fún yín
0: amí
1: gbogbo tó jẹ́ ìṣòro fún yín lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń gbóhùn mi yìí ní orúkọ jésù olúwa máa sọ di pẹ̀tẹ́lẹ̀
0: amí
1: gbogbo àgbẹ́kẹ̀lé yín kò ní já sí asán
0: amí
1: nítorí pé mo darapọ̀ mọ́ agbára ọlọ́run gbogbo ọkàn tó bá ń gbóhùn mi ní orúkọ jésù kógun ayé yìí máa ṣe
0: amí
1: pé ẹ̀kọ́ tí ẹ̀ ń gbóhùn mi ogun ayé yìí kò máa ṣe
0: amí
1: ní orúkọ jésù àní ogun ayé yìí kò máa ṣe
0: amí
1: ìpọ́njú kò fa ayé yìí sí
0: amí
1: nítorí pé nígbàgbọ́ nínú ọlọ́run ẹ̀sìn nígbàgbọ́ nínú ìpè mi ní orúkọ jésù àní kógun ayé yìí kò ṣe
0: amí
1: kẹrí ọ̀nà àbáyọ
0: amí
1: ẹ̀rọ aláàánú
0: amí
1: ní orúkọ jésù
0: amí amí amí ní orúkọ jésù ó dá bàbá gẹ́gẹ́ bí mo ti wí lọ́wọ́ bẹ̀rẹ̀ mo pé ẹ ṣàlàyé nípa gbígbé omi sí di rédíò ẹ ṣàlàyé nípa èyí tí ó wáyé ńlẹ ìjọsìn yín lọ́la òde ẹ tún wá ṣe bẹ́ẹ̀ ẹ ṣàlàyé nípa àwòrán
1: hallelujah
0: hallelujah
1: bí a ti ń ṣètò yìí bí a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà kí gbogbo ọkàn lọ gbé omi sí di rédíò báyìí fún ẹ̀yin tí ẹ bá fẹ́ rí ìyanu ọlọ́run lálẹ́ tèní fún àwọn tó ti ń rí tẹ́lẹ̀ fún àwọn tí ò tí ì rí rí nǹkan lèèyàn fi ń gbàgbọ́ tẹ́yin náà bá ṣe tí ò bá rí bẹ́ẹ̀ wáyé mọ̀ pé irọ́ náà ń pa ṣùgbọ́n tí ẹ bá ní ìgbàgbọ́ nínú agbára ọlọ́run àti nínú ìpè yìí bí ẹ ṣe ń gbómi sídìí rédíò yìí ní orúkọ jésù ogun ayé aṣẹ lálẹ́
0: yìí
1: lẹ́yìn ìgbà tá a bá ti parí ètò yìí ẹ lórí ọ̀fẹ́ láti mú láti fi wẹ̀ àbí láti fi ṣe ohunkóhun láti fi wẹ ara yín fi wẹ aláìsàn fi wọ́n gbogbo ibi tí òkùnkùn ń dà láàmú bẹ́ẹ̀ ṣe máa lò ó nìyẹn bákan náà ní ọ̀la ní agbára ọlọ́run a máa ń ṣètò kan ní orí ìjọ wa à ń pè ní àtúnyàn ògo ibẹ̀ làwọn èèyàn ti wá ń tún ògo yàn ìwọ náà débẹ̀ àwọn ọlọgbọ́n ló ń lọbẹ̀ o àwọn tó gbọ́n ẹni tó gbọ́n á dá lọbẹ̀ ẹni tí ó jẹ́ pé kò fẹ́ kí àwọn ènìyàn mọ orísun ibi tí ogun ti ń ṣe fún ó lè má mú èèyàn lọbẹ̀ so àwọn ọlọgbọ́n ènìyàn ló ń lọbẹ̀ láti lọ gba ògo láti lọ tún ògo bákan náà bí ó ṣe ń débẹ̀ try láti gba nọ́mbà torí pé nọ́mbà yẹn lẹ́yìn tá a bá ti parí program náà nọ́mbà yẹn ni màá fi attend sí everybody gbogbo kankan tó bá ti gba nọ́mbà nìkan la máa ṣe cancelling fún lẹ́yìn ìgbà tá a bá ti parí program gbogbo nǹkan tó bá dẹ̀ bá wá pátápátá ni ẹ̀mí ọlọ́run máa fi hàn tá a máa sọ fún ẹ wà á mọ̀ pé wòlíì ṣì wà lákòókò yìí bí wòlíì ṣe wà láti ìjọ wòlíì ṣì wà lákòókò ohun tó bá wà la máa sọ fún ẹ a ní bèrè kankan lọ́wọ́ ẹ pé kìnìkan kí lorúkọ bàbá a kì í ṣe ìrìnyẹn nǹkan tó bá wà gangan a dárúkọ fún ẹ a dẹ̀ sọ̀nà àbáyọ bó ṣe rí nìyẹn bákan náà olórí ọ̀fẹ́ láti mú fọ́tò àwọn aráàbí ọ̀rẹ́ àwọn mọ̀lẹ́bí wá láti wá fi gbàdúrà bí ìgbà tó jẹ́ pé àwọn náà wà níbẹ̀ ni ogun gbogbo wa ṣe ní orúkọ jésù
0: ẹ ṣe bàbá ojú òní tìyín ẹ wá fi ara balẹ̀ lálẹ́ ètò ní kẹ pé nọ́mbà yín fún ìtọ́ni àti àdúrà nítorí wípé ìṣòwò àwọn kan ń bẹ ilé tí wọ́n máa ń pè sórí rédíò láti ibi tó jìnà rere bóyá wọ́n lè má ì tí ì ní nọ́mbà tiyín tí wọ́n sì fẹ́ wá sọ́dọ̀ tiyín ẹ fi nọ́mbà yín léde.
1: hallelujah
0: hallelujah
1: nọ́mbà kan ṣoṣo no nọ́mbà méjì
0: ó ti pé méjì
1: bẹ́ẹ̀ ni à ń lu nọ́mbà kan tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí àwọn èèyàn wa tó wà ní Edo State àtàwọn tó wà ní Kogi State ti nẹtiwọki mtn ò dá ń bẹ àti wà lọ́n lu airtel nọmba wa ọ̀kọ̀ọ̀kọ̀ ni 08035248215 08035248215 àti 09028 24 2487.
0: Ese baba oju oni ti number baba re fun itoni ati adura to gun aye eni fin ise teda fin layo ni gbeyin gege ba ti ma win gogo gba e re ti baba wi won pe awon ologbon ni se be ti lo be ki se wi pe eyin te ti lo be te ti lo be wi pe omugo ni amo eni to ba gbon yo mo bi ti o fori e pamo si ti se rere yo ti ma ba n gogo gba eleyun ni baba n wi number baba re 09028242487 0902824487 tabi 00352482150 00352482150 number baba ni e ma pe won lore kore adura gbogbo wa ni o gba o da baba kitu ni oro itunu te ni fun wa lale etun ni gege beti ma se losose
1: hallelujah
0: hallelujah
1: oro ti emi olorun fi ran wa si gbogbo eniyan
2: the theme of today's program that is police
1: oni olufisun
2: is all called the prosecutor
1: olufisun
2: the prosecutor
1: olufisun
2: the prosecutor
1: awo olufisun
2: who are we called the prosecutor
1: eni ti o feyan fun re
2: someone that does not wish
1: oni lara
2: is someone that is hatred
1: olori ogun aye eniyan
2: head or someone
1: eni ti o feyan fun re
2: someone that doesn't want you to
1: eni to fi eje eyan sun lori eke
2: prosecutor everywhere
1: eni to paro mo eyan
2: someone that lie against you
1: eni to fayan seyin
2: someone that bring you back
1: eni to je pe ilosiwaju eniyan odumo ninu
2: someone that don't want you to prosper
1: oun ni olufisun
2: so called prosecutor
1: eni to fe ki a ma korira eniyan
2: someone that wants us to be
1: eni to fe ki alaanu eyan koyin si eyan
2: don't want to help your effort
1: eni to fe ki olore eyan ma sore fun eyan mo
2: want you to have an help
1: oun na pe olufisun
2: so called prosecutor
1: abani je
2: someone that spoil
1: eni to ba eyan je
2: someone that spoil people
1: eni to ba eyan je
2: someone that spoil people
1: eni to fe ki gbogbo nkan daru fun eniyan
2: oun olufisun
1: olufisun ti wa lati ti ko se
2: is at the beginning
1: olufisun ki se nko akoko
2: olufisun is not the first thing
1: satani ti se isugan
2: devil also as well
1: o ni olufisun akoko
2: is also the first prosecutor
1: o lo fi omo eniyan sun
2: is the one that make human beings to be prosecuted
1: o lo fa wahala fo omo eniyan
2: the one that cause problem to people
1: eje kasari we sakara yori keta ese kini sikeji
2: the book of Zechariah chapter 3 verse 1 to 2
1: o si fi Joshua olori alufa han
0: yes o fi Joshua olori alufa
2: o fi Joshua the priest
1: o duro niwaju angeli oluwa
0: o duro niwaju angeli oluwa
2: in front of the angel
1: satani si duro lowo otun re
0: satani wa duro lowo otun re se mo pe olufisun ni
2: you see that devil is a prosecutor
0: awa ebi fun eniyan ni a fun ni oko idi ope ro ni satani
2: no bring problems to people
0: yes
1: lati koju ija si
0: lati koju ija si
1: Oluwa si wi fun Satani pe
0: Olorun fun ara e wa fi Satani pe
2: no accident
1: Oluwa ba wi
0: ah o ri pe eni ayofe o ni
2: consider this place is the right
0: place ni Olorun ja fun leyin ti o ti e mo
2: God have been fighting for them but they don't
0: know to ba je pe bi ota se fe opolopo ira ti ku
2: the enemies look they all have died
0: to ba je pe bi esi se fe
2: without the devil
0: ile aye ya te ti pare
2: this right will have been destroyed
0: gbogbo enikeni to n dara fun
2: anybody that is wealthy
0: anti five aseyin fun
2: you are bringing a
0: shame back to Olorun ma n ja fun eniyan
2: God fight for someone
0: Olorun ma wo otito inu
2: God will look at the righteous
0: man ti eyan ba fi esun
2: if someone is putting
0: a ti o wa ni ipo otito
2: and you are in a position of
0: authority
2: and they are prosecuting
0: you se bi
2: and you are not doing bad
0: to se ka
2: and you are not doing wickedness
0: to se otito
2: and you are doing righteous
0: Olorun na ma ja fun
2: e God will fight for you
0: inu la Olorun wo
2: God is looking at
0: Olorun ki n woju
2: he is not looking at the eyes
0: je ko ma fi esun
2: let them prosecute
0: Olorun wa nbe fun e
2: God is there for you
0: ye kawe
1: iwo satani
0: iwo satani
1: ani Oluwa ti o ti yan Jerusalem o ba owi
0: Oluwa ba owi
2: God speak to you
1: igi ina ko ni amu kuro ninu ina a si wo Joshua ni aso eri o si duro niwaju angeli na
0: hallelujah
1: hallelujah
0: eri wipe
2: because
0: lai ni di dadede wo alufa na ni aso eri tori ifisun satani
2: the priest have a deity
0: satani ki wa nkan re
2: satan does not look for
0: awon eyan bi satani na wa lodi oni
2: that look like
0: we have seen eyan dada
2: they are not happy
0: inu wo kin to see sere re
2: they are not happy with good
0: inu wo kin to see nkan dada
2: they are not happy with good thing
1: ti eto ba ti bere to ba je eto to mu alafia wa
2: that brings peace and joy
1: wa ti lo wa baira ti we
2: they will go look for baro and
1: ma wa awon mistake ati awon excuses
2: they will be looking at mistake of that person they will know that this person does not know how to do it
1: awon ti mo se
2: they know how to do it better
1: ti o mo se
2: someone that don't know how to do it people that know how to speak people that don't know how to speak
1: awon won na la pe lolu fi so
2: people that will call prosecutor
1: e fi se oluwa le
2: you left the
1: e je ki se oluwa ko tesiwaju e ma je ka wa lo gbera wa dide gere bi
2: oluwa fi so stand up and call ourselves as a prosecutor.
1: Ẹ jẹ́ ká ṣe bí ohun tí Ọlọ́run fẹ́.
2: Let's do the way God sent us.
1: O ní ìdí tí Ọlọ́run fi ń ṣe ohun gbogbo bó ṣe fẹ́.
2: There's a reason why God make us to know.
1: Ẹ má jẹ́ ká ṣe olùfisùn.
2: Don't let us be prosecutors.
1: Ẹ má jẹ́ ká gba ìwà Sátani.
2: Don't let us put the
1: ẹ má jẹ́ ká jogún ìwà Sátani.
2: Don't let us achieve the character of devil.
1: Ẹ rí pé Jésù tayọ.
2: You see that Jesus Christ is up there.
1: O fi wà jọ baba to ran ise
2: exhibit the character of God
1: iru iwa bayi na niye kawa na ma wo
2: this kind of character is what we as a Christian
1: Saturday ma fi eniyan sun
2: the devil always prosecute
1: ṣugbọn Jesu fe ran omo eniyan
2: for Jesus Christ loves people
1: o n ja for omo eniyan
2: he fights for them
1: o n ṣe alagbawi won
2: and he also mentor
1: them niwaju baba
2: in the front of the father
1: eje kawa sare we we we
2: let's look at the book of Proverbs chapter 8
1: ese kejilelogun si ikokanlelogbon
2: verses 22-31
3: Olúwa pèsè mi ní ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀.
1: Jésù ń jẹ́ kó yé wa pé Olúwa ti pèsè láti ìpilẹ̀ṣẹ̀ ìwà rẹ̀.
2: Jesus is making us to know that he is with the Father right from the beginning.
3: Ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́.
1: Ó ní ṣáájú iṣẹ́ rẹ̀ àtijọ́.
2: Even though we dey firstly with the work of the Almighty God.
3: A ti yàn mí láti ayérayé.
1: Ó ti wà láti ayérayé.
2: It has been in the existence.
1: Tó ti ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá tó dẹ̀ ti fẹ́ràn ọmọ ènìyàn.
2: He has been working with the Father and he loves women.
1: Yes.
3: Láti ìpilẹ̀ṣẹ̀.
1: Láti ìpilẹ̀ṣẹ̀.
3: Tàbí kí ayé kí ó tó wà.
1: Kí ayé tí ẹ̀ tó wà gan.
2: Before we created the earth.
3: Nígbà tí ọ̀gbun kò sí.
1: Kò tí ì sí ọ̀gbun. Àbí kòtò àbí pẹ̀tẹ́lẹ̀ àbí òkè.
2: There's no old, there's no
1: ill. Ni Jésù ti wà.
2: That Jesus has been with Father.
1: Tó ti ń bá bàbá ṣiṣẹ́.
2: He has been working with the Father.
1: Ẹ tẹ̀síwájú.
3: A ti bí mi. Nígbà tí kò sí orísun tí ó kún fún omi púpọ̀. Akọ̀ ń
1: wò ó pé a ṣe ìbísí ayé. Ó pẹ́ tó ti wà.
2: Him that we just give birth to.
1: Ó ní nígbà tí ò tí ì sí orísun.
2: When there is no origin. When there is no water.
1: Tí ò tí sí ayé.
2: There is no life. There is no earth.
1: Ìgbà tó jẹ́ pé ọ̀run nìkan ló ṣì wà.
2: There is only heaven that we have.
1: Jésù ti wà lọ́run.
2: That Jesus Christ has been living there.
1: Yes.
3: Kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀.
1: Kí a tó fi ìdí àwọn òkè ńlá sọlẹ̀.
2: Before we now open the health.
3: Ṣáájú àwọn òkè ni a ti bí mi.
1: Kí a tó dé àwọn òkè lálálá.
2: Before we created the hill.
3: Nígbà tí kò tí ì dá ayé.
1: Ó ní nígbà tí ò tí ì dá ayé.
2: We have not created this earth.
3: Tàbí pẹ̀tẹ́lẹ̀. Tàbí orí erùpẹ̀ ayé.
1: Àbí eré erùpẹ̀ ayé.
2: All the soundly of the health.
3: Nígbà tí ó ń ṣe ìpilẹ̀ṣẹ̀ àwọn ọ̀run, èmi wà níbẹ̀. Nígbà tí ó fi òṣùwọ̀n ayé kalẹ̀ ojú ọ̀gbun. Nígbà tí ó sọ àwọ̀sọ́mọ̀ lọ́jọ́ sókè. Nígbà tí ó fi agbára fún orísun ibú. Nígbà tí ó fi àṣẹ rẹ̀ fún òkun.
1: Ó ń pàtọ́ bí ọ̀run àti ayé ṣe rí.
2: He is telling us how
1: the heaven
2: look at.
1: Kí a lè mọ rírì bí Jésù ṣe ní agbára.
2: So that we know very much how.
1: Bí ó ṣe wà pẹ̀lú bàbá.
2: Jesus Christ have power when he was with
1: the
2: Father.
1: Bó ṣe ti nífẹ̀ẹ́ sí ọmọ ènìyàn.
2: As a loved human being.
1: Tí kì í ṣe olùfisùn.
2: There is not a prosecutor.
1: Yes.
3: Kí omi rẹ̀ kí ó má ṣe kọjá ẹnu rẹ̀ àti òfin rẹ̀ fún ìpínlẹ̀ ayé.
1: Sáyẹn lọ 31 yẹn.
2: Quickly go to 31.
3: Èmi ń yọ̀ ní ibi ìtẹ̀dó ayé rẹ̀. Dídùn inú mi sì wà sípa àwọn ọmọ ènìyàn.
1: Jésù ní dídùn inú wà nípa ọmọ ènìyàn. Ó pẹ́ tó ti nífẹ̀ẹ́ èèyàn.
2: It has been long that I have been.
1: Bó ṣe fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ fún ènìyàn.
2: As he laid his life down for Christ.
1: Kì í ṣe àtẹ̀ní, ó pẹ́ tó ti nífẹ̀ẹ́ ọmọ ènìyàn.
2: It has been long.
1: Ó yàtọ̀ sí Sátani.
2: It's different from Satan.
1: Sátani náà wà ń bẹ̀.
2: Satan is there as well. Ṣùgbọ́n
1: láti ti kọ́ṣe ló ti kú ìrẹ́ ènìyàn.
2: God started from the beginning, he hated man.
1: Ìgbà tí a ti dá ohun gbogbo.
2: When we created everything.
1: Tí a ti wá fi ènìyàn ṣe olórí.
2: He now put man as the head.
1: Àtìgbà yẹn ló ti ń kórira ènìyàn.
2: And that is why he started prosecuting.
1: Olùfisùn ní Sátani.
2: He is a prosecutor.
1: Àwọn tó hùwà bí Sátani olùfisùn náà ni wọ́n.
2: He put that as
1: the character
2: of devil, their prosecutor
1: as well. Àwọn
2: ọmọ still showing the attributes of satanic
1: attributes. Jọ sáré bá mi tú ìwé ìfihàn orí kejìlá ẹsẹ̀ kẹwàá.
2: Let's look at the book of Revelation chapter 12 verse 10.
3: Mo sì gbọ́ ohun rárá ní ọ̀run wípé nígbà yìí ni ìgbàlà dé ati agbara ati ijoba Olorun wa ati ola ti Kristi re nitori ati le olufisun awon arakunrin wa jade
1: ati le satani olufisun ati le jade
2: the devil from heaven down to
1: nitori pe losun ati lorun lo fi wa sun waju Olorun
2: prosecute us in front of God
1: gbogbo mistake wa gbogbo asise wa
2: every mistake every of our trust
1: lo ko sile be awon kan na se ko sile lode oni
2: written by him
1: ati aye baye ni satani si fi eniyan sun
2: from everywhere it has been persecuting people
1: ati waju
3: ti o fi won sun ni waju Olorun wa losun ati lorun
1: o fi wa sun ni waju Olorun wa losun ati lorun
2: in front of God day and night
1: gbogbo o mo se o mo se satani fe jo sun
2: you can do it
1: gbogbo awon ese to ti se nigba ti le ko anu ba fe si fun e
2: when the
1: satani ma lo sibe
2: of mercy want to speak for
1: o ma lo sibe lati tilekun
2: go there and he will go and lock that door
1: nigba ti re ba nbo
2: when good things are coming
1: awa ro Olorun leti awon to ti se
2: e
1: je ka sa lo si niwe job orikeji ese ikini si kefa
2: Job chapter 2 verse 1 to 6
3: to di ojo kan ti awon omo Olorun wa pe niwaju Oluwa Satani si
1: nigba ti awon omo Olorun pe jo Satani wa nbe
2: the righteous and the children of God gathered the devil was in their midst
3: Satani si wa pelu won
2: devil was their midst
3: lati pe eni
1: lati pe Satani wa ko si bi ti omo eniyan wa ti Satani o si ko si bi ti a wa ti o sise Satani o si ko si bi ti a wa ti iranse Satani o si ko so kan to fi wa nbe ni pe lati ma so wa lati ma wo mistake wa lati ma fi wa sun ki Olorun ma ba gbo adura wa ki Olorun ma ba sanu wa ki a le koyin wa solore ko lore le koyin si wa ki a wa ti ran lowo ba le fun wa o ni Satani fi fi wa sun
2: mo si mo pe Olorun
1: ma gba Olorun Satani
2: amen
1: Jesus lele Olorun asenu aye wa
0: amen
1: Jesus fuluwa wa
0: amen amen amen ni oruko Jesus mo kiyin baba e kuun late kan o
4: Olorun iranlowo a se ran wa fun mi
5: ti sumo Olorun lo se pataki lasiko ta wa yi o ni Oluwa oba loba wa ni ari ni ake ni agbe ni ogbagba tin gbane nigba tin kan ba npo biri ko tori e la se npe yin gbo ya si celestial church of Christ Calvary Parish ni simi Oluwa oloko agbaluko arigidi akoko Londo state prophet Dr. Alex omojowo JP ti wa spiritually loaded and prepared ki gbogbo esoro ti damu

0: àwọn kan wọ̀yá ìjà.
1: Gbogbo nǹkan wọ̀nyí ló ní solution tẹ́ bá ti dọ́dọ̀ sẹ̀lẹ̀ alẹ̀.
0: Ọjọ́jọ́ Tuesday ni ètò àtúnyẹ̀wò go by 10 a.m. to 12 noon.
1: Sunday service sì máa ń wáyé ní normal time.
0: Bẹ́ẹ̀ lẹ́sìn lè pé bàbá sẹ̀lẹ̀ alẹ̀.
1: Survivor àti evangelism.
0: Ilé ìjọsìn tàbí níta gbangba.
1: And you can call him for special prayer and counseling.
0: 0803-524-8215.
1: Iṣẹ́ ìyanu pẹ̀lú ìwòsàn àti blessing pẹ̀lú multi supernatural breakthrough.
0: Ó ṣẹlẹ̀ ní 66.

àdàbà fò fèrè ó dórí igi ọsàn tó pọn wẹ́ẹ̀ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ kẹ kẹ àdàbà 88.9 FM.

ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀nfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

kó má sí ẹnìkan lọ́wọ́ tá a wà yìí tó máa dá dúró gbogbo ẹ̀yin singles ẹ má bínú ẹ bá ń fa pílò mara yín ẹ jẹ́ káwọn married kí wọ́n súnmọ́ kọ wọn kí wọ́n súnmọ́ ìyàwó wọn dádì ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ bá ní gbólóhùn sá kọ́kọ́ òye mi mo dẹ̀ fẹ́ béèrè mo fẹ́ béèrè wò bóyá máa rá wọn tí ó kọ́ mi mo fẹ́ mọ ìdí ibi tá a kọ́ sí wípé ọkọ ìyàwó lè na ìyàwó ẹ̀ àkọọ́lẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ pé ọkọ ìyàwó lè na ìyàwó ẹ̀ mo ń wéyàn kan tí ó dá mi lóhùn dádì mi ò bá yín wí ẹ calm down sá nǹkan ẹyọkan tí mo mọ̀ rèé dé pé gàlà nìyí nǹkan ẹyọkan tí mo sì mọ̀ tó dá mi lójú lélẹ́yìí ṣe rí ilé ayé àwa ọkùnrin ọwọ́ àwọn obìnrin ló wà and we have to accept that fact èyàn tí ò bá ti gbà bẹ́ẹ̀ irú wọn ìpẹ́ láyé in as much tó bá jẹ́ pé ẹ ti gbéyàwó sílé tàbí ẹ̀yin singles tó jẹ́ pé ẹ ti léyàn kan tẹ́ ẹ̀ ń dorí mẹ́ in as much tẹ́ ẹ bá ti léyàn kan tẹ́ ẹ̀ ń dorí mẹ́ ọjọ́ tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní dorí mẹ́ onítọ̀hún ọjọ́ náà lẹ ti gbé láìfù yín sọ́wọ́ ẹni náà ìyàwó tó ń dáná fún wa jẹ́ nínú ilé tó bá tún dọwọ́ délé tó dọwọ́ òru praise àtúlàtàn lè fún wa ká lè ráyè wọnú headquarter àwọnú headquarter jáde tán ara wa balẹ̀ lẹ́yìn ìgbà yẹn a wà bẹ́ẹ̀lẹ̀ má ṣe báyìí báyìí ni mo fẹ́ kó ṣe báyìí mo fẹ́ kó ṣe láàrin ìṣẹ́jú kan á di máa gba etí ẹ̀ ṣé o sọ pé ó dẹ̀ ni ẹ ni ìyàwó náà ní láéláé ẹ má pè mí lọ́dẹ̀ mọ́ mi ò ní ẹ́fà gba yẹn á di láì prince nígbà tó jó báyìí mọ́ ilé ìwòsàn ìyàwó bá rẹ̀ pẹ̀lú bruises lọ́tún àti lọ́sì ìyàwó mi ti ẹ̀rẹ̀ kò ní dáhùn kò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bomi sí lẹ́nu kò ní dáná mo wá dákẹ́ lásán ìṣòro ni fọkùnrin mi ọjọ́ tóbìnrin mi ti sọ fẹ́ni tó ń fẹ́ báyìí pé mo ti lóyún ọjọ́ yẹn problem ti bẹ̀rẹ̀ kí ló dé ó yẹ káwọn ọkùnrin máa bẹ̀rù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ká máa bẹ̀rù ẹ̀mí wa ẹ jáwò bí eléyìí sá kò sí pé mo fi ń dáhùn obìnrin láre o mi ò tó bẹ́ẹ̀ láti dá anybody láre tàbí dá anybody lẹ́bi ṣùgbọ́n ẹ já fi ọ̀rọ̀ pé àkíyèsí ara wa sí nǹkan tó nítumọ̀ obìnrin ìfilé bàbá àti ìyá ìsílẹ̀ praise olágòkè òkú mọ nǹkan báyìí a very responsible human being kò wà responsible tó ta bá sọ̀rọ̀ marriage yóò ní mindset ni ó máa pẹ́ ń bẹ̀ ọlọ́run má jà ṣe pé ṣe la máa àwọn egun ilé egun pọ̀ ṣé kí n fún ẹ lẹ́yọkan kó mọ̀ pọ̀n lá praise alright ẹ jáwò bí eléyìí obìnrin yìí filé bàbá àti ìyá ìsílẹ̀ ó ní ó yá nílé ọkọ ìgbà tó délé ọkọ tán àtẹ̀rín àtọ̀yàyà lè fi gbà lọ́wọ́ bàbá àti ìyá ẹ̀ bóyá ẹ sanwó orí àbẹ́ sanwó orí mi ò mọ̀ àbí kákú sọ pé àwọn mi ò sanwó orí ìyàwó wọn ló jẹ́ mọ́ ṣe ìyàwó ìṣekúṣe torí ẹni tó bá sanwó orí pàápàá jùlọ tó bá lọ fẹ́ elédè tí ìṣe yorùbá tán wọ́n lù ẹ́ ẹ̀rù àti máa nà ìyàwó ga bẹ̀ pé irọ́ o ìyà tí mo jẹ́ ń wò lélẹ̀ ojú mi bó tó bá dọjọ́ kan máa sọ̀tàn a day before my marriage máa sọ story yẹn sàmà ìtàn a day before my marriage batch if nígbà táwọn nǹkan múra batch if lọ́wọ́ máa sọ̀tàn náà but shout out to my in-laws mo fẹ́ yàwó ńlẹ̀ eré
be yin te jomo gala lale mo love yin mo respect yin dada eyan ni yin I love you people I love you gala alright arabirin wa bimo fun yin tan o latan fun yin ero ero lori ofe wonu headquarter e gbadun emi ara yin nkan ti o eso le se fun yin ntayawo le yin se fun yin e mo be ba gori o esi e kuku sanwo be gori iyawo yin e ni san toro ko ti ni bere kobo o sabi amo fun yin o fun yin lo ma lakoko o fun yin ni kinji o fun yin ni keta wa wo pe obi to se mi lore banta banta bi eleyi obirin to so mi di baba obirin to so mi di eyan obirin to je mo wo mi bi responsible man lawojo o ye nfi gbarun da lola se prince a lo ye nfi benetti ki nfi design face e instead of cream olorun didun ati awon perfume to ni tuma e wo pe kaka to ye ke daso si lorun se lo ye ke fashion eya daddy bawo leyin na se ro si bawo le se ro si sa e ja ro daada o tori oni ko tori ola ni degbe gala ni mo ni npa kiyesi wa si ni o emi ori kan ninu kanayawo mi ori pride kan ninu kasobin le se titi digba mi e ka le o se daada mo ba yin lasale yi ori eto ro ife nle balẹ si asale awon ololufe asale awon daddies and mommies asale awon singles and both responsible singles and irresponsible singles gbogbo eyin gori ola gbogbo eyin cordelia gbogbo eyin judiciary mo kiyan kale sala afia lewa adiboye gala ni yin ti de sapa abita wa yi e ku kale

0: ẹ̀yin oní betting bettings gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ like ẹ̀ láti mọ ọyọ síra ẹ má gbàgbé àwọn games wọ̀nyẹn àwọn games ta like ó ti padà dé látòrí champions league dórí la liga italia serie a bundesliga abibili àti bẹ́ẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ club tó bá wù tẹ́yìn bá ń support janusaj bet king wọ́n wà on grand fún yín láti bá yín sort out gbogbo games tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ nípa games náà tẹ́ ẹ fẹ́ kan tọ́ yín sọ́nà ẹ lè dọ́dọ̀ janusaj bet king ẹ ti ẹ lè pe nọ́mbà wọn gan tẹ́ ẹ bá tiẹ̀ nílò láti dọ́dọ̀ wọn tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ lọ wo bọ́ọ̀lù ọ̀dọ̀ wọn náà free of charge and the likes ẹ já dọ́dọ̀ wọn ká gbọ́ nǹkan tán ni fún wa kó tó di pa máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀
1: Hello, gbogbo ẹyin boys to mo number wa atẹyin gẹli to menu ẹ.
2: Alright.
1: Series of complaints la n gbọ nipa awọn ile iṣẹ betting si bi ike jẹ ki wọn dọwọ owo ru. Ọtọ ni kẹni o lọ bet house kọkẹ o mo balẹ.
2: Ẹ kú oríire sàmà.
1: Gbogbo wọn yóò sí lọ́dọ̀ Janusaj Bet King ṣá.
2: Janusaj Bet King.
1: Ọ̀kan ṣoṣo oru ẹ betting house to wa trusted and reliable. Kẹta numbers kí numbers o wa kẹsì gbowó yín pòròpò without delay.
2: Káíkàíkà.
1: Àwọn ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń lọ lóríṣiríṣi. Rọ́gbì yìí ṣe ń lọ ni basketball ń fò. Ṣé bẹ́ẹ̀ ráwọn abẹ̀sẹ́kù bí òjò àtàwọn onítẹ́nísì tí wọ́n jọ ń fàgbà ara wọn. Kò séyìí tẹ́ ẹ lè kówó lé lórí lọ́dọ̀ Janusaj Bet King tí ò ní pawó oore wálé. Orí ọ̀fẹ́ ń bẹ láti jókòó farabalẹ̀ wo máàchì tó bá ń lọ lọ́wọ́. Láti Champions League wọ La Liga. Premier League wọ Italian Serie A. German Bundesliga. Abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ láìsàn tọrọ kọ́ bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ lè fọkànbalẹ̀ ṣáàjì àwọn gájẹ́ẹ̀tì yín láì bẹ̀rù súwè súwè. Bọ́rọ̀ betting sì ò bá yé yín wọ́n tún lè tọ́ yín sọ́nà tó wo yín ò ní sófo. Àbò tó pé yé wà ní Nooks and Crannies ilé-iṣẹ́ Janusaj Bet King kò séwu. Number 3 Akinjo Street òkè Ìjẹ̀bú nílùú Àkúrẹ́ ni wọ́n kẹ̀tẹ̀ ń fẹ̀ sí. Bẹ́ẹ̀ bá ń bẹ ń lé tẹ́ ẹ fẹ́ kán bá yín ta bẹ́ẹ̀tì yín ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706-733-1191 Janusaj Bet King Adé orí òkín.
3: Gbogbo ẹ̀yin bọ̀bọ̀ bíbí tó tù tó porch ẹ̀sùn mọ́ bí remi mímí ẹ̀wá gbóhùn ẹnu mi remi mímí dòre dòre ó lóhun tí mo fẹ́ gbé sẹ́yìn létí. You will love it. Celebrity Beauty Palace ni mo fẹ́ ròyìn fún yín. Ilé-iṣẹ́ atóríṣe ìgbàlódé tí wọ́n ti ń bá àwọn bọ̀bọ̀ bíbí gẹrun wọn bẹ́ṣẹ̀p wọn ṣe ohun bọ̀ wọ́n dáadáa tí gbogbo rẹ̀ yóò ṣe rẹ́gí tí yóò dùn wò. At Celebrity Beauty Palace, our services include hair cut, hair treatment, dreadlock, tinting, dyeing of hair, bed growing, hair wash and conditioning. Bákan náà ni wọ́n tún ta clippers lóríṣiríṣi àti ní bed oil òróró tí wọ́n fi ń tọ́jú ẹran gbọ̀n hair cream lóríṣiríṣi perfumes bákan náà various to ní. Àtúmọ̀ offer home service Celebrity Beauty Palace wà ní Ayétoro Street, Honorable Adolawos Compound, Ìbúlẹ̀ Ṣọ́rọ̀, Ondo State, Nigeria. Fún àlàyé àti home services, ẹ pé 0813-075-0546 tàbí 0905-710-9994. Celebrity Beauty Palace ti gbòde gan. Wọ́bẹ̀ kò jáde pẹ̀lú style, class, àti confidence. Celebrity Beauty Palace. Bàbá àwọn lọ́ba.
0: Bẹ́ẹ̀ni Celebrity Beauty Palace bá saloon àwọn lọ́ba. Ẹ̀yin tẹ wà nífẹ̀ẹ́ dọ̀rẹ́, tẹ wà ní Fúta, tẹ wà nílùú Àkúrẹ́, tẹ fẹ́ kán bá yín ṣerú níbi ìtàwọn lọ́ba. Ẹ lè kàn sí Celebrity Beauty Palace ní Ìbúlẹ̀ Ṣọ́.

0: 7184.
1: Dánwò làwọ̀ bó ṣe rí, àṣeyọrí ni bàbá ẹ.
2: Bẹ́ẹ̀ ni gba nọ́mbà AET lẹ́ẹ̀kan sí 0803-444-7184. Lẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ rí AET fún ìmọ̀ràn nípa ìlera yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ lè ṣe dáadáa pẹ̀lú ìyàwó yín 0803-444-7184. All right, ojú òpó tó lè já sọ́dọ̀ tèmi lẹ́ẹ̀kan sí bóyá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bi mí tẹ́ ẹ fẹ́ bá mi sọ 090 nọ́mbà tèmi nìyẹn 5710-9094 ẹ lè mẹ́sẹ̀jì mi ní WhatsApp ma appreciate ẹ má pè mí mọ́ lọ́wọ́ alẹ́ yìí ó yẹ kí mi náà sinmi ara adébóyega alani lorúkọ tèmi ń jẹ́ alani tí ò gọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n owó kẹ̀m̀bẹ̀lẹ́ tó dùn mọ́lẹ̀ ọkọ̀ lọ́mọge radio boyfriend yàn rèé olú ayé tanátaná wa ọmọ kan ṣoṣo tí yà ń pè ní my children ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ yòókù tún di ọjọ́ mẹ́jọ láṣẹ ọlọ́run ọba nígbà tá a máa pàdé lórí ètò yìí títí dìgbà náà ẹ tọ́jú ilé yín ẹ tọ́jú ọmọ yín ẹ tọ́jú ìyàwó yín ó dàárọ̀.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndú létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: dúpẹ́ fún ọlọ́run orí òkè yìí torí pé láti ìgbà tí mo ti join orí òkè yìí ní March mo dúpẹ́ torí pé kò dojú tì mí.
1: ẹ pàtẹ ọ fún jésù fún yà March lẹjọ yìí. Ok.
0: So ní March tí mo wá ni that is a program 3 days mina ni mo ti ń ṣiṣẹ́ construction ni mo ń ṣe ní mina so bọ̀ mo ń gbé Abuja àwọn family mi wà lábújá so ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ó ní àbúrò mọ́mì mi kan tó wà ní USA so bó ṣe pè mí nìyẹn pé something báwo mo ní dáadáa ó wà ní mo fẹ́ fún ẹni kékeré bó ṣe send 500,000 sí mi ní ọ̀sẹ̀ yẹn nìyẹn bó ṣe send 500,000 sí mi nìyẹn so nígbà ó di inú oṣù kẹta yẹn náà kì í parí so àwọn union wa ní mina èmi ò tiẹ̀ mọ̀ pé tẹ́nà wọn ti pa èmi mọ̀ pé tẹ́nà wọn ti parí so bí ọ̀gá mi ti pè mí ní head office ní Abuja ń bíbá ẹni pé Samson ò gbọ́dọ̀ jáde fún secretary mo ní secretary bó mo ṣe fẹ́ mọ address workers mi ò mo sàn á pè mí màá kọ́ ti kọ́ rẹ̀ ó sàn pè mí ó ń disturb mi ní everyday so mo wá wò pé bó secretary kí n jáde fún secretary mo bá gbà pé ok màá jáde mo sàn gbàdúrà yín pé ọlọ́run ìwọ ló fẹ́ kí ìfẹ́ rẹ ni kò ṣeéṣe bọ̀bọ̀ tí ìbá ṣe fẹ́ rẹ kò mọ̀ ṣeéṣe because àwọn workers mo mọ̀ bí ẹ ṣe sọ̀rọ̀ sí so ọlọ́run sá gba gbogbo ògo àgbà form afri form àwa mẹ́rin la jáde fún secretary àwọn méjì rí pé wọ́n ní àwọn step down fún mi ó wàá pè mí àtẹnì kan bọ́ mo fi ògo fún ọlọ́run pé ìjọ ta máa ń ṣe election yẹn ẹni yẹn náà step down ó ní kémi ọmọ sẹlẹ sàn kí n.
1: so ọ̀nà pọ́ọ̀sì lẹ́sẹ̀ ẹ wúlẹ̀ dìbò
0: ìbẹ́ẹ̀ ni sà
1: ẹ ti wọlé.
0: so láti ìgbà yẹn ayé mi yí padà
1: gan
0: tádì mi ò expect ní ọ̀sẹ̀ tó tẹ̀lé bá a ṣe wọlé wọn láti zero level wọn gbé mi sí intermediate wọn sì tó fi salary kún salary mi. so mo wà surprise wípé ṣé rúkan báyìí because èmi ẹ yọjú sí rúkan báyìí ní kọ́sọ̀ sí mo ní ṣé pé rúkan báyìí ti ṣẹlẹ̀ sáyé mi láti ìgbà yẹn ni ò jẹun tí mo ní mi ò jọ mí lójú ọlọ́run wa jọ mí lójú ó gbé mi ga lórí òkè yìí kò jojú ó tì mí ẹ bá mi ní olúwa lógo.
1: Kí ẹ̀mí ẹ wà?
2: I do not live at the spirit house.
1: Ó lo ògo rẹ̀.
2: Báyọ̀ ìṣá yìí sọ̀kan.
1: Ìdí tó fi gbọ́dọ̀ lo ògo.
2: Ìdí yóò ní tọ́jú glory.
1: Tí àdúrà ẹ fi gbọ́dọ̀ gbà.
2: Ẹ bí ọmọ ti yàn sàn.
1: Débi tí ògo rẹ ti tán.
2: Tó bá dẹ̀ glory shine.
1: Tó bá dẹ̀ tọ̀tán.
2: And after shining.
1: Kó mọ̀ tó tán.
2: Should not be finished.
1: Kó máa continue
2: as that. Continue to shine.
1: Arise, shine, for your light is come and the glory of the Lord.
2: Ìrètí ni pé.
1: Number one, o gbọdọ gbé ayé bí ẹn tó multiply.
2: You must live life as someone that has been multiplied.
1: Inú ògbó lèyàn ti multiply.
2: And only in glory can you be multiplied.
1: O gbọdọ gbó sódù.
2: You must not remain stagnant.
1: Genesis 1:28.
2: Let the original
1: get clear. Arise, shine.
2: Only the day to.
1: And God bless them.
2: Ọlọ́run ti súré fún wọn.
1: And say unto them, be fruitful.
2: Ẹ máa bí sí.
3: Lórí òkè ìyanu, àdúrà ń gbà ọ́.
4: Ó tó ti yá lórí òkè ìyanu yìí. Ará tẹ̀. Ibi tí arúgbó ọjọ́ yóò ti gbá gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù pàdé. Débi tí ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run bí ìwòlíì sáàbù ju authority. Wòlíì Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Àti ẹ̀dúrà bẹ́ẹ̀ sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ni jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní T-junction. Àti Mojodé bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè ó yálà tọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas yóò ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni ìyanu kọ̀.
1: Gba eléyìí.
2: Anyone that prays this
1: song. Àìsàn.
2: Ṣá.
1: Ìrìn àjò ẹ̀ máa padà yá.
2: Their journey will surely be faster.
1: Okùn àìfojúrí.
2: Invisible cause.
1: Sọmímọ́ ogun ilé wa.
2: That time to ask God that.
1: Já lára mi.
2: Pray for me.
1: Ayé mi bẹ̀rẹ̀ sí sáré.
2: My life be accelerated.
1: Ẹ̀yin okùn àìfojúrí.
2: That invisible cause.
1: Ẹ jà.
2: Pray.
1: Bàbá mẹ́rin mímọ́. Ẹ̀yin okùn àìfojúrí.

bá fò fèrè ó dorí igi ọsàn tó pọn wẹ ó lé téńté ó mu ọsàn ó yó kẹ àdàbà 88.9 FM at